ìṣọ́ agbára ti Ọlọ́run. Orúkọ Olúwa ni Ọlọ́run ṣe fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí. Bí o bá sá wọ inú rẹ̀, ó dájú wípé ọ̀la a ó sì dá ọ ní ìdè. Ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lé orí rẹ. Kí a tó lọ gbàdúrà ni a ń wo Málákì orí kẹta. Málákì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Málákì ni ìwé tí ó gbẹ̀yìn nínú Májẹ̀mú láéláé. Orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nígbà náà lé àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà. Olúwa sì tẹ́tí sí i, ó sì gbọ́, ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa tí wọ́n sì ń ṣe àṣàrò. Orúkọ rẹ̀ wọ́n ó sì jẹ́ tèmi ní ìní kan, lé Olúwa àwọn ọmọ ogun wí lé ọjọ́ náà, tí èmi ó dá, èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn ín. Ọlọ́run sọ wípé ní ọjọ́ wàhálà, ní ọjọ́ ìdágìrì, òun ó dá ọ sí, òun ó ṣe ìtọ́jú rẹ, òun ó jẹ́ ààbò fún ọ bí ó bá jẹ́ wípé o fi ara rẹ sínú kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí tí a ń wá tí a ń sọ fún wa wípé kí a wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a wá gbọ́ ti Olúwa, kí Ọlọ́run kí ó lè gbọ́ ti wa, kì í ṣe lásán. Bí o bá wá ní ọjọ́ àyá òní tí a fi ẹ̀kọ́ Bíbélì ti Yorùbá sí, bí o bá ń wá tí o ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí o sì mú ìgbésí ayé rẹ padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó ń sọ wípé kì í ṣe lásán, wípé òun á ní ọ gẹ́gẹ́ bí ìní, òun á máa ṣẹ́ṣọ lórí rẹ, òun á sì jẹ́ ibi ààbò rẹ. Kí Ọlọ́run kí ó sì tó lè jẹ́, kí ó tó lè jẹ́ ibi ààbò rẹ, gbogbo ààbò èké, gbogbo irọ́ tí a sá pamọ́ sábẹ́ rẹ̀, ó ṣe pàtàkì wípé kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a sì sọ fún Ọlọ́run wípé Ọlọ́run ìwọ lè ààbò àti agbára mi, ìwọ lè lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú fún mi. Ó sọ pé nítorí náà ni èmi kì yóò bẹ̀rù bí a tilẹ̀ ṣí ayé ní ìdí, kí a sì ṣí àwọn òkè ńlá nípò ẹ̀sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí òkè tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà. Ṣíṣe èyí tí ó mú inú ìlú Ọlọ́run dùn, ìbí mímọ́ ọ̀gá ògo Ọlọ́run bẹ lé àárín rẹ̀, a kì yóò ṣí nídìí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù lè ààbò wa. Àti jẹ́ kí o di mọ̀ fún ọ ní àṣálẹ̀ yìí, ibi ààbò tòótọ́, ibi ààbò tí ó dájú, ibi ààbò tí kì í já ni tílẹ̀ ní ọjọ́ ìpọ́njú. Ó wá kù sí ọ lọ́wọ́ láti gbàdúrà, láti wá ojú Olúwa. Bí o bá mọ̀ wípé ẹ̀ṣẹ́ sì wà nínú àgọ́ rẹ, ẹ̀ṣẹ́ wà ní ìgbésí ayé rẹ, kí o sọ fún Ọlọ́run kí ibi ààbò tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó lè jẹ́ tìrẹ. Gbogbo ààbò èké, gbogbo irọ́ tí a sá pamọ́ sí abẹ́ rẹ̀, kí a jẹ́ ọfin Ọlọ́run kí a kọ̀ ọ́ sílẹ̀. Òrùka ọwọ́ ni, ìgbàdí ti ìdí ni, òǹdè ni, tàbí ẹ̀gbà tí a somọ́rùn, tàbí èyí tí a rì mọ́lẹ̀ ní ilé wa, tàbí èyí tí a sọ̀rọ̀ sí ojú fèrèsé tàbí sí ẹnu ọ̀nà, kí a já wọn kúrò. Kí a sì sọ fún Ọlọ́run wípé lónìí, ó ń gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Jésù sì jẹ́ ẹni tí ó ra ọ padà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ èṣù, kúrò lọ́wọ́ ẹni bíìnì. Bí o bá sọ fún Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tìrẹ. Ké pé nígbà tí ó wà nítòsí nísinsìnyí, kí ó lè gbọ́ tìrẹ, kí ó lè gbọ́ àdúrà rẹ. Bí wàhálà bá wà fún ọ, sọ fún Jésù. Bí o bá ti ń fi ààbò èké ṣe ìsádi rẹ, jẹ́wọ́ nǹkan wọ̀nyí fún Ọlọ́run kí o sì kọ́ ọ sílẹ̀. Bí o bá sì ti ń tan ara rẹ jẹ, wípé sáàmù ni ibi ìsásí tirẹ, tàbí àgbélébu tí o sọ̀rọ̀ mọ ilé, tàbí omi ìgò
ti aya si mimo loro wi pe yo je ibi abo fun o tabi ile ti akosi agba laibi kan ni o ro pe yo je ibi abo fun o ati je ki o di mo fun oloni e ti o je ibi abo toto oruko oluwa ile iso agbara ni bi olododo ba sa wonu e abodaju eje re ni ati sa le ati ta sile fun imukuru ese wa lo fe ni an gba igbala lowo re kepe ki o le gba o ki o le tun igbesi aye re se wa sodo Jesu loni bi o ba jewo ti o si ko ese re sile anu Olorun ati idariji lati odo re yo je ti re kepe Oluwa yo si gba o je ke asako ki o pada wale bi o ba ti mo Olorun tele tele sugbon o tun ti pada sinu aye ati sinu ese pada wa si ile adupe fun ise igbala ti Jesu wa lati se fun wa adupe fun iya ti o je nitori ti wa adupe fun eje ti o ta sile nitori ti wa asi dupe fun oro Olorun ti o fi fun wa ati fun awon eniyan ti o ti pese sile lati ma fi oro yi ye wa baba omo ati emi gba ope ati yin wa opolopo lo wa ni ilu yi ati ni orile ede yi ti won ko ni anfani lati gbo ohun ti o nje ki a gbo nitori o so fun wa pe ibukun ni o fun oju wa fun ti a nri ibukun ni fun eti wa fun ti a ngbo baba nitori ore to se wa yi adupe lowo re gba pe ati yin wa sugba nbe o be ati se olori ire to ti o si ti fun ani anfani to lati gbo oro yin rere oro ti o n gba ese lowo elese ti o si n gba iponju lowo eni ti n jiya oro ti o n fi aabo fun eni ti ko ni aabo ti o n da sile ti o si n tu sile ti o n ra ni pada abe o wipe gege bi o ti fi oro yi fun wa lofe pe ohunkohun ko ni gba lowo wa ni oruko Jesu abe o wipe nigba kankan nigbesi aye wa a o ni fi aye sile fun ore tabi fun ebi tabi fun awon elesin ni igboro lati gba anfani yi lowo wa ni oruko Jesu adupe fun kan ti o ko wa ni asale yi o ti je ki o di mimo fun wa we pe iku le re ese o si ti je ki o ni mo fun pe okan kokan ti o ba se yo ku ati wo pe awon ojo awon eni rira awon oso awon ti o wa ni egbe imule tabi egbe okunko tabi awon emere awon eni ika ati awon elese ti won ko lati ko ese sile o so fun a wi pe inu ina ọrun apáàdì ni ìgbẹ̀yìn wọn a ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa yà ń bẹ̀ wípé
fun iye okan kokan ti o ba ti ko ese re sile ti o si ti jewo fun o tokan tokan pelu ipinu lati ma pada sinu awon ese won yi mo ti o si nbebe fun iwe inumo ati igbala nipa ise irapada Jesu Christi abe wi pe idani loju igbala ti o ma nfi fun awon ti o ba kepe o fi fun won ni oruko Jesu asibe wi pe igbesi aye otun irin otun oro otun iwa otun bi se gbogbo awon eniyan wonyi loso ni oruko Jesu e ti ati gbo ni asale yi nipa abo ti o daju je ki o je ti enikokan wa apa aye raye ti o so fun wi pe yo wa ni abe wa ati owo agbara re ti o sijibo wa je ki o je ti wa ni oruko Jesu o sa ti so fun wa wi pe kiki oju wa le o fi ma ri ere awon eniyan buburu wi pe arun karun ki o sun ma go wa nitori wi pe ati fi olorun aye raye yi ati olorun alagbara olorun Jacob se bi abo wa abe o wi pe awon ileri won yi yo je ti wa abo ti o wa ninu awon ileri won yi yo je ti wa ibi ti eji aba ti wa tele tele ibi ti ise nise ti wa tele tele ibi ti owo aye ti wa tele tele ibi ti otani ti o ti n jelerun ti o si n parun ti o ti wa tele tele baba mu opin wa si nkan won yi ni oruko Jesu tu awon de sile mu awon alaisan larada a se be wo pe awon ti o ti yagan owo to won ki o si gbo ti won ki o si mu edun okan enikokan wa ki o mu o si waju ite re ki o si se owo wa lore adupe ko ti gbo nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

0: Jẹ́nẹsìsì.
1: Orí 29. Jákòbù sì mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n, ó sì wá sí ilẹ̀ àwọn ará ìlà oòrùn. Ó sì wò sì kíyèsí kànga kan nínú oko, sì kíyèsí agbo àgùntàn mẹ́ta dùbúlẹ̀ tí. Nítorí pé láti inú kànga náà wá ni wọ́n ti ń fi omi fún àwọn agbo àgùntàn, òkúta ńlá sì wà ní ẹnu kànga náà. Níbẹ̀ ni gbogbo àwọn agbo ẹran kójọpọ̀ sí, wọ́n sì yí òkúta náà kúrò ní ẹnu kànga. Wọ́n sì fún àwọn àgùntàn ní omi, wọ́n sì tún yí òkúta dí ẹnu kànga sí ipò rẹ̀. Jákòbù sì bí wọ́n pé, ẹ̀yin arákùnrin mi, níbo ni ẹ̀yin ti wá? Wọ́n sì wí pé láti Harani ni a ti wá. Ó sì bí wọ́n pé, ẹ̀yin mọ Labani ọmọ Nahori? Wọ́n sì wí pé àwa mọ̀. Ó sì bí wọ́n pé àlàáfíà kí ó wà bí? Wọ́n sì wí pé àlàáfíà ni. Sì kíyèsí Rákélì ọmọbìnrin rẹ̀ ń bọ̀ wá pẹ̀lú ọ̀wọ́ ẹran. Ó sì wí pé kíyèsí, ọjọ́ ń bẹ síbẹ̀, bẹ́ẹ̀ ni kò tó àkókò tí àwọn ẹran yóò wọjọ pọ̀. Ẹ fún àwọn àgùntàn ní omi kí ẹ sì lọ bọ̀ wọ́n. Wọ́n sì wí pé àwa kò lè ṣe é títí gbogbo àwọn agbo ẹran yóò fi wọ́jọ pọ̀ tí wọ́n sì fi yí òkúta kúrò ní ẹnu kànga. Nígbà náà ni a lè fún àwọn àgùntàn ní omi. Nígbà tí ó sì ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́, Rákélì dé pẹ̀lú àwọn àgùntàn bàbá rẹ̀, òun ni ó ṣà ń ṣọ́ wọn. Ó sì ṣe nígbà tí Jákòbù rí Rákélì ọmọbìnrin Lábánì arákùnrin ìyá rẹ̀ àti àgùntàn Lábánì arákùnrin ìyá rẹ̀ ni Jákòbù sì súnmọ́ ẹbẹ̀. Ó sì yí òkúta kúrò ní ẹnu kànga. Ó sì fi omi fún gbogbo agbo ẹran Lábánì arákùnrin ìyá rẹ̀. Jákòbù sì fi ẹnu ko Rákélì ní ẹnu. Ó sì gbé ohun rẹ̀ sókè, ó sọkún. Jákòbù sì wí fún Rákélì pé arákùnrin bàbá rẹ̀ ni òun, àti pé ọmọ Rèbékà ni òun. Ọmọbìnrin náà sì súré, ó sì sọ fún bàbá rẹ̀. Ó sì ṣe tí Lábánì gbúrò Jákòbù, ọmọ arábìnrin rẹ̀. Ó súré lọ ìpàdé rẹ̀, ó sì gba amú, ó sì fi ẹnu kò ó ní ẹnu. Ó sì mú wá sí ilé rẹ̀, òun sì ròyìn gbogbo nǹkan wọn ni fún Lábánì. Lábánì sì wí fún un pé egungun òun ẹran ara mi ni ìwọ ṣe ní tòótọ́. Ó sì bá a jókòó ní ìwọ̀n oṣù kan. Lábánì sì wí fún Jákòbù pé ìwọ wa máa sìn mí ní asán bí, nítorí tí ìwọ iṣẹ́ arákùnrin mi. Èló ni owó iṣẹ́ rẹ̀ wí fún mi. Lábánì sì ní ọmọbìnrin méjì. Orúkọ ẹ̀gbọ́n a máa jẹ́ Líà, orúkọ àbúrò a sì máa jẹ́ Rákélì. Ojú Líà kò ní ẹwà, ṣùgbọ́n Rákélì ṣe arẹwà, ó sì wú ni. Jákòbù sì fẹ́ Rákélì, ó sì wí pé èmi ó sìn ọ́ ní ọdún méje nítorí Rákélì ọmọbìnrin rẹ̀ àbí kẹ́yìn. Lábánì sì wí pé ó sàn láti fi í fún ọ ju kí n fi í fún ẹlòmíràn lọ, bá mi jókòó. Jákòbù sì sìn ín ní ọdún méje fún Rákélì, wọ́n sì dàbí ijọ́ mélòó kan ní ojú rẹ̀ nítorí ìfẹ́ tí ó fẹ́. Jákòbù sì wí fún Lábánì pé fi aya mi fún mi nítorí tí ọjọ́ mi pé kí èmi kí ó lè wọlé tọ̀ ọ́. Lábánì sì pe gbogbo àwọn ènìyàn ibẹ̀ jọ, ó sì ṣe àsè, ó sì ṣe ní alẹ́. Ó mú Líà ọmọbìnrin rẹ̀, ó sì ń tọ̀ ọ́ wá, òun sì wọlé tọ̀ ọ́ lọ. Lábánì sì fi Sílpà ọmọ ọ̀dọ́ rẹ̀ fún Líà ọmọbìnrin rẹ̀ ní ìránṣẹ́ rẹ̀. Ó sì ṣe ní òwúrọ̀, wò ó, ó jẹ́ Líà. Ó sì wí fún Lábánì pé ewo ni èyí tí ìwọ ṣe sí mi yìí, nítorí Rákélì kí mo ṣe sìn ọ́, ǹjẹ́ èyí ti ṣe tí o fi ṣe èrú sí mi? Lábánì sì wí fún pé a kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ wa láti sin àbúrò ṣáájú ẹ̀gbọ́n. Ṣé ọ̀ṣẹ́ ti eléyìí pé àwa ó sì fi fún ọ pẹ̀lú nítorí ìsìn tí ìwọ sìn mí ní ọdún méje mìíràn sí? Jákòbù sì ṣe bẹ́ẹ̀, ó sì ṣe ọ̀ṣẹ́ rẹ̀ pé ó sì fi Rákélì ọmọbìnrin rẹ̀ fún un ní aya pẹ̀lú. Lábánì sì fi Bilha ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ fún Rákélì ọmọbìnrin rẹ̀ ní ìránṣẹ́ rẹ̀. Ó sì wọlé tọ Rákélì pẹ̀lú, ó sì fẹ́ Rákélì ju Líà lọ, ó sì sìn ní ọdún méje mìíràn sí. Nígbà tí Olúwa sì rí pé a kórìíra Líà, ó ṣì ní inú, ṣùgbọ́n Rákélì yàgàn. Líà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan, ó sì sọ orúkọ rẹ̀ ní Reubeni, nítorí tí ó wí pé Olúwa wo ìyá mi ní tòótọ́, ǹjẹ́ nítorí náà ọkọ mi yóò fẹ́ mi. Ó sì tún yún, ó sì bí ọmọkùnrin kan, ó sì wí pé nítorí tí Olúwa ti gbọ́ pé a kórìíra mi, nítorí náà ni ó ṣe fún mi ní ọmọ yìí pẹ̀lú. Ó sì sọ orúkọ rẹ̀ ní Simeoni. Ó sì tún lóyún, ó sì bí ọmọkùnrin kan, ó sì wí pé ǹjẹ́ nígbà yìí ni ọkọ mi yóò fara mọ́ mi, nítorí tí mo bí ọmọkùnrin mẹ́ta fún un. Nítorí náà ni ó ṣe sọ orúkọ rẹ̀ ní Léfì. Ó sì tún yún, ó sì bí ọmọkùnrin kan, ó sì wí pé nígbà yìí ni èmi ó yin Olúwa. Nítorí náà ni a ṣe sọ orúkọ rẹ̀ ní Júdà. Ó sì dẹ́kun bíbí.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ọlọ́run aláàánú, bàbá wa ní tòótọ́,
0: adupe wo pe atun wa siwaju yin loni lati ko eko bibeli ama we pe oro yin jinle o si gaju ogbon eda lo ati we pe emi yin nikan sosho ni o le se awari itumo oro ti e ti ko sile ebe wa ni pe bi ati wa loni e o fun wa ni iranwo emi yin ki oro yi ki o ba le ye wa ati ki okan wa ki o ba le gba ki o ba le dimu ki o ba le sasaro lori re ki o ba le fi ohun gbogbo ti a nko si ise adupe wo pe e ti gbo ti wa ni oroko Jesu Christi Oluwa wa loni an tesiwaju ninu eko bibeli wa an ko eko ninu Kolose ori keta lati ese iketa dinlogun Kolose ori keta ese iketa dinlogun ohunkohun ti eyin ba se nse li oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun baba nipase re ese oro kan sosho yi ni ohun ti a n wo loni ninu oro Olorun nihin ni a ri ese iwe mimo kan ti o se akojopo awon ofin ti ijoba Olorun ni kukuru gege bi o ti ye e ni a fi pe akori ohun ti a n soro lori re loni ni ase kari aye fun gbogbo onigbagbo ilana Olorun yi ni ofin kan ninu ti o ni se pelu ise wa oro enu wa ero okan wa ati gbogbo ayidayida wa ni gbolohun kokoro je kin la aye oba yi we pe a ri pe ofin Olorun bibeli o po e ti o nje itoni fun wa ni ohun to ye ki a se gege bi onigbagbo sugbon ki o ma ba le ki enikeni ki o ma ba le ni ariwisi oro Olorun we pe o ti poju ko ye ohun o wo mo bi ohun se le se ohun gbogbo ti Olorun pa lase nitori pe ko se se fun ohun lati ranti awon ase Olorun ti o po to bayi e ni o fi je wi pe ninu majemu lai lai ni Olorun fun Mose ni ofin mewa ninu ofin mewa yi ofin merin akoko won ni se pelu ise wa si Olorun ofin ikarun si ikewa to je mefa ninu awon mewa won yi ni o ni se pelu ara wa pelu aladugbo wa pelu awon eniyan gege bi ti wa Olorun mu ki gbogbo awon ase re awon ilana re awon ofin re o mo wa si ofin mewa won yi ki o ba le sese lati ranti bi o ba si je eni tin ka bibeli eni tin ko eko bibeli daradara o ri wi pe gbogbo awon iwasu ati alaye ti awon mo le fi nse ti awon alufa nse ti awon oli nse tabi ti a fi nse idajo fun awon mo Israeli tabi ti a fi la won loye tabi ti a fi gba won ni iyanju awon eti ako ni gbogbo majemu lai lai won je awon itumo ati alaye lori awon ofin mewa ti ati fun won sugbon mo fe ki o ranti pe nigbati Jesu Christi de o tun se akojopo gbogbo oro Olorun gbogbo ofin Olorun o se akojopo won si ofin meji pere bawo lo se so o so fun ni o ni meji ni awon ofin won yi ikini ni pe ki a fe Olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa bi a ba se be a o ri wi pe ofin kini ikeji iketa ikerin eni ti o ba fe Olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye pelu gbogbo agbara re a o ri wi pe awon ojuse re si Olorun o se nitori wi pe eni ti o ba fe Olorun ki yo pe oruko Oluwa lasan eni ti o ba fe Olorun ni tooto ki o ni Olorun miran pelu Olorun orun eni ti o ba fe Oluwa Olorun ni tooto ki yo ya ere kan fun ara re yala ti e to wa ni isalele abi ni inu okun tabi ni ori oke tabi ni oju orun eni ti o ba fe olorun ni tooto yo ran ti ojo isimi lati ya asimi mo yo ran ti wo pe o ye ki asin olorun o ye ki abu ola fun olorun eyi ni Jesu Kristi fi so wi pe ofin akoko ni wo pe ki a fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa o wa so fun a wi pe ikeji si dabi re nipa wi pe a o fe enikeji wa gege bi ara wa enikeji wa ti an wi yi o tumo si gbogbo eniyan iba se baba tabi iya bi a ba feran baba ati iya ni tooto ni ife ti o kun ti o peye a o bowo fun won a o teri ba fun won a o gboran si ohun ti won so fun wa ti o wa gege bi oro olorun bi a ba fe enikeji wa a o ni ja lole bi a ba fe enikeji wa a o ni se pan saga pelu iyawo re bi a ba fe enikeji wa a o ni se agbere tabi pan saga pelu oko re bi a ba fe enikeji wa a o ni gbemi re bi a ba fe enikeji wa a o ni jeri eke se eni ti a feran bi a ba fe enikeji wa ni tooto a o ni se oju kokoro ohunkohun ti se ti enikeji wa eni Jesu Kristi ni o fi so fun a wi pe gbogbo opin olorun gbogbo ase olorun a ko won jo papo si ona meji yi ikini ife si olorun ikeji ife si eniyan gbogbo sugbon mo fe ki o fi yesi wi pe oro kan wa ninu akojopo ikini ife si olorun ti o tun wa ninu akojopo ikeji ife si enikeji wa oro na ni ife e je wi pe gbogbo opin olorun gbogbo ma se olorun gbogbo ase olorun ni akojopo si oju kan sosho ti o daduro lori ife nihi ni ese ti anko loni ni paul aposteli do ti je ki o ye wa wi pe ohun gbogbo ti a tin keko nipa re ohun gbogbo ti o je ilana ohun gbogbo ti o je ase ohun gbogbo ti o je ohun ti a fi lele fun wa gege bi onigbagbo wi pe ki a ma rin ninu re wi pe a le mu gbogbo won wa si ese oro olorun kan sosho je kin to ka si o leti kolose ori keta ese keta dilogun oni bi o ba je wi pe ati ko eko kan bi a ba ti gbo ilana kan lati inu bibeli bi a ba ti ri ase kan lati enu olorun bi a ba ti fun wa ni imole ihinrere oni eyi ni akojopo ohun ti a ti n so fun wa ohun kohun ti eyin ba si n se li oruko li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re gba ti o so fun a wi pe ohun kohun bolohun yi ni se pelu gbogbo awon ti o wa ninu Kristi eni ti ko ni yi pada okan ko le se ohun ti Olorun fe ki a se nihi ani lati koko ni iyipada okan ti o se san ki o to le se se fun wa lati fi gbolohun ti a kaye lati fi si se o ko le rin bi onigbagbo nigbati o ko ti igbagbo sugbon nigbati o ba ti gba igbala nipa igbagbo ninu Kristi irin re gbodo duro lori ase yi we pe ohunkohun ti eyin ba si n se li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re onigbagbo ni lati ma se ohun gbogbo ni oruko Jesu Kristi ki won ma fi ope fun Olorun ni ojojumo le oruko Jesu Oluwa ki a ma gbadura le oruko ati ni ase Kristi ati ni abe ileri ti Kristi ti se fun wa ki a ma fi akoko ati isin fun Olorun nitori oruko Kristi bi o ba se se fun enikeni lati fi ohun gbogbo ti o ni gbogbo ohun ini re ohunkohun ki o fi sile lai si oruko Kristi ninu aye iru eni be o ye ki a mo wi pe ohun gbogbo ti a fi sile be o je asan oni ki a ma se ohun gbogbo labe ase Kristi Kristi ni oba fun onigbagbo fun kristiani nitori be ise kristiani laye yi ki se ise adase a je iriju fun Kristi asi gbodo se on gbogbo labe ifowo si Christi gege bi eni ti o je apere wa ti o pe nitori be eni ti o ba so wi pe o nje onigbagbo tabi pe o nje Christiani o gbodo wa ninu ohun ti o gbodo se ohun gbogbo gege bi ohun ti ako yi ko gbodo wa fun ara re nigba ti a so wi pe ohun gbogbo tabi ohun kohun ti eyin ba nse le oro tabi ni ise ke a ma se gbogbo won li oruko Jesu Oluwa gbolohun yi je ibawi fun awon ti ki se nkan kan ni oruko Christi ati fun awon ti ma nsogo ninu oruko eniyan tabi ninu ara ninu eran ara je ki se alaye die fun ninu nipa ohun ti mo so yi awon elomiran bi won ba gbadura ti won ro nipo wada bi o ba bi won wi pe e se ti o fi ro nipo wada ani ijo lo ni kin ronu po ada ani alufa oluso agutan ni oni kin ronu po ada ko mo we pe bi a ba nwa si ronu po ada a nwa si ronu po ada li oruko Jesu Christi Oluwa nitori eyi ni ase ti o fun wa eyi ni ohun ti o fi lele ki o to lo ninu Luke ori 24 ese 17 ati ki awasu ironu pe wada ati idarije ese li oruko re li orile ede gbogbo be lati Jerusalem lo e je wi pe eni ti ironu pe wada I on ronu pe wada nitori wi pe iyi ni oro Oluwa iyi ni ase Oluwa e ni ohun ti Jesu Kristi ni ki a se li oruko ohun elomiran bi o ba nse atunse o sese ki o da owo ti o ti ji ki o da pada o sese ki o bebe lati odo oko re wi pe ohun ti nre oko nje tele tele o sese ki o se atunse lona kan tabi lona miran awon miran ti won ko ni

tẹ́lẹ̀ ìṣe mi tẹ́lẹ̀ kò dára ṣùgbọ́n gbà tí mo ti dé ìjọ dípà wa ran mi nísinsìnyí wípé kí n ṣe àtúnṣe rárá ó mú wọn ṣìnà kò yí ọ nǹkan tí ó ń ṣe ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ ni wípé kí a ní ẹ̀rí ọkàn rere sí ọlọ́run àti sí ènìyàn nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ jésù olúwa ẹlòmíràn wọn wá bi léèrè wípé arábìnrin lágbájá ṣé kò sí nǹkan o bàbá sọ wípé kí ló dé tẹ sọ bẹ́ẹ̀ gbà tí a ò rí kí o lo yẹtí yẹrùn wúrà àti ẹ̀gbà ọwọ́ àti ẹ̀gbà ọrùn àti wípé a ò rí kí o máa jó irun rẹ níná kí o máa ṣe nǹkan wọ̀nyí mọ́ ìjọ tí mo ń lọ ni ìjọ tí mo ń lọ ló kọ̀ fún mi láti má lo nǹkan báyìí láti má lo nǹkan báyìí rárá ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe aṣọ tí ẹ̀yin bá ń wọ̀ ìrìn tí ẹ̀yin bá ń rìn bóyá ò ń sọ wípé o fẹ́ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ni o fẹ́ lo àwọn nǹkan ọ̀ṣọ́ ayé wọ̀nyí nítorí kíni ó ní ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ jésù olúwa ìdáhùn tí ó yẹ kí a fún àwọn tí ó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ni wípé nítorí pé jésù kristo kọ fún wa jésù olúwa wa jésù ọba wa jésù ẹni tí ń ṣàkóso ìgbésí ayé wa jésù ẹni tí ń tọpasẹ̀ wa ẹni tí ń darí wa ohun tí ó yẹ kí a sọ ohun tí ó yẹ kí a ṣe ìrìn tí ó yẹ kí a rìn jésù kristo ẹni tí ó jẹ́ ọba àti olùgbàlà fún wa òun ló kọ̀ fún wa láti rin ìrìn aláìgbàgbọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí èdè ẹnu wa kí ó yí padà ó yẹ kí ọ̀rọ̀ ẹnu wa kí ó yí padà ó yẹ kí a jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó ń béèrè lọ́wọ́ wa ìdí tí a fi ń ṣe ohun kan tàbí òmíràn kí a jẹ́ kí ó yé wọn wípé gbà tí a ti di onígbàgbọ́ gbà tí a ti di àtúnbí gbà tí a ti fi ayé wa sí ọwọ́ jésù kristo ohun gbogbo tí a ń ṣe ó wà lórí àṣẹ ọlọ́run ó wà lórí wípé a ń ṣe gbogbo wọn lé orúkọ olúwa àti fún ògo jésù kristo olúwa ọ̀rọ̀ tí a kà yìí nínú kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún ó jẹ́ kí a wo ẹ̀kọ́ wa òní ní ipa méjì ìkíní òfin tí ń ṣe amọ̀nà ojúṣe kristẹni òfin kan yìí ni ó kó gbogbo ojúṣe onígbàgbọ́ ni ó kó járí ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá fẹ́ sọ ọ̀rọ̀ kan bí a bá fẹ́ wọ aṣọ kan bí a bá fẹ́ lọ sí ibikíbi bí a bá fẹ́ ṣe iṣẹ́kíṣẹ́ kan ohun gbogbo ohunkóhun tí a fẹ́ ṣe òfin kan ṣoṣo yìí ni ó ń ṣe amọ̀nà wa ìkejì fífi ìmoore hàn sí ọlọ́run nípasẹ̀ kristi jẹ́ kí a wo ìkíní òfin tí ń ṣe amọ̀nà ojúṣe kristẹni ojúṣe onígbàgbọ́ mo rò wípé o mọ ẹni tí à ń pè ní kristẹni ẹni tí à ń pè ní onígbàgbọ́ jẹ́ kí n tún ràn ọ́ létí nínú kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkejìlá kí ó ba lè yí ọ àwọn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ láti kólósè orí kẹta ẹsẹ̀ ìkejìlá nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹgbẹ́ ọkàn ìyọnú wọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inú tútù ìpamọ́ra níhìn-ín ni àwọn tí a bá sọ̀rọ̀ ni a ti ṣe àpèjúwe irú ènìyàn tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ a pè wọ́n ní àyànfẹ́ ọlọ́run bí a bá ń fẹ́ nìkan ní ẹni tí a yàn fẹ́ ó yẹ kí a mọ̀ wípé àwọn wọ̀nyí ni a yàn tí a mú kúrò láti inú ayé ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n rìn gẹ́gẹ́ bí àwọn ènìyàn ẹlẹ́ran ara ẹ̀dá lásán-làsàn àwọn tí ó sì wà nínú ayé ṣùgbọ́n àwọn onígbàgbọ́ ni àwọn tí ọlọ́run fún ara rẹ̀ tí ó yàn kúrò nínú ayé bí a bá kó àwọn ọmọ kan jọ ní ilé ìwé tí a sì ń ní iṣẹ́ kan tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ wọ̀nyí àwọn díẹ̀ nínú wọn olùkọ́ ṣeéṣe kí ó wá síwájú wọn kí ó yan ọmọkùnrin yìí ọmọbìnrin yìí ọmọkùnrin tọ̀hún ni ọmọbìnrin níhìn-ín kí ó yàn wọ́n kí ó sọ fún àwọn tí ó kù wí pé òun yan àwọn ènìyàn wọ̀nyí àwọn ọmọ kéékèèké wọ̀nyí fún irú ìje tí ó ṣe pàtàkì fún iṣẹ́ kan tí ó ṣe pàtàkì fún ojúṣe kan tí ilé ìwé tí ó ń fẹ́ kí wọn kí ó ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nígbà tí a wà pẹ̀lú ayé tí a wà nínú òkùnkùn tí a wà lábẹ́ ìsìnrú èṣù ni ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ọlọ́run nínú agbára rẹ̀ ni ó wá yan ẹnì kọ̀ọ̀kan wá láti inú ìdílé.

0: kọ̀ọ̀kan, láti inú ẹbí kọ̀ọ̀kan, láti inú ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí ó wà nínú ayé tí ó yàn wá láti fẹ́ wa. Kẹ́ má ba dàbí ti ayé, àwọn tí a ń pè ní kìrìsìtẹ́nì, àwọn tí a ń pè ní onígbàgbọ́, ní àwọn tí a ti pè jáde kúrò nínú ayé, kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú òkùnkùn, àwọn tí a ti yàn pẹ̀lú agbára àti ìfẹ́ Ọlọ́run. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó sọ fún wa wípé ẹni mímọ́ àti olùfẹ́, jẹ́ kí n láàyè ọ, ọ̀rọ̀ méjì yìí wọ́n papọ̀ sí ojú kan. Bí o bá mọ̀ wípé ọba kan ó fẹ́ràn rẹ, ó rí wípé ohun tí ó ń ṣe kò ní jẹ́ èyí tí ó máa bí ọba yìí nínú, nítorí wípé ọba yìí ó fẹ́ràn rẹ púpọ̀, tàbí ó ṣeé ṣe kí bàbá kan kí ó fẹ́ràn rẹ. Bí o bá rí pé bàbá yìí fẹ́ràn rẹ, nítorí ìfẹ́ tí ó ní sí ọ, ó máa ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí bàbá yìí ti ń fẹ́, ìgbà tí Ọlọ́run ti yàn wá, tí ó sì fẹ́ wa, tí a jẹ́ olùfẹ́ níwájú rẹ̀ àti lọ́wọ́ rẹ̀, a ó rí wípé ohun gbogbo tí a ń ṣe ó jẹ́ mímọ́, ó jẹ́ pépé, nítorí a ò fẹ́ ṣẹ̀ sí ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo sí wa, kí a ba lè ní ìyẹ́ nípẹ̀kun nígbà tí a gbà á gbọ́. Àwọn wọ̀nyí ni a wá ń bá sọ̀rọ̀ ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, wípé ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe, ẹ̀yin tí ó jẹ́ àyànfẹ́ Ọlọ́run, ẹ̀yin tí ó jẹ́ ẹni mímọ́, ẹ̀yin tí ó jẹ́ onígbàgbọ́, ẹ̀yin tí ó jẹ́ kìrìsìtẹ́nì, ẹ̀yin tí a ti wọ ẹ̀ṣẹ̀ yín nù, ẹ̀yin tí a ti kọrúkọ yín ní ìwé ìyè Lọ́run, ẹ̀yin tí ó jẹ́ ẹ̀ka lára àjàrà Jésù Kristì, ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe lí ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù Olúwa. Èyí ni òfin Ọlọ́run fún wa, èyí ni àṣẹ Ọlọ́run fún wa. Irú ojúṣe ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nílò ìgbàgbọ́ nínú Kristì àti ìpèsè oore ọ̀fẹ́ àti ti ẹ̀mí rẹ̀, nítorí wípé kò ṣeé ṣe láti wo Ọlọ́run nínú ara wa, nínú agbára ti ara wa, àfi bí a bá ní ẹ̀mí Ọlọ́run àti oore ọ̀fẹ́ Ọlọ́run. A ní láti ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí àṣẹ Kristì ní agbára rẹ̀, àti fún ògùn Ọlọ́run nìkan ṣoṣo, àti nípa àpẹẹrẹ tí ó péye tí ó ti fi lélẹ̀ fún wa. Èyí ni ìtumọ̀ wípé kí a ṣe wọ́n ní orúkọ Jésù Olúwa. Jẹ́ kí n tún ṣe àlàyé fún ọ jù bẹ́ẹ̀ sí. Jẹ́ kí a wo ẹsẹ̀ ìkẹtàdínlógún yìí, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lí ọ̀rọ̀ àti tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Mo fẹ́ kí oyè ọ̀rọ̀ yìí wò. Jésù, kí ni ṣe tí a ń pè ní Jésù? Ó ní ẹ ó pe orúkọ rẹ̀ ní Jésù, nítorí pé òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Àwa tí a ti gba Jésù Kristì Olúwa gbọ́, àwa tí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, àwa tí a ti mú ẹ̀ṣẹ̀ wa kúrò nípa ètùtù tí ó péye tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú, àwa ni a ń sọ fún wípé ìgbà tí a ti dáríjì wá, ìgbà tí a ti yí wa padà, ìgbà tí a ti wọ ẹ̀ṣẹ̀ wa nù, ìgbà tí a ti fún wa ní ìyẹ́ nípẹ̀kun ní orúkọ Jésù Kristì. Ó ní torí bẹ́ẹ̀, ohun gbogbo tí a wá máa ṣe láti ìsinsìnyí lọ, láti àkókò ìdáríjì àti ìwẹ̀nùmọ́ yìí, ohun gbogbo yẹ kí a máa ṣe wọ́n ní orúkọ Jésù. Ó tún wá sọ pé ní orúkọ Jésù Olúwa. Bí a bá sọ wípé Jésù jẹ́ Olúwa, ọ̀rọ̀ yìí Olúwa, ó túmọ̀ sí ẹni tí ń ṣàkóso, ó túmọ̀ sí ẹni tí ó gùn wà gẹ́gẹ́ bí ọba ní ìgbésí ayé wa, ó túmọ̀ sí ẹni tí ń lànà nǹkan sílẹ̀ fún wa, Olúwa alákòóso, ẹni tí ń tọpasẹ̀ wa, ẹni tí ń pàṣẹ fún wa, ẹni tí ó ní àṣẹ lórí wa, ni à ń pè ní Olúwa. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ìgbà tí a ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí alákòóso, gẹ́gẹ́ bí aláṣẹ lórí wa, ohun gbogbo tí a ó ṣe, ohun gbogbo tí a ó sọ, ìrìn gbogbo tí a ó rìn, aṣọkáṣọ tí a ó wọ̀, ẹgbẹ́kẹ́gbẹ́ tí a ó lọ, ibikíbi tí a ó gbé, ibikíbi tí a ó lọ, iṣẹ́kíṣẹ́ tí a ó ṣe, ohun gbogbo tí a ó ṣe, ó yẹ kí a máa ṣe ní orúkọ, ní àṣẹ, ní ìlànà àti ní ìṣàkóso tí ó wá, àti àṣẹ tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì, ẹni tí a fi ṣe Olúwa àti olùgbàlà wa. Bí o bá jẹ́ ẹni tí ó ti jẹ́wọ́ Kristì wípé o ti gbà ọ́ là, bí o bá jẹ́ ẹni tí ó ti jẹ́wọ́ Kristì wípé òun ni alákòóso rẹ, òun ni ọba rẹ, òun ni aláṣẹ lórí rẹ, ó yẹ kí o mọ̀ wípé o ò dáwà, o ò lè ṣe ohunkóhun tí o ń fẹ́ nínú ara rẹ, o ò lè sọ ọ̀rọ̀ tí o ń fẹ́, fun ara re o lati se ohun gbogbo ni oruko ati ni ase ati ni isakoso ati labe owo agbara Jesu Christi eni ti o je olugbala ati oluwa lori re eyi ni ero ti o tona fun ojuse ero ni ma mu ise wa ero ti ani ni okan wa ni ma je ki a se ohunkohun bi o ba joko si oju kan nisisiyi ki o to le dide ero ni lati wa sinu okan re wipe o ye kin dide bi o ba joko boya o ngba tegun ni ki o to le dide lo si ibi idana ero kan a wa sinu okan re wipe kin dide lati lo si ibi idana abi bi o ba je pe ebi lo npa o bi o ba di wipe ero kan wa sinu okan re wipe o to akoko lati jeun o ni le se e ni a fi so wipe ero ti o wa sinu okan wa eyi ni o ma mu awon nkan ti a nse ni o ma mu won wa si ojuse ero ti o ye ki o wa ninu okan wa gege bi onigbagbo ni wi pe ati gba Jesu gege bi eni ti o dariji wa gege bi eni ti o wo ese wa nu gege bi eni nipa oruko re ni ati ko oruko wa ninu iwe iye lorun ati wi pe tori agbara re tori ohun ti o se fun wa o ni a fi wa si abe isakoso ijoba re ero yi ni o ye ki o se ohun gbogbo ni igbese aye re bi ba fe soro ero yi ni o je ki o je ipile oro ti o nso ohun kan ti o ba fe se ero wi pe Jesu Christ ni oluwa Jesu Christ ni olugbala mi o ni o ye ki o pile o ni o ye ki o je ipile awon gbogbo ise re je kin fun ni apere o se se awon ana re ni won wa si ile won be si ni pariwo won fe fi o se wahala ki o to le so oro kankan o ye ki o mo we pe enikan wa ti o sakoso igbese aye re enikan wa ti o lase lori re eyi ni Jesu Christi ninu okan re o bere we pe oluwa kini ki nso ti ki yo mu egan ba oruko re kini ki nse ti ki yo mu egan ba oruko re iwa wo ni o ye ki hu oro wo ni o ye ki nso ise wo ni o ye ki nse igbe wo ni o ye ki nwa ti ki yo mu egan ba oruko mimo ti a fi n pe o eni a fi n so wipe ohunkohun ohunkohun ti eyin ba n se li oro ninu ebi li oro pelu awon ota li oro pelu awon ti o wa ni ibi ise li oro pelu awon ti o wa ninu ijo li oro pelu awon ti o wa gege bi onigbagbo li oro pelu awon ti o wa gege bi elaigbagbo ni ibi kibi ti a ba wa ohun gbogbo ti eyin ba n se li oro tabi ni ise tabi ni ise nibi kibi ibaje ni asiko odun ibaje ni arin odun ni ibaje looro losan tabi lale ohun gbogbo ohunkohun ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu oluwa a o da ohun kan si a o da ohun kan yasoto we pe a le se eyi laironu Kristi a le lo si ihin laironu Kristi a le je ounje yi laironu Kristi a le mu oti waini yi laironu Kristi onirara ati wa si abe isakoso abe ase Jesu Kristi oluwa o fe rinrin ajo ni se yo mo ogo ba olorun o fe woso kan ni se yo mo ogo ba oruko olorun o fe soro kan lati enu re si eni tin se nu ni bini si oni ki o to soro yi ronu se yo mu ogo ba oruko oluwa o fe ba eni keni dore ni se iba dore papo yi se yo mu ogo ba oluwa won so fun wi pe ko wa si nkan kan ni abule tabi ki o wa bo orisa ni abule o ye ki o ronu si wi pe bi n ba se nkan yi bi n ba lo si odo eni yi se yi o mu ogo ba oruko olowa won so fun wi pe enikan wa gege bi iyalode enikan wa gege bi baba asale enikan wa gege bi gbogbo ise wi pe I ma se bayi I ma se tohun wa ti o ba lo ba yo mu gbo so re kuro o ye ki o be lowa re wi pe bi n ba lo si odo iya yi bi n ba lo si odo okunrin yi se yo mu ogo ba olorun ba oluwa eni ti o ti pe mi jade kuro ninu okunkun wa si imole oni nitori be ki a to gbe igbese kan nitori be ki a to soro kan jade lati enu wa nitori be ki a to se ohunkohun ohunkohun ti eyin ba n se li oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu oluwa o se se ki o je wipe ede ayede ni o fe wa laarin iwo ati enikan ki eni keji ti o n ba soro yi ki o fi ja peta ki o be si ni kigbe le olori pe e bayi ni o fe o n aba oja o n wa se ti bo n wa se tohun ki o to le da lohun ki o to le soro o ye ki o be lowa re wi pe ninu ipo ti mo wa yi ninu ijangbon wahala ti o dele yi kini o ye ki n so ti o mu ogo ola ba oluwa eni ti o pe mi kuro ninu aye wa sinu ijoba re nitori be onigbagbo ki se onkohun lai ronu jinle boya nkan ti o nse yi yo mu ogo ati ola ati yin ba oruko oluwa eni ti o pe wa gege bi omo leyin re wo kolose ori keta ese iketa le logun kolose ori keta ese iketa le logun onkohun ti eyin ba nse ohunkohun ko da kankan si ko yo e kankan sile ohunkohun ti eyin ba nse e ma fi tokan tokan se gege bi fun oluwa ki se fun eniyan oye yi ko ye awon eniyan popo eniyan fi ma ri wi pe oju saju ati agabagebe o po ninu nkan ti won ma nse eniyan fi ma ri wi pe bi won ba ri wi pe oluso agotan o nbo won ma sasin won ma sasohun won ma se bi angeli bi won ba ri wi pe ko si oluso agotan nitosi won buru ju nkan mi lo sugbon so fun wa oni ko ye ki o ri be oni ki se wi pe a n se nkan kan a n se fun alufa a n se fun oluso agotan a n se fun adari tabi a n se fun ijo elomiran bi a ba so wi pe ki o dari idapo oju ile o ti a ma n ri ni wi pe bi o ba ri wi pe ko si awon ti n se ibewo ko ni tete debe awon nkan ti o ye ki o se ko ni se daradara gege bi o se ye ki o se nitori ikini nitori iru eni be o n se oju o n se oju saju oju eniyan ni iru eni be n wo sugbon n so fun wa o ni bi a ba ni jesu oluwa gege bi alakoso gege bi alase gege bi adari gege bi eni ti n to wa o ni ohunkohun ti eyin ba n se e ma fi tokan tokan se gege bi fun oluwa ki se fun eniyan awon elomiran eyi ni a fi ma ri pe won je alaisooto si oko won oro ti won ba awon okunrin miran so ni igboro oko won o gbodo gbo kini se nitori won o mo ipe ti a fi pe onigbagbo won o mo wi pe oro koro ti a ba n so ise kise ti a ba n se ohunkohun ti a ba n se o ye ki a ma fi tokan tokan se gege bi fun oluwa ki se fun oko ki se fun aya ki se fun eniyan awon elomiran bi o ba je wi pe o le so agotan gangan ni o wa si ijo ti o n so wi pe ohun ti a ni lati fi tore fun ise oluwa ki a na soke ki a gbadura won fi owo goboy won fi sile nitori pe oluso agotan fun ara re ni o n so ṣùgbọ́n bí o bá ti jẹ́ ìránṣẹ́ ọlọ́run mìíràn nínú ìjọ gẹ́gẹ́ bí ọkùnrin tàbí gẹ́gẹ́ bí obìnrin ni ó ń sọ nǹkan wọ̀nyí wọ́n á fi nǹkan tí kò jọjú wọ́n á fi sílẹ̀ nítorí kíni wọn ò mọ̀ wípé níbikíbi tí a bá wà ìgbàkigbà tí ìbá jẹ́ ohunkóhun tí a bá ń ṣe kí a máa ṣe gbogbo wọn tọkàntọkàn gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn o kọ́rìntì kínní kọrinti kini ori kewa ese ikokan le logbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse e ma se gbogbo won fun ogo olorun eni o je ohun ti o bani ninu je bi a ba ri igbesi aye awon elesin ti o je wipe ni irole won ajoko si di ayo awon elesin ti o je wipe won ajoko si di ludo bi o ba si ri won won je eni ti nka bibeli ki a to waasu ninu ijo won won si be si dapara won ma sepe won ma so oro ti ko dara nibi ti won ti n tayo ti won ti n ta ludo won ma bu iya ara won bi o ba si ri enikan nu won ti o ba so wipe arakunrin mo ro we pe iwo ni ikan ninu awon diakoni ninu ijo re ani be ni ani ojuse sunday ojuse ojo isimi ojo aiku niyen ṣùgbọ́n níhìn-ín àti parísì nítorí bẹ́ẹ̀ a ní láti gbádùn ara wa. Kò yé wọn wípé bí a bá ń jẹ tàbí bí a bá ń mu, ohunkóhun tí a bá ń ṣe kí a máa ṣe fún ògo Ọlọ́run. Ṣé ó wà fún ògo Ọlọ́run bí a bá ń bu ara wa, bí a bá ń dápara, bí a bá ń tayò, bí a bá ń sọ àwọn nǹkan tí a kò gbọdọ̀ gbọ́ lẹ́nu ọmọ Ọlọ́run? Bí a bá wà nínú ilé ìsìn, a ó máa ka ìwé mímọ́. Bí a bá jáde kúrò ní ilé ìsìn, a ó máa sọ ọ̀rọ̀ àgálámàṣà, ọ̀rọ̀ tí kò dára. Kò yẹ kí ó rí bẹ́ẹ̀. O ní nítorí bẹ́ẹ̀, bóyá a ń jẹun ni, ó yẹ kí ó wà fún ògo Ọlọ́run. Àwọn ẹlòmíràn ìjẹkújẹ ìmukúmu ó wà lọ́wọ́ wọn. Wọ́n máa ti ojú ilé dé ojú ilé, wọ́n máa jẹ bọ́, wọ́n máa jẹ sàárà, wọ́n máa jẹ ẹbọ àwọn kèfèrí. Àwọn pàápàá àwọn ó ṣeéṣe kí wọ́n tún máa jẹ àwọn nǹkan mìíràn tí ó jẹ́ wípé àwọn ẹlẹ́sìn mìíràn èyí tí wọ́n fi ń rúbọ gẹ́ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wọ́n tún máa gbà lọ, wọ́n máa jẹ́. Èyí ò sí fún ògo Ọlọ́run. Èyí ò fi hàn wípé àwọn Kristi àwọn mìíràn ọtí ńkọ́, ẹ̀mú ńkọ́, ògógóró ńkọ́ tí wọ́n mu, wọn a sì sọ wípé àwọn jẹ́ ọmọ Ọlọ́run. Kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Ó ní nítorí náà, bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ó ṣeéṣe kí ó jẹ́ àkókò ìdáná, àkókò ìgbéyàwó. A ó rí àwọn ẹlòmíràn ohun tí wọ́n máa jẹ, ohun tí wọ́n máa mu, wọ́n máa sọ wípé ó jẹ́ àkókò ìgbéyàwó nítorí inú wa ń dùn. Nítorí bẹ́ẹ̀, a ní láti jẹ ohun tí a fẹ́, a ní láti mu ohun tí a fẹ́. Bí o bá jẹ ọmọ Ọlọ́run, bí o bá jẹ ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì rà padà, bí o bá jẹ ẹni tí ó jẹ́ àyànfẹ́ nítòótọ́, ènìyàn mímọ́ àti olùfẹ́, ohunkóhun tẹ̀yìn bá ń ṣe ní ìgbàkigbà tí ìbá jẹ́, ó yẹ kí a máa ṣe nǹkan wọ̀nyí lí orúkọ Olúwa àti fún ògo Ọlọ́run. Ẹ kí a tún padà sí Kolose orí kẹta ẹsẹ́ ìkẹtàdínlógún. Ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe lí ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù Olúwa. Apá kejì, ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Fífi ìmoore hàn sí Ọlọ́run nípasẹ̀ Kristi, èyí ni apá kejì tí a ń wò níhìn-ín. Apá kejì yìí ó jẹ́ kí ó yé wa wípé a ní láti máa fi ògo fún Ọlọ́run, kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run, kí a máa fi ìyìn wa hàn ní ìgbà gbogbo sí Ọlọ́run. Ó yẹ kí a ṣe ohun gbogbo lórí orúkọ Kristi, kí gbogbo ìgbé ayé wa, kí gbogbo ọ̀rọ̀ ẹnu wa, kí gbogbo ìṣe wa, kí ó ba lè máa fi ìmoore hàn sí Ọlọ́run nípasẹ̀ Kristi. Bí a bá ń sọ nípa ìdúpẹ́, àwọn ẹlòmíràn òye òye wọn nípa wípé kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n ti ń ṣe. Bí ó bá jẹ́ wípé wọ́n ní ọmọ, Ọlọ́run pèsè ọmọ fún wọn. Wọ́n máa sọ fún wa wípé àwọn fi ọjọ́ kan sílẹ̀ tí wọ́n fẹ́ fi ìmoore hàn, wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run tí ó ti ṣe fún wọn. Ohun tí wọ́n sì ń ṣe yìí, ohun tí a rí ni wípé wọ́n a máa fi owó sílẹ̀. Wọ́n rò wípé bí wọ́n bá ti fi owó sílẹ̀, bí àwọn tilẹ̀ ń mu ọtí àmupara, bí àwọn tilẹ̀ ń ṣe ohun tí kò tọ́, bí àwọn tilẹ̀ ń jà, àwọn ti fi ìmoore wọn hàn. Rárá, kò rí bẹ́ẹ̀. Ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí ẹni tí a kọ́ lẹ́kọ̀ọ́ ìhìnrere, tí ó sì gba ẹ̀kọ́ ìhìnrere, wípé kì í ṣe kọ́bọ̀ tàbí náírà tí a fi sílẹ̀ nìkan ni a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìrìn wa, ìwọṣọ wa, ìṣe wa, a fi máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọn a sọ wípé àwọn ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, àwọn nǹkan mìíràn tí ó jẹ́ wípé àwọn olóògùn, àwọn kèfèrí ni ó máa ń lo nǹkan wọ̀nyí, àwọn abọ̀rìṣà ni ó máa ń lo nǹkan wọ̀nyí, wọn a kò kọ́rùn, wọn a kò kọ́ra, wọn a máa wá sí ilé ìsìn. Tí a wá sọ pé èwo ló wá ṣe, a ní èní ni ọjọ́ ìdúpẹ́. Ọjọ́ ìdúpẹ́ ni ó kó nǹkan tí àwọn abọ̀rìṣà tí wọ́n wọ̀ ni ó kò kọ́ra. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹlòmíràn bí a bá sọ wípé wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, wọ́n á pe àpèjẹ, wọ́n máa fi owó ṣòfò, wọ́n máa lùlù, wọ́n máa jó, wọ́n máa kọrin, wọ́n máa mutí, wọ́n máa sọ wípé àwọn ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. a kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀ fún àwọn tí ò ní ẹ̀kọ́ ìhìnrere. Ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó wà ní ojoojúmọ́. Nípa ọ̀rọ̀ ẹnu wa, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nípa ìṣe wa, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nípa ìrìn ẹsẹ̀ wa, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nípa ìṣoore lójoojúmọ́ fún àwọn tí kò ní nǹkan lọ́wọ́ tó wa, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nípa ìwà ìtẹríba, nípa kíka Bíbélì, nípa àdúrà gbígbà, nípa ìgbésí ayé wa tí a fi sọ́wọ́ Ọlọ́run láti máa wo ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ó yẹ kí a ti mú ọ̀rọ̀ Ọlọ́run lò. Èyí ni a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n òye kò yé àwọn ẹlòmíràn. Nítorí bẹ́ẹ̀, a ní láti yin Ọlọ́run nínú gbogbo. Ibi kíkà wa yìí ó ń sọ fún wa nípa irú ipò tí a gbọ́dọ̀ fi Ọlọ́run sí nígbà tí a bá ń fi ọpẹ́ fún un. A gbọ́dọ̀ rí i gẹ́gẹ́ bí bàbá. Ohun gbogbo tí a ní ni a gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá nínú Kristi Olúwa wa. Ìfaraẹnijì wa ní gbogbo iṣẹ́ wa àti ìṣe wa ó yẹ kí ó wà fún ògo Ọlọ́run, kí a ba lè fi ẹ̀mí àti àmì ìmoore wa hàn sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé ohun tí a ń ṣe, ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu, ìrìn tí a ń rìn, àwọn nǹkan wọ̀nyí ó ṣeéṣe kí wọn kí ó máa tàbùkù sí Ọlọ́run, tàbí kí wọn kí ó máa fi ọpẹ́ fún Ọlọ́run. Nínú orin Dáfídì orí 90:1-9, orin Dáfídì orí 90:1, ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ 180:4, 1:6. Nígbà méje lóòjọ́ lèmi yìn ọ́ nítorí òdodo ìdájọ́ rẹ. Ohun tí ó ń sọ fún wa níhìn ni ó pé ní ìgbà gbogbo, láàárọ̀ ni, lọ́sàn ni, lálẹ́ ni, àti nígbà mìíràn ni ọjọ́ ni ó yẹ kí a máa yin orúkọ Olúwa. Bí a rí jẹ, kí a yin Olúwa. Bí a ò rí jẹ, kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún èyí tí a rí jẹ lánàá, èyí tí a rí jẹ ní ọdún tí ó kọjá. Bí iṣẹ́ wà lọ́wọ́ wa, kí a yin Olúwa. Bí ó bá dàbí ẹni wípé iṣẹ́ ò tó lọ́wọ́ wa ní ìsinsìnyí, kí a dúpẹ́ wípé òun ló sá ti mú wa dúró, òun ló ti gbé wa dúró, òun ló ń pèsè fún wa láti ìgbà tí a ò ti níṣẹ́, kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bí a bá ń yọ̀ nínú Kristi, tí a rí wípé Ọlọ́run ń gbàdúrà, ìlérí rẹ̀ ó múṣẹ fún wa, kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bí ó bá dàbí ẹni wípé nǹkankan falẹ̀ díẹ̀, kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí a máa sọ fún Ọlọ́run wípé a ò mọ ìdí rẹ̀, tí ó fi dàbí ẹni wípé a ní nǹkan tí ó falẹ̀ díẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nínú Tesalónica kínní orí 5 ni a ti ń wo 18:20. Tesalónica kínní orí 5 18:20. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Ó ní ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Ṣé o rántí wípé ìgbà tí a gbé Paul òun Sila sínú túbú, tí a jù wọ́n sínú túbú, wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Máa dúpẹ́ nínú ohun gbogbo. Bí ó bá dàbí ẹni wípé inú níbí ni wà, láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àgbélébùú, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Bí ó bá sì dàbí ẹni wípé kò sí inú níbí ni, nǹkan ń lọ dáradára fún wa, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. A ní wàhálà díẹ̀ nínú ẹbí ni, kí a má fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Tàbí ó dàbí ẹni wípé ayọ̀ wà nínú ẹbí, ìrẹ́pọ̀ wà nínú ẹbí, ìṣọ̀kan wà nínú ẹbí, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Tàbí ó dàbí ẹni wípé àwọn onígbàgbọ́ ni wọ́n rọ̀gbà yí wa ká, tí gbogbo wọn dàbí ọ̀rẹ́ fún wa, tí wọ́n ń tọ́jú wa. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Ó sì dàbí ẹni pé nígbà mìíràn àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa ò rí wa, wọn ò mọ ìṣòro tí à ń là kọjá, wọn ò mọ omi jínjìn àfonífojì tí à ń rìn kọjá. Síbẹ̀síbẹ̀ ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Kí a má ráhùn, kí a má sọ ọ̀rọ̀ tí kò dára ní àkókò ìpọ́njú. Ó ní nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Ọlọ́run ti kọ́ wa lónìí, ó ti ṣe àlàyé ohun púpọ̀ fún wa, ó ti jẹ́ kí ọ̀rọ̀ yìí, ẹsẹ̀ ọ̀rọ̀ yìí kan ṣoṣo kí ó yé wa wípé ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, lí ọ̀rọ̀ tàbí ní ìṣe, ki e ma se gbogbo won loruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipasẹ Jesu Christi e je ki a dede duro ki a so fun Olorun wi pe gba ti oro yi ti ye wa ti o ti laaye wa bayi wi pe a o se on gbogbo gege bi o ti nko wa wi pe ohun ko ti a o se oro koro ti o jade lenu wa irin ti a o rin ibi ti a o lo aso ti a o wo ounje ti a o je ohun ti a o mu egbe ti a o ba dore egbe ti a o ba rin ohun gbogbo ti a o se a o ma se won fun ogo Oluwa a o ma se won labe isakoso eko oro Olorun a o je ki oro Olorun ki o je odiwon igbesi aye wa ni igba gbogbo bi o ba ti ni igbala so fun Olorun je wa awon ese ki o kan won sile patapata ki a ba le da onide ki a ba le gba okan re la eni ti a ti pa Olorun bi ki dese nitori ko le dese a ti pa Olorun bi iru Olorun gbe inu re nitori be so fun Olorun ki o ri wi pe o ti di eda otun o ti di eniyan oto oro enu re ise re iwoṣọ rẹ irin ti o rin ohun gbogbo ti o n ṣe lati sinsin lọ fi ara rẹ di fun Olorun wipe won o wa fun ogo Olorun ati wipe iwa rẹ yo fi han wipe o n dupe lọwọ Olorun ni igba gbogbo
1: ẹ jẹ́ kí a gbàdúrà.
0: Bàbá wa ti ń bẹ lé ọ̀run a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró láti fún wa lókun a dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo a dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú wípé ẹ ṣe wà níyè ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù a dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìrètí àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìfọkàntẹ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù ǹjẹ́ lónìí bí a ti wá lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín lónìí bí a ti wá kí ẹ lè ṣe wa lójú ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù ẹ là wá lóye ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù ẹ ṣàánú fún wa ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú bíbélì a dúpẹ́ wípé ẹ ti gbọ́ nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa lónìí à ń wo inú bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu à ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀ a rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú àkókò ebi àkókò èèyàn àkókò àìní kí ó wà lé ayé Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristi tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristi ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpò. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Ọkàn wọn a máa pòrúurù nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti Bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé. Nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé nínú ọ̀làjú wọn, wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run, àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn run ní ìṣẹ́jú kan. Ẹni tí ó bá ń rí nǹkan wọ̀nyí, bóyá ó ń gbọ́ nínú rédíò tàbí ó ń kà á nínú ìwé ìròyìn, a máa ṣe é ní kàyéfì wípé èwo ló tún dé bá ayé yìí. Á dàbí ohun àjèjì lójú irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristi ọmọ Ọlọ́run, ó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ayé tí ó bá súnmọ́ tòsí. Kí ni àwọn nǹkan tí Jésù Kristi tí ó sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀? Jẹ́ kí a wò ó nínú ìwé mímọ́, kí ó má jẹ́ wípé o rò pé a ń sọ fún ọ láti ọgbọ́n orí ènìyàn. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 8, gbogbo nǹkan wọ̀nyí ní ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Níhìn-ín ni Jésù Kristi ń sọ fún wa wípé àkókò ìgbẹ̀yìn ayé yóò jẹ́ àkókò ìpọ́njú. Bí a bá ń sọ nípa ọ̀dá, bí a bá ń sọ nípa èèyàn, bí a bá ń sọ nípa ebi, bí a bá ń sọ nípa àìsàn, bí a bá ń sọ nípa gbogbo nǹkan, ó jẹ́ gbogbo nǹkan wọ̀nyí ó jẹ́ ìpọ́njú. Ṣùgbọ́n Jésù sọ fún wa wípé èyí ni ìpilẹ̀ṣẹ̀ tàbí ìbẹ̀rẹ̀ ìpọ́njú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nínú ẹsẹ̀ 6 ẹ̀yin ó sì gbúrò ogun àti ìdágìrì ogun. Ẹ kíyè sí i, kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣe. Ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jésù tí ń lago mọ́, ó tún sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ogun àti ìdágìrì ogun yóò máa ṣẹlẹ̀ ní ibòmíràn, wípé wọn ó sì máa gbúrò rẹ̀. Ó ń sọ fún wa wípé gbàtí àwa pàápàá, bí a bá ń kà á nínú ìwé ìròyìn, wípé ní apá kan nínú ayé wa yìí, ní àkókò tiwa yìí, wípé ogun bẹ́ sílẹ̀, wípé àwọn ènìyàn pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n ti ṣe, pẹ̀lú ìmọ̀ tí ọ̀làjú tí ó mú wá sí ayé nísinsìnyí, wípé wọ́n fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì fi ń dọ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára. Ó yẹ kí ó yé wa wípé gbogbo nǹkan wọ̀nyí ni Jésù Kristi ni ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú ẹsẹ̀ 7, nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba. Èèyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀, kì í ṣe ní ibi díẹ̀, kì í ṣe ní ibi kan ṣoṣo. Ṣùgbọ́n èèyàn, àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀. Bí a bá ń sọ wípé a ò rí oúnjẹ jẹ tó, bí a bá ń sọ wípé ọ̀dá tàbí èèyàn ó dé sí orílẹ̀-èdè púpọ̀, àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristi ti sọ tẹ́lẹ̀. Bí a bá sọ pé Jésù Kristi sọ nǹkan tẹ́lẹ̀, kì í ṣe wípé Jésù Kristi ni ó fẹ́ kí ó ṣẹlẹ̀ tàbí òun ni ó jẹ́ kí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó ti rí nǹkan wọ̀nyí, èyí jẹ́ ẹ̀bùn tí ó ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, wípé ó ti rí i ṣáájú wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. láti kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn láti mú kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó lè ní ìdákọ̀rọ̀ àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Èyí ni ó fi ń sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ń bọ̀ wá sórí ilẹ̀ ayé, tí ó sì jẹ́ kí ó yé wa wípé bí a bá ń rí nǹkan wọ̀nyí, kí a má ṣe jáyà, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, nítorí àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláìṣẹlẹ̀ tí kí ìgbẹ̀yìn ayé kí ó tó dé. Nínú Matthew orí 24 yìí kan náà, ní ẹsẹ̀ 9, nígbà náà ni wọn ó fi yín fúnni láti jẹ ní ìyà, wọn ó sì pa yín, a ó sì kórira yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Bí a bá ní ìdáyàpọ̀, inú ni bí ni láti ọ̀dọ̀ àwọn ènìyàn, nítorí wípé agbájẹ́ sògbọ́ kí èyí kí ó má ṣe wá ní kàyéfì, nítorí èyí ni ọmọ Ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé a ó fi wá fún ìyà jẹ. Bí ènìyàn bá ti ń di ọmọ Ọlọ́run, bí ènìyàn bá ti ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó ti ní ìgbàlà, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn tí ó wà nínú ayé wọn a máa fìtínà irú ẹni bẹ́ẹ̀, wọn a máa jẹ irú ẹni bẹ́ẹ̀ níyà, wọn a máa pọ́n irú ẹni bẹ́ẹ̀ lójú. Ìhà ṣe wípé ó ṣẹ̀yìn Ọlọ́run, ìhà ṣe wípé Ọlọ́run kò mọ̀ nípa rẹ̀, ìhà ṣe wípé ìgbà tí a di onígbàgbọ́ tí ó yẹ kí Ọlọ́run kí ó máa tọ́jú wa, wípé ó fi wá sílẹ̀ fún ìpinnu àwọn ẹlẹ́ṣẹ̀ rárá. Èyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀ wípé nínú ayé ẹ ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, nítorí pé mo ti ṣẹ́gun ayé. Nínú Máàkù orí 13 ẹsẹ̀ 12, arákùnrin yóò sì fi arákùnrin fún pípa, àti bàbá yóò fi ọmọ rẹ̀ hàn, àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn, wọn ó sì mú kí a pa wọ́n. Ó máa ń yé àwa lẹ́nu nígbàtí a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn tí a rí wọn kà nínú ìwé ìròyìn, bí àwọn aráalé bí wọn ó ti dìde sí ara ilé wọn, tí ó jẹ́ wípé ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ ni yóò dìde sí bàbá tàbí sí ìyá rẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ àwọn òbí ni yóò dìde sí àwọn ọmọ. Ó ṣeéṣe nígbà mìíràn bí a bá gbọ́ inú níbí ni tí àwọn ọmọdé tí wọ́n máa ń rí ní ọwọ́ òbí wọn, ó ṣeéṣe kí wọ́n ṣe àwọn nǹkan mìíràn tí a máa rò wípé báwo ni bàbá tàbí ìyá ṣe lè lajú sílẹ̀ kí a ṣe irú ìwọ̀sí bẹ́ẹ̀ sí ọmọ láti inú rẹ̀ wá. Àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìjà tàbí àrán kan tàbí inúnibíni ó lè ṣẹlẹ̀ láàrin ẹbí. Nínú ẹsẹ̀ 13, gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà lè ó gbàlà. Àwọn ẹlòmíràn tí òye bíbélì òye tẹ́tí sílẹ̀ dáradára, ohun tí ó máa ń fa ìpadà sẹ́yìn wọn nìyí. Wọ́n máa sọ wípé kí ló dé tí ó jẹ́ wípé nígbà tí a ti dẹni ìgbàlà, kí ló dé nígbà tí a ti di ọmọ Ọlọ́run ni a tún wá ń rí ìdojúkọ, ìpọ́njú àti ìyà àti inú níbí ni báyìí. Wọ́n máa rò wípé ìgbà tí àwọn fi ayé wọn fún Kristì, àwọn rò wípé kò ní sí inú níbí ni, àwọn rò wípé kò ní sí ìpọ́njú. Ó yẹ kí ó yé wa, ìwọ tí o ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí o ti ń sin èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí o ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nígbà tí o bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn àti èṣù fún ara rẹ̀, nígbà tí o bá kọ̀ wọ́n sílẹ̀, ó ṣeéṣe èṣù ní láti bínú, nítorí wípé ó pàdánù ẹni tí ó jẹ́ ìránṣẹ́ rẹ̀, nítorí pé ó pàdánù ìwọ tí o ti ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí o ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni inú fi máa ń bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe yà wá lẹ́nu wípé a rí ìpọ́njú. Ẹlòmíràn wọ́n máa sọ ní àìmọ̀kan ọkàn wọn wípé bí ènìyàn bá jẹ onígbàgbọ́ tòótọ́ pé kí ó ní àìsàn lára, kì í ṣe bẹ́ẹ̀. Àìsàn kò fi hàn wípé a kò mọ Ọlọ́run, kò fi hàn wípé a kò ní Ọlọ́run. Èyí jẹ́ ìdojúkọ àwọn ọ̀tá, nítorí wípé a ti ní Ọlọ́run. Ẹlòmíràn máa sọ wípé kò yẹ kí ebi tún pa wá, kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ, kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní. Nígbà tí a jẹ́ ti Ọlọ́run, Jésù ti sọ fún wa, ó ní a ó rí ìpọ́njú, ó ní ìyá lè dé
2: ohunkóhun lè ṣẹlẹ̀, ó ní ṣùgbọ́n kí a tújú ká, òun ti ṣẹ́gun ayé. Èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà òòrán tí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíptì láti ọ̀dọ̀ Jósẹ́fù tí Jákọ́bù tí ó wá pẹ̀lú àwọn baba ńlá méjìlá tí wọ́n tẹ̀dó sí Íjíptì. Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Íjíptì, ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kénánì. Fetísimi dáradára. Nígbà tí wọ́n tẹ̀dó sí Íjíptì, tí ara tù wọ́n, wọn ò rántí wípé Kénánì wà, wọn ò rántí wípé Íjíptì kìí ṣe ibi ìtẹ̀dó tàbí ilé wọn. Ara tù wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbádùn, wọn ò rò wípé àwọn tó fẹ́ jáde mọ́. Èyí ni Ọlọ́run fi gba Fáráò tí kò mọ̀ Jósẹ́fù ló fi gbà á láyè. Gbà tí inú ni bíni dé, gbà tí ìyá dé, gbà tí ìpọ́njú dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run rántí wa o, Ọlọ́run rántí ìlérí rẹ, Ọlọ́run rántí wípé Egypt kìí ṣe ilé wa, Ọlọ́run rántí ìlérí tó ti ṣe fún Abrahamu baba ńlá wa wípé ó mú wa jáde kúrò ní Egypt. Èyí ni Ọlọ́run wa fi sọ wípé igbe àwọn ọmọ Ísírẹ́lì ó dé etí òun, òun wá sọ̀kalẹ̀ nísinsìnyí láti gbà wọ́n là láti mú wọn kúrò ní Egypt. Bákan náà ni fún ìwọ àti èmi. Àwa tí a wà nínú ayé, ìgbà mìíràn a kì í rántí wípé ayé yìí kì í ṣe ilé wa, a kì í rántí wípé ọ̀run ni ilé, a kì í rántí wípé Jésù Kristi ti lọ pèsè àyè sílẹ̀ fún wa, àti wípé ó ń bọ̀ wá. Bí ara bá tù wá, bí ó bá dàgbé bí ẹni pé a ní ànító àti àníṣẹ́kù àti gbàdúrà ṣòro nítorí owó ti wà, ọmọ ti wà, ìyàwó ti wà, ilé gbígbé ńkọ́ ó ti wà, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńkọ́ ó ti wà, a ń fi ọkọ̀ kan pààrọ̀ mìíràn ni. Irú ìgbà bẹ́ẹ̀ a kì í rántí wípé ayé kì í ṣe ilé wa. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá gba ìpọ́njú díẹ̀ láàyè, inú ni bíni díẹ̀ láàyè, àti nǹkan wọ̀nyí tó ń débá nínú ìgbésí ayé wa, tí ó bá gba díẹ̀ díẹ̀ láàyè nínú wọn, ìgbà yìí gan la máa ráyè gbàdúrà, ìgbà yìí la máa ń súnmọ́ Ọlọ́run, ìgbà yìí la máa ran Ọlọ́run létí àwọn ìlérí rẹ̀. Èyí ni Ọlọ́run fi máa ń gba àwọn nǹkan bẹ́ẹ̀ láàyè ní ìgbà kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tí mo ń sọ ni wípé Jésù Kristi ó ti sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ nínú ayé, ó sì bọ́ sí àkókò tiwa wípé àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀. Nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ó yà wá lẹ́nu, nítorí wípé kò lè ṣaláìṣe, ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jẹ́ kí a wo máàkù yìí, orí kẹtàlá, ẹsẹ̀ ìkẹtàlá. Gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé bí a bá ti fi ayé wa fún Jésù Kristi, bí a bá ti gba ọkàn wa là, èyí kò jẹ́ wípé ìgbà tí a sì ti gba ọkàn wa là, a lè padà sínú ẹ̀ṣẹ̀, a lè padà sínú ayé, nítorí pé a ti di ọmọ Ọlọ́run láéláé. Ọmọ Ọlọ́run làwọn máa jẹ́, Jésù Kristi ní rárá kò rí bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n ti rò wípé ìgbà tí àwọn ti nígbàlà lẹ́ẹ̀kan, bí àwọn tilẹ̀ padà sọ́dọ̀ èṣù, bí àwọn tilẹ̀ bọ́hùn tí wọ́n padà lọ sínú ayé, wípé a ó gbà wọ́n là, síbẹ̀síbẹ̀ rárá ni ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbà là. Àwọn ẹlòmíràn wọ́n máa ní ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ ìtànjẹ, wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti jí ọmọ Ọlọ́run nígbà kan rí títí láé ni ó máa jí ọmọ Ọlọ́run. Wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti jẹ́ ẹni tí ó wà nínú oore ọ̀fẹ́ nígbà kan tí ó ti jẹ́ ẹni ìgbàlà, tí ó ti jẹ́ ẹni tí adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, ẹni tí a kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè Ọlọ́run wípé títí láé ni yóò máa jí ọmọ Ọlọ́run, Bíbélì ní rárá kò rí bẹ́ẹ̀. Ó ní ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Ṣùgbọ́n Jésù Kristì ń sọ, ó ní ìgbà tí a bá rí àwọn nǹkan wọ̀nyí, àwọn ìpọ́njú tí ó wà nínú ayé, àwọn ìdáyàpò tí ó wà nínú ayé, àwọn tí ó lè mú kí ọkàn rẹ̀ wẹ̀sì tí ó wà nínú ayé, àwọn àìní, ebi, èèyàn tí ó wà nínú ayé, wípé kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú. Kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláìrí bẹ́ẹ̀, wípé ó tilẹ̀ ju bẹ́ẹ̀ lọ. Bí a bá wo Lúkù orí 21, Lúkù orí 21, ẹsẹ̀ 11, ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri, àti ìyàn, àti àjàkálẹ̀ àrùn, ohun ẹ̀rù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá. Ní ẹsẹ̀ 25, àmì yóò sì wà lé òòrùn àti lé òṣùpá, àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé ìdààmú fún àwọn orílẹ̀ èdè nítorí ìpáàyà ti ariwo àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni tí ń bọ̀ sórí ayé nítorí àwọn agbára ọ̀run lẹ ó mìtìtì. Èyí ni Jésù Kristì sọ kí àwọn ọmọ ẹ̀yìn kí ó ba lè mọ̀ ṣáájú wípé ìgbà ìpọ́njú wípé yóò wà nínú ayé. Ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujúká, a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run. Èyí ni a fi ń béèrè lọ́wọ́ ara wa wípé kí ni Bíbélì sọ wípé ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú, ní àkókò ìpọ́njú, ní àkókò ebi, ní àkókò èèyàn, ní àkókò àìríjẹ, ní àkókò àìrímu, ní àkókò àìríṣẹ́ṣe, ní àkókò tí ó jẹ́ wípé a ò tiẹ̀ lè rówó ilé san, ní àkókò tí ó jẹ́ wípé a ò lè tọ́jú ọmọ dáadáa, ní àkókò àìsàn, ní àkókò àjàkálẹ̀ àrùn. Kí ni ó yẹ kí a ṣe nígbà tí a bá rí àwọn ìdààmú wọ̀nyí? Kí n tó sọ ohun tí ó yẹ kí a ṣe, jẹ́ kí n fi tó ọ létí wípé àwọn tí kò lọ́lọ́run, àwọn tó jẹ́ aláìgbàgbọ́, nígbà tí wọ́n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé àti ní àrọ́wọ́tó wọn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú, ní àkókò àìsàn, ní àkókò inúnibíni, ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan, àwọn ẹlòmíràn wọ́n a máa pokùnso. Jẹ́ kí a wo Sámuẹ́lì kejì orí kẹtàdínlógún. Sámuẹ́lì kejì orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkẹtàlélógún. Nítorí Ahitofeli sì rí pé wọn kò fi ìmọ̀ tirẹ̀ ṣe, ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì, ó sì dìde, ó lọ ilé rẹ̀, ó sì palẹ̀ ilé rẹ̀ mọ́, ó sì so, ó sì kú, a sì sin sí ibojì bàbá rẹ̀. Èyí jẹ́ àkókò ogun, àkókò wàhálà, nítorí wípé Absalom dìde ogun sí bàbá rẹ̀ Dáfídì. Ahitofeli yìí ó kí Absalom lẹ́yìn nígbà tí ó wá rí wípé ìmọ̀ràn àti ìmọ̀ tí òun fún Absalom pé kò mú ṣe, ó sì ń rò wípé bí Dáfídì bí ó bá ṣẹ́gun Absalom, ó dájú wípé ó ní láti fi ìyà jẹ òun. Nítorí ìyà àti ìpọ́njú tí ń bọ̀ tí Absalom tí ó fẹ́ fà wá sí orí ara rẹ̀ àti sórí Ahitofeli, èyí ni Ahitofeli ni ó fi lọ pokùnso. Èyí ni a máa rí wípé ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ní ayé tiwa yìí, nítorí wípé wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, wọn kò ní ìgbàgbọ́ wípé bí nǹkan tilẹ̀ le lónìí wípé yóò rọ̀ lọ́la, wọn kò ní ìgbàgbọ́ wípé ó ṣeéṣe bí ẹkún pẹ́ di alẹ́ kan wípé ayọ̀ ń bọ̀ lóòrọ̀. Nítorí àìnírètí wọn, nítorí àìnígbàgbọ́ wọn, nítorí àìlè gbẹ́kẹ̀lé Ọlọ́run, nítorí wọ́n ro gbogbo nǹkan pin wípé kò tún sí ohun tí a ń dúró dè, irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n lọ pokùnso, wọ́n a sì kú. Irú ẹni tí ó sì pa ara rẹ̀ báyìí, bóyá ó rò wípé òun fẹ́ pokùnso láti bọ́ kúrò nínú ìjọ̀gbọ̀n, láti bọ́ kúrò nínú ìbínú, láti bọ́ kúrò nínú ìpọ́njú, irú ẹni bẹ́ẹ̀ ó fi ara rẹ̀ sínú ọ̀run àpáàdì láìtó ọjọ́, yóò sì wà níbẹ̀ títí láé, yóò máa jó nínú iná àjókù títí láéláé. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí a bá ní wàhálà, bí a bá ní inúnibíni, bí a bá ní ìpọ́njú, bí a bá ní ìdààmú ọkàn, èyí kò sọ wípé kí a lọ pokùnso. Ó yẹ kí a mọ̀ wípé a ní Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tiwa, ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò pèsè fún wa. Ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a rọlù Ọlọ́run, kí a lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a gbàdúrà, kí a wólẹ̀ fún Ọlọ́run, kí a sọ fún wípé òun ni ìgbẹ́kẹ̀lé wa. Kí ni àwọn ẹlòmíràn máa ń ṣe ní àkókò ìdààmú báyìí? Ohun tí àwọn ẹlòmíràn máa ń ṣe ni wípé wọn a lọ dá májẹ̀mú pẹ̀lú Sàtánì àti pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn. Ṣé o rántí ohun tí a sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo fi là ọ́ lóye ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn, ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ọ̀rọ̀, ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara, tí mo fi sọ fún ọ wípé àwọn ẹlòmíràn wọn a bá ikú dá májẹ̀mú. won a ba eko okun mule awon elomiran won a pada lo sinu egbe okunkun won a so wipe awon fe abo se oranti wipe aka ninu Isaiah ni ose ti o koja wipe iru eke abo eke be wipe omi ti o kun gege bi idaje olorun ni o gba won lo ati wipe gbogbo majemu ti awon won ti won ba ikuda gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo kuda wipe idaje olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu bibeli Saul oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkankan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma nkororo igba ogun o je igba ti irewesi ma n de ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma n daamu pupo iru akoko yi ni Saul wa won ti wo pe Saul je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni wo pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni wo pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko l'Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saul ni o le kuro ni ilu ti ko je ki won ki ori bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa nwa won kaakiri wo Samuel kini ori kejidinlogbon Samuel kini ori kejidinlogbon lati ese ikeje Saul si we fun awon iranse re pe e ba mi wa obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si we fun pe wo obirin kan ni endori ti o ni emi aboku soro so ranti pe mo ni Saul yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma n pe ni igbala ninu majemu titun e je ohun ti a ma n pe ni ki eniyan ki o di atunbi ninu majemu titun afun ni okan miran okan titun sugbon o ti di apeyida ko le bo Olorun soro mo ko mo we pe bi onigbagbo bi eni ti o ti ni iyipada okan o ba ni wahala bo ba ni ikunju bo ba ni idamu bo ba ni inu nibi ni bi o ba ni ogun ni igbese aye re ogun abele ohun ti o ye ki a se ni wipe o ye ki a rolu Olorun o ye ki a do balẹ gbalaja niwaju Olorun ki a so fun Olorun wipe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a n fe ki Olorun ki o wa ran wa lowo Saul o le se bee ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re eyi ni a fi ri wipe ise se Saul yi nihin ye ki a wo nigba ti o koko dori mo so tele we pe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Saul se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin yi ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saul ko mo we pe Saul ti a di apeyida ko mo we pe ohun ti Saul ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo niwaju opolopo awon eniyan we pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi ti o n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n woso funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be mi won ba ni wahala o seese boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbiyanju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi tan a ma ri ru awon eniyan be won tun ma yo kele kele lo si odo awon adahun se won tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo lorun tele tele iwo to ti gba Jesu Christi gbo tele tele iwo to ti jeri igbala ni idapojule ati loju opolopo awon eniyan e se ta tun ri.

fún àwọn ẹbí mi àti fún àwọn àna mi ò lè ṣe inú aṣọ fún fún mi ẹbí nǹkan tó bá máa dá kó dá ẹwọ mọ nǹkan tó ń ṣe ó mọ wípé o fẹ kí ọlọrun kí ó kọ ẹyìn sí ẹ o fẹ kí sàtánì kí ó tún máa dààmú rẹ àwọn ẹlòmíràn ẹbí àníríwọn wọn ní ilé ìsìn wọn tún lọ sọdọ àwọn abókù sọrọ àwọn abókù lò wọn lọ sọdọ àwọn oṣó àwọn àjẹ nítorí pé wọn fẹ bímọ bí o bá sì bímọ pé arábìnrin ṣé ò sí nǹkan o ẹ má jẹ kí ẹsẹ yín kí ó yẹ nílé ọlọrun a ò rí yín déédéé ṣé kò sí nǹkan a ní kò sí nǹkan a ní ṣùgbọ́n sìn mo ti mọ ibi tágbára wà nítorí pé ṣé o mọ èmi náà ọmọ dípà ni mí ó pẹ ta ti jọ ń lọ ṣùgbọ́n wò mí báyìí láti ìgbà tí mo ti délé ọkọ mi ò lóyún kan látàárọ̀ dalẹ́ rí ṣùgbọ́n mo ti débì kan sìn hàn ibẹ̀ tó bá débẹ̀ agbára wà ń bẹ̀ irú agbára wo agbára òkùnkùn agbára tó rán ènìyàn lọ sọ́run àpáàdì agbára tó ń gba ọmọ látọ̀dọ̀ igi agbára tó ń gba ọmọ látọ̀dọ̀ àwọn ẹ̀mí èṣù ọmọ tó máa ṣekú pa ẹ́ ló fẹ́ lọ gbà lọ́dọ̀ igi àwọn ọmọ ráhùn ràhùn ọmọ tí kìí gbọ́tayé ọmọ tí kìí mọ nǹkan kan ọmọ tí ó jẹ́ pé bó ràn lọ sílé ìwé kò nílè lọ irú ọmọ wo ló ń fẹ́ o mọ̀ wípé irú àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ tó tún dá wàhálà kún wàhálà lórí òbí ni nítorí bẹ́ẹ̀ wọ́n sọ pé àwọn ti rí bí kan tí agbára wà kò síbòmíràn tágbára wà nínú Jésù lágbára wà nínú ẹ̀jẹ̀ Jésù lágbára wà nínú ẹ̀kọ́ ìyìn rere lágbára wà nínú àdúrà nínú orúkọ Jésù ni agbára wà ẹlòmíràn tún máa lọ kọ́ orúkọ àwọn áńgẹ́lì a lọ sí ìpàdé a lóun rí wọn ṣe ìpàdé ìta níbìkan ìpàdé ìta gbangba náà wọn dárúkọ áńgẹ́lì òun wá ní àǹfààní ṣe mọ̀ pé níbí ó ṣòro láti rí olùṣọ́ àgùntàn wa a wà ní ṣọ́ọ̀ṣì náà a wà nínú ìjọ ọdún kan ọdún méjì a ti ẹ̀fẹ́ rí olùṣọ́ àgùntàn a lè rí olùṣọ́ àgùntàn gbà tí mo lọ sí ìpàdé ìta gbangba níbìkan tí mo sọ pé mo fẹ́ rí evangelist kíá ni mo rí evangelist òun ló àdàkọ àwọn orúkọ áńgẹ́lì òun ló fún mi nǹkan tó máa ṣe kó pa ènìyàn ó fẹ́ gba ìjọba ọlọ́run lọ́wọ́ rẹ èyí ni a rí tí Saulu ṣe wú ẹsẹ̀ ìkẹjọ Saulu sì pa ara rẹ̀ dà ó sì mú aṣọ mìíràn wọ̀ ó sì lọ àwọn ọmọkùnrin méjì sí pẹ̀lú rẹ̀ wọ́n sì wá sí ọ̀dọ̀ obìnrin náà lé òru wọ́n fi òkùnkùn bojú ó sì wí pé èmi bẹ̀ ọ́ fi ẹ̀mí abókù sọ̀rọ̀ dá nǹkan fún mi kí o sì mú ẹni tí èmi ó dárúkọ rẹ̀ fún ọ wá sí òkè fún mi èyí ni àwọn ẹlòmíràn máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìríjẹ ní àkókò wàhálà irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn tí kò forí tì í ní Matthew 24:14 ẹsẹ̀ ìkejìlá àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀ ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀ ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù nítorí bẹ́ẹ̀ ọlọ́run kìlọ̀ fún wa wípé kí a má ṣe bí àwọn tí kò lọ́lọ́run kí ni a rí tí àwọn ẹlòmíràn tó máa ń ṣe ní àkókò ìdààmú àkókò àìríjẹ àkókò àìrímọ àwọn ẹlòmíràn wọn tẹkọ̀ létí wọn lọ sí òkè òkun bí ó tilẹ̀ jẹ́ wípé lọ́hùn kò sí ẹgbẹ́ àwọn oníhìnrere kò síbi tí wọ́n ti lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n á sá lọ àwọn ẹlòmíràn bí wọ́n tilẹ̀ fẹ́ fi tó olùṣọ́ àgùntàn létí kìí ṣe láti gba ìmọ̀ràn kìí ṣe wípé kí a lè tọ́ wọn sí ọ̀nà tí ó dára ohun tó máa ń ṣe ni pé wọ́n á kàn kọ ìwé hẹ́rẹ́hẹ́rẹ́ kan wọ́n á sọ pé olùṣọ́ àgùntàn ó pẹ́ tí mo ti ń gbèrò yìí pé mo fẹ́ lọ sí ilẹ̀ òkèrè nítorí wípé àwọn ọmọ òrùn jẹjẹ níhìn ìyàwó ò rí nǹkan níhìn báyìí ń lọ báyìí ń ṣe nítorí bẹ́ẹ̀ àwọn ti lọ o ká máa gbàdúrà fún irú àdúrà bẹ́ẹ̀ ṣé àdúrà tó lè dúró dè àdúrà tó lè wá gbà fún ara rẹ ó ti lọ ó wá ń kọ ìwé ránṣẹ́ wípé kí olùṣọ́ àgùntàn kí ó máa gbàdúrà fún ọ ṣé ìfẹ́ ọlọ́run nìyẹn ṣé èyí kì í ṣe ìwà àwọn aláìgbàgbọ́ àkókò sí fún mi láti ka nǹkan wọ̀nyí nínú bíbélì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń ṣe àwọn nǹkan wọ̀nyí àwọn ẹlòmíràn wọn kìí ronú padà ní àkókò ìpọ́njú èyí tí ìpọ́njú yìí ìbámu wọn súnmọ́ ọlọ́run èyí tí ẹkún wọn omijé wọn ìbámu wọn súnmọ́ ọlọ́run èyí tí ìpọ́njú àti ìyà tó ń jẹ wọn èyí tí ìbámu wọn súnmọ́ ọlọ́run wọn kìí ṣe bẹ́ẹ̀ ní àkókò ìpọ́njú àkókò àìríjẹ wọn a tún máa bú ọlọ́run wọn a tún máa bá ọlọ́run jà yẹ kí a wo ìwé ìfihàn

orí kẹsàn-án ìwé ìfihàn orí kẹsàn-án ẹsẹ ogún àti ẹsẹ ìkọkànlélógún. Ṣùgbọ́n àwọn ènìyàn yòókù tí a kò tí ì pa ìyọnu wọ̀nyí tí a kò sì tí ipa ìyọnu wọ̀nyí pa, wọ́n sì kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn, kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti èrè wúrà àti ti fàdákà àti ti idẹ́ àti ti òkúta àti ti igi mọ́ àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn. Bẹ́ẹ̀ ni wọn kò ronúpìwàdà ènìyàn pípa wọn àti oṣó wọn àti àgbèrè wọn àti olè wọn. Èyí ni a rí tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, wípé bí wàhálà tilẹ̀ wà, bí ìpọ́njú tilẹ̀ wà, èyí tí wọn ìbá fi wá sí ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí wọn ìbá sá sí abẹ́ òjìji Olódùmarè, èyí tí wọn ìbá rọ̀ mọ́ àgbélébu Kristi, wọn kì í ṣe bẹ́ẹ̀. Ohun tó máa ń ṣe ni pé wọ́n tún máa ń tẹ̀síwájú ní ìwà ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n àwa tí a jẹ́ ti Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, kí ni ó yẹ kí a ṣe? Ní àkókò ìpọ́njú, ohun kìíní tí ó yẹ kí a ṣe, a sọ fún wa nínú Bíbélì, nínú Jòhánù 14:1. Jòhánù 14:1. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ tí onígbàgbọ́ ní láti gbé ní àkókò ìpọ́njú, àkókò àìsàn, àkókò inúnibíni. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ohun tí èṣù máa ń gbìyànjú láti ṣe ni wípé bí a bá ní ìdààmú, bí a bá ní wàhálà, bí a bá ní inúnibíni, a jẹ́ kí àyà kí ó fò wá, a mú ìdààmú wọ inú ọkàn wa, a jẹ́ kí a gbàgbé àwọn ìlérí Ọlọ́run, a jẹ́ kí a gbàgbé àti gbàdúrà àti képe Ọlọ́run. Èyí ni Jésù Kristi fi ń sọ fún wa wípé kí a ṣẹ̀ṣọ́ lórí ọkàn wa, kí a ṣẹ̀ṣọ́ lórí èrò inú wa, kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú, kí a gba Ọlọ́run gbọ́. Ṣé o mọ̀ wípé Ọlọ́run ó jẹ́ alágbára, kì í bá tì ni, kò ṣeé ṣe fún Ọlọ́run kí o sì rántí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí a ń kà nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ní àkókò ìpọ́njú, àkókò inúnibíni, àkókò ìyà fún àwọn ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé èéṣe tí a fi ní ìpọ́njú báyìí, èéṣe tí a fi ní àjálù wàhálà báyìí. Ó yẹ kí o mọ̀ wípé àkókò ìpọ́njú ni a máa gbára Ọlọ́run. Wo àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe fún àwọn ọmọ Ísíráẹlì nínú Májẹ̀mú láéláé. Wo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe tí a ń kà nípa rẹ̀ nínú Májẹ̀mú titun. Àkókò wo ni Ọlọ́run ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí? Ṣe rántí àwọn ọmọ Ísíráẹlì tí mo mẹ́nu kàn lẹ́ẹ̀kan. Ó rí i wípé wọ́n ń lọ ní ọ̀nà ní aginjù. Bí wọ́n ti dé etí òkun pupa, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ọmọ Íjíbítì tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, bẹ́ẹ̀ ni wọ́n lé wọn bá. Ìgbà yìí gan ni agbára Ọlọ́run ni ó farahàn rántí wípé iṣẹ́ ìyanu yìí ti pínpín òkun pupa níyà. Ó jẹ́ àkókò ìpọ́njú, àkókò ìyà, àkókò ìdààmú fún àwọn ọmọ Ísíráẹlì. Rántí tí a bá ń sọ wípé odi Jericho wó lulẹ̀, àkókò wo ni odi Jericho wó lulẹ̀? Ó jẹ́ àkókò ìyà, ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ Ísíráẹlì. Ṣe rántí pé Joshua ó gbàdúrà, ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀, kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀. Àkókò wo ni? Àkókò ogun ni. Ṣe rántí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì? Àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò ogun ni. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí a ń kà, ó jẹ́ àkókò ìpọ́njú fún àwọn ọmọ ẹ̀yìn, àwọn tí ó tẹ̀lé Ọlọ́run. Bí a bá sì wo inú Májẹ̀mú titun, bí a bá sọ wípé Jésù Kristì ti dìde, ó sì sọ fún ìkún omi àti àwọn nǹkan tí ó ń bì lu omi wípé kí ó dákẹ́, jẹ́ àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò tí àwọn ọmọ ẹ̀yìn tí ọkàn wọn dàrú, tí ọkàn wọn dààmú, tí wọ́n ké pe Olúwa. Ṣe rántí wípé ìgbà tí a sọ wípé ilé túbú ṣì ṣe sílẹ̀, a sì tú gbogbo èdè, àwọn tí ó wà nínú túbú, àkókò wo ni? Àkókò tí Saulu, Paulu nísinsìnyí, àti Sila tí wọ́n ń jìyà, àkókò igan ni. A rí pé Ọlọ́run
Ọlọ́run mú wàhálà àwọn kúrò nítorí bẹ́ẹ̀ rántí àwọn ìlérí Ọlọ́run. Ó rántí Shedraki, Meshaki àti Abednego bí a ṣe tú wọn sílẹ̀, bí a ṣe dá wọn sílẹ̀ kúrò nínú iná ìléru. Àkókò wo ni? Àkókò inú ni bínin láti ọ̀dọ̀ Nebukadnezari. Nítorí bẹ́ẹ̀ bí ìdààmú bá dé, ó yẹ kí ìdààmú yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní inú ni bínin, kí a sọ àkókò inú ni bínin yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní ìpọ́njú, àìríjẹ, àìrímu, àìrówó ilé san, kí a sọ àkókò wàhálà yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Nítorí bẹ́ẹ̀ ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹgbà Ọlọ́run gbọ́, ẹgbà mí gbọ́ pẹ̀lú, ẹgbà Jésù Kristì gbọ́ pẹ̀lú. Èyí ni Jésù Kristì ń sọ fún wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Wo Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje. Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje. Àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú, ìsinmi wà, ìsinmi pẹ̀lú wa nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá, láti nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀. Ó ní àwa tí à ń pọ́n lójú, àwa tí a ní wàhálà, àwa tí a ń dáyàpọ̀, kí a sinmi nínú ìlérí Ọlọ́run, kí a sinmi pẹ̀lú àwọn àyànfẹ́, kí a sinmi pẹ̀lú àwọn ènìyàn mímọ́, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, kí a má máa sá sókè sá sódò ní wíwá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn, kí a kó gbogbo àníyàn wa lé Olúwa nítorí òun ṣe ìtọ́jú wa. Wo Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ẹ máa kó gbogbo àníyàn yín lé nítorí tí òun ṣe ìtọ́jú wa. Jẹ́ kí a wo orí Dáfídì orí ọgọ́fà lẹ́kan. Orí Dáfídì orí ọgọ́fà lẹ́kan. Èyí ni ní òkan èjì òkan láti ẹsẹ̀ ìkíní. Èmi ò gbé ojú mi sí orí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi ti ń wá? Níhìn ni olórin Dáfídì ló ń sọ fún wa wípé nígbà tí kò sí ìrànwọ́ nínú ayé, nígbà tí kò sí ìrànwọ́ ní ìsàlẹ̀ ilẹ̀, nígbà tí kò sí ìrànwọ́ ní ọ̀gbun, nígbà tí kò sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ènìyàn, wípé òun ó gbé ojú sí orí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ yóò ti wá. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run òun ayé. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìdákọ̀rọ̀ wa. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìgbẹ́kẹ̀lé wa. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìtìlẹ́yìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá. Olúwa tí kì í bàátì, Olúwa tí ọ̀rọ̀ rẹ̀ kì í yẹ, Olúwa tí ìlérí rẹ̀ kì í tà sé. Ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa wá, Olúwa tí ó dá ọ̀run òun ayé. Bí o bá ronú lórí ọ̀rọ̀ tí a ń kà yìí, Olúwa tí ó ní agbára tó tóbi tó bẹ́ẹ̀ gẹ́, tó ga tó bẹ́ẹ̀ gẹ́ láti dá ọ̀run òun ayé. Àwọn nǹkan kéékèèké tí ó wà ní ìgbésí ayé wa, àwọn nǹkan wọ̀nyí yóò ha ṣòro fún Ọlọ́run tí kì yóò lè ṣe rárá. Kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ní ẹsẹ̀ kẹta, òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Mi ò gbọ́ àmì rẹ tó. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí ó ń pa ọmọ kì yóò tó gbé. Kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa lé olùpamọ́ rẹ, Olúwa lé òjijì rẹ, lé ọwọ́ ọ̀tún rẹ. Oòrùn kì yóò pa ọ́ nígbà ọ̀sán, tàbí òṣùpá nígbà ooru. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo. Ìbáṣe ibi àjàkálẹ̀ àrùn, ìbáṣe ibi àìsàn, ìbáṣe ibi àìríjẹ, ibi àìrímu, ibi ìyàn, ibi ogun abẹ́lé. Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn rẹ mọ́. Olúwa yóò sì pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìgbà yìí lọ àti títí láé láé. Ẹ jẹ́ kí a dìde kí a sọ fún Ọlọ́run wípé ìrètí wa wà nínú Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde kí a gbàdúrà sí Ọlọ́run, kí a képe Ọlọ́run bí ó bá ti jẹ́ apẹ̀yìndà, bí ó bá ti jẹ́ àwọn tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀mí abókúlò, tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn oṣó.
ati awon aje ti o so wipe ohun wa omo kaakiri ohun wa ise kaakiri ohun wa duke aye yi lodo awon esu ati emi ati awon emi esu so fun olorun wipe oronuko ada lati isinsin lo wipe iwo ma goju re si ori oke won ni nibiti iranlowo re tin wa wipe lati isin lo iranlowo re yo ma ti odo oluwa wa ati wipe o yo ma pa omo alo re ati abo re yo je olupamo re ni igba gbogbo ni akoko wahala yi ni akoko inu nibiri ni akoko ikoju ni akoko oda ni akoko airije ni akoko airimu eje ki agbekele olorun eje ki asimile oluwa eje ki ko gbogbo aniyan wa ki a ko le oluwa eje ki agbadura pelu igbagbo ki a mo wipe olorun fun ara re ti o da orun ati aye o tobi to lati gba wa o tobi to lati pese fun wa o to o si ni nkan to lati pese fun wa eje ki a so fun olorun wipe a o gbekele a o din a o duro ti titi de opin ki a mo wipe bi ekun tile pe ti alekun ayo n bo li owuro re ati pe jesu eni ti a nreti ni pe de bi o ba si ti de yo ko awon ayan fe lo si ile ogo rodo olorun di agbelebo jesu kristu ni yo so fun wipe ninu wahala inu aye yi ninu ikoju inu aye yi wipe o duro pelu olorun o si foriti titi de opin ati wipe ire ofe olorun yo wa pelu re olorun yo si ma pa omo yo ma toju re yo ma pese fun o ni kikun lati inu oro re ninu ojo so fun olorun wipe igbekele re wa ninu olorun wipe igbekele re ko si ninu ohun aye yi ko si ninu awon agbara okunkun inu aye yi wipe igbekele re o wa ninu olorun nikan soso.

ìsojáde lé àkókò rẹ̀ ewé rẹ̀ kì yóò rẹ̀ mi ò gbọ́ kí o ṣe àmì dáradára o. O yẹ kí a mọ̀ wípé ìbùkún Ọlọ́run ni yìí a ti bọ́ sínú ọdún tuntun. Ọdún ìbùkún, ọdún ayọ̀, ọdún àsìkí, ọdún ìpèsè Ọlọ́run. Ìbùkún Ọlọ́run kò ní fi wá sílẹ̀, ó ní ewé rẹ̀ kì yóò rẹ̀ o. Ó ní ohunkóhun tó ń ṣe nínú ọdún yìí ó máa ṣe déédéé bí o bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin, àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Nítorí náà àwọn ènìyàn búburú kì yóò lè dúró ní ìdájọ́, bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo. Nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé. Bí a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, bí a bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí a bá jẹ́ kí Ọlọ́run kí ó gba ọkàn wa là, bí a bá túnba fún Ọlọ́run, bí a bá tẹríba fún Ọlọ́run, bí a bá gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá sọ fún Ọlọ́run lọ́dún yìí wípé nílé ni, lóde ni, ní ìgboro, ní ìkọ̀kọ̀, níbikíbi, a ó máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá bèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run, tí Ọlọ́run sì fún wa lóore ọ̀fẹ́, tí a já ẹ̀ṣẹ̀ sọnù, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a gbé ìgbésí ayé ìwà mímọ́, Ọlọ́run sọ fún wa wípé ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún. Ẹ jẹ́ kí a dìde dúró, ẹ jẹ́ kí a bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn, oore ọ̀fẹ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, oore ọ̀fẹ́ láti rìn yẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, oore ọ̀fẹ́ láti wọṣọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, oore ọ̀fẹ́ láti sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Pé kí Ọlọ́run kí ó fún wa, pé kí Ọlọ́run kí ó fún wa, kí Ọlọ́run kí ó ṣàánú fún wa, kí Ọlọ́run kí ó gba ọkàn wa là bí a ò bá tí ní ìgbàlà. Bí a bá ti ní ìgbàlà, kí a ní kí Ọlọ́run kí ó sọ ọkàn wa di mímọ́. Bí a bá ti ní ìsọdímọ́, kí a ní agbára ẹ̀mí Ọlọ́run. Kí a gbàdúrà wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí gbogbo ẹ̀kọ́ tí Ọlọ́run kọ́ wa, kí Ọlọ́run kí ó fún wa. Ọdún yìí bí a bá ṣe bẹ́ẹ̀, ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún, ọdún ìbùkún. Àlàáfíà Ọlọ́run yóò sì wà ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a dìde dúró, ẹ jẹ́ kí a bá Ọlọ́run sọ̀rọ̀. Má kànjú o, sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún. Bí o bá tí ní ìgbàlà, bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, kó ẹ̀ṣẹ̀ sílẹ̀. Kò sí ìbùkún nínú ẹ̀ṣẹ̀, kò sí àlàáfíà nínú ẹ̀ṣẹ̀. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí, o fẹ́ jẹ́ tirẹ̀ títí. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún lọ́dún yìí, o sì fẹ́ jẹ́ ẹni ìgbàlà. Kí ìbùkún Ọlọ́run kí ó lè pọ̀ ní ìgbésí ayé rẹ.

0: Jẹ́nẹ́sìsì.
1: Orí 30. Nígbà tí Rákélì rí pé òun kò bímọ fún Jákọ́bù, Rákélì ṣe ìlara arábìnrin rẹ̀, ó sì wí fún Jákọ́bù pé, fún mi ní ọmọ, bí kò ṣe bẹ́ẹ̀,
2: èmi ó kú.
1: Jákọ́bù sì bínú sí Rákélì, ó sì wí pé, èmi a wà ní ipò Ọlọ́run, ẹni tí ó dù ọ ní ọmọ bíbí. Òun sì wí pé, wo bí hà ìránṣẹ́bìnrin mi, wọlé tọ̀, òun ni yóò sì bí lórí eékún mi, kí a lè gbé mi ró pẹ̀lú nípasẹ̀ rẹ̀. Ó sì fi Bílhà ìránṣẹ́bìnrin rẹ̀ fún ní aya. Jákọ́bù sì wọlé tọ̀, Bílhà sì yún, ó sì bí ọmọkùnrin kan fún Jákọ́bù. Rákélì sì wí pé, Ọlọ́run ti ṣe ìdájọ́ mi, ó sì ti gbọ́ ohùn mi, ó sì fi ọmọkùnrin kan fún mi pẹ̀lú. Nítorí náà ni ó ṣe sọ orúkọ rẹ̀ ní Dáni.

0: Rebeka, ìránṣẹ́bìnrin Rakeli sì tún yún, ó sì bí ọmọkùnrin kejì fún Jakobu. Rakeli sì wípé ìjàkadì ńlá ni mo fi bá arábìnrin mi jà, èmi sì dá, ó sì sorúkọ rẹ̀ ní Naftali. Nígbà tí Lea rí pé òun dẹ́kun ọmọ bíbí, ó sì mú Silpa ìránṣẹ́bìnrin rẹ̀, ó sì fi fún Jakobu ní aya. Silpa ìránṣẹ́bìnrin Lea sì bí ọmọkùnrin kan fún Jakobu. Lea sì wípé ire dé, ó sì sorúkọ rẹ̀ ní Gadi. Silpa ìránṣẹ́bìnrin Lea sì bí ọmọkùnrin kejì fún Jakobu. Lea sì wípé alábùkún fún ni èmi, nítorí tí àwọn ọmọbìnrin yóò máa pè mí ní alábùkún fún, ó sì sorúkọ rẹ̀ ní Asheri. Ní àkókò ìgbà ìkórè àlìkámà, Ríúbẹ́nì sì lọ, ó sì rí èso mandraki ní ìgbẹ́, ó sì mú wọn fún Lea ìyá rẹ̀ wá ilé. Nígbà náà ni Rakeli wí fún Lea pé èmi bẹ̀ ọ́ fún mi nínú mandraki ọmọ rẹ, ó sì wí fún pé èyí ṣe nǹkan kékeré tí ìwọ gba ọkọ lọ́wọ́ mi, ìwọ sì ń fẹ́ gba mandraki ọmọ mi pẹ̀lú. Rakeli sì wí pé nítorí náà ni yóò ṣe sùn tì ọ́ ní alẹ́ yìí nítorí mandraki ọmọ rẹ. Jakobu sì tinú oko dé ní àṣálẹ́, Lea sì jáde lọ ìpàdé rẹ̀, ó sì wí pé ìwọ kò lè ṣe àìmáwọlé tọ̀ mí wá, nítorí tí èmi ti fi mandraki ọmọ mi bẹ̀ ọ́ ní ọ̀wẹ̀, òun sì sùn tì í ní òru náà. Ọlọ́run sì gbọ́ ti Lea, ó sì yún, ó sì bí ọmọkùnrin karùn-ún fún Jakobu. Lea sì wí pé Ọlọ́run san ọ̀yà mi fún mi, nítorí tí mo fi ìránṣẹ́bìnrin mi fún ọkọ mi, ó sì pe orúkọ rẹ̀ ní Isakari. Lea sì tún yún,
1: ó sì bí ọmọkùnrin kẹfà fún Jakobu.
0: Lea sì wí pé Ọlọ́run ti fún mi ní ẹ̀bùn rere, nígbà yìí ni ọkọ mi yóò tó máa bá mi gbé, nítorí tí mo bí ọmọkùnrin mẹ́fà fún un. Ó sì pe orúkọ rẹ̀ ní Sebuluni. Níkẹyìn rẹ̀ ni ó sì bí ọmọbìnrin kan, ó sì pe orúkọ rẹ̀ ní Dina. Ọlọ́run sì rántí Rakeli, Ọlọ́run sì gbọ́ tirẹ̀, ó sì ṣí i ní inú, ó sì yún, ó sì bí ọmọkùnrin kan, ó sì wí pé Ọlọ́run mú ẹ̀gàn mi kúrò, ó sì pe orúkọ rẹ̀ ní Jósẹ́fù, ó sì wí pé kí Olúwa kí ó fi ọmọkùnrin kan kún un fún mi pẹ̀lú. Ó sì ṣe, nígbà tí Rakeli bí Jósẹ́fù tán, Jakobu sì wí fún Lábáni pé rán mi jáde lọ kí èmi kí ó lè máa lọ sí ibi tí mo ti wá àti sí ilẹ̀ mi, fún mi ní àwọn obìnrin mi àti àwọn ọmọ mi, nítorí àwọn ẹni tí mo ti ń sìn ọ́, kí o sì jẹ́ kí n máa lọ, ìwọ ṣàmọ ìsìn tí mo sìn ọ́. Lábáni sì wí pé dúró, èmi bẹ̀ ọ́, bí ó bá ṣe pé èmi rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, jókòó, nítorí tí mo rí i pé Olúwa ti bùkún fún mi nítorí rẹ. Ó sì wí fún pé sọ iye owó iṣẹ́ rẹ, èmi ó sì fi fún ọ. Ó sì wí fún pé ìwọ kan bí èmi ti sìn ọ́, àti bí ẹran ọ̀sìn rẹ ti wà lọ́dọ̀ mi, díẹ̀ ni ìwọ ṣáà ti ní kí n tó dé ọ̀dọ̀ rẹ. Olúwa sì bù sí ní ọ̀pọ̀lọpọ̀ fún ọ láti ìgbà tí mo ti dé. Ǹjẹ́ ní ìsinsìnyí, nígbà wo ni èmi ó pèsè fún ilé mi? Ó sì bí pé kí ni èmi ó fi fún ọ. Jakobu sì wí pé ìwọ má ṣe fún mi ní ohun kan, bí ìwọ bá lè ṣe èyí fún mi, èmi ó máa bọ́, èmi ó sì máa ṣọ́ àgbo ẹran rẹ, èmi ó la gbogbo agbo ẹran rẹ já lónìí, èmi ó mú gbogbo ẹran abìlà àti alámì kúrò níbẹ̀, àti gbogbo ẹran pupa rúsúrúsú kúrò nínú àwọn àgùntàn, àti gbogbo ẹran alámì àti abìlà nínú àwọn ewúrẹ́. Èyí ni yóò sì máa ṣe ọ̀yà mi, òdodo mi yóò sì jẹ́ mi ní ẹ̀rí ní ẹ̀yìn ọ̀la nígbà tí ìwọ wá wo ọ̀yà mi. Gbogbo èyí tí kò bá ṣe abìlà àti alámì nínú àwọn ewúrẹ́, tí kò sì ṣe pupa rúsúrúsú nínú àwọn àgùntàn, òun náà ni kí a kà sí mi ní ọrùn bí olè. Lábáni sì wí pé wò ó, jẹ́ kí ó rí bí ọ̀rọ̀ rẹ. Ní ọjọ́ náà ni ó sì ya àwọn òbúkọ onítòtòtò àti alámì, àti gbogbo àwọn ewúrẹ́ tí ó ṣe abìlà àti alámì, àti gbogbo àwọn tí ó ní funfun díẹ̀ lára, àti gbogbo onípupa rúsúrúsú nínú àwọn àgùntàn. Ó sì fi wọ́n lé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́, ó sì fi ìrìn ọjọ́ mẹ́ta sí agbede méjì ohun tìkálà rẹ̀ àti Jakobu. Jakobu sì ń bọ́ agbo ẹran Lábáni ìyókù. Jakobu sì mú ọ̀pá igi poplari tútù àti igi haseli àti kesnuti, ó sì bó wọn ní àbòfín, ó sì mú kí funfun tí ó wà lára àwọn ọ̀pá náà hàn, ó sì fi ọ̀pá tí ó bó lélẹ̀ níwájú àwọn agbo ẹran ní ojú àgbàrá ní ibi ọkọ̀ ìmumi, nígbà tí àwọn agbo ẹran wá mu omi kí wọn kí ó lè yún nígbà tí wọ́n bá wá mu omi. Àwọn agbo ẹran sì yún níwájú ọ̀pá wọn ni, wọ́n sì bí ẹran onítòtòtò àti abìlà àti alámì. Jakobu sì ya àwọn ọ̀dọ́ àgùntàn, ó sì kọjú àwọn agbo ẹran sí onítòtòtò àti gbogbo onípupa rúsúrúsú nínú agbo ẹran Lábáni. Ó sì fi àwọn agbo ẹran sí ọ̀tọ̀ fún ara rẹ̀, kò sì fi wọ́n sínú ẹran Lábáni. Ó sì ṣe, nígbà tí ẹran tí ó lera jù bá yún, Jakobu a sì fi ọ̀pá náà lélẹ̀ níwájú àwọn ẹran náà ní ojú àgbàrá, kí wọn ó lè máa yún láàrin ọ̀pá wọn ni. Ṣùgbọ́n nígbà tí àwọn ẹran bá ṣe aláìlera, òun kì í fi í si. Bẹ́ẹ̀ ni àìlera ṣe ti Lábáni, àwọn tí ó lera jẹ ti Jakobu. Ọkùnrin náà sì pọ̀ gidigidi, ó sì ní ẹran ọ̀sìn púpọ̀, àti ìránṣẹ́bìnrin, àti ìránṣẹ́kùnrin, àti ìbákasíẹ, àti kẹ́tẹ́kẹ́tẹ́.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.

0: Abayirayi, eni ti o fẹ wa, ti o mọ wa, inu o ṣe ati ẹsẹ ti a wa tẹlẹtẹlẹ, ṣugbọn ti o ṣe arifun wa jọjọ, ti o sinu Jesu Kristi, ọmọ bibi rẹ gbọdọdọ, kí a má ba ṣe gbé, ṣugbọn kí a le ni iye aini pẹlu, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Bí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé, gba pé àtìyìn wa ní orúkọ Jésù. A tún dé láṣáálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́. Wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmí. A ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì, ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Nasareti, níbi tí àgbétọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146. Ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, ó kan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Aísáyà, orí 42, ni wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Aísáyà, orí 42, ẹsẹ̀ 6-8, Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ mọ́, Èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lè Olúwa, èyí lè orúkọ mi. Ogó mi ilé mi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà, Emi o si mu awon afoju ba ona ti won ko mo wa. Emi o to won ninu ipa ti won ko ti mo. Emi o so okunkun di imole ni iwaju won. Ati ohun wiwo de tito. Nkan won yi le emi o se fun won. Emi ki o se ko won sile. Li awon ese ti mo ti ka fun o ninu majemu titun ati majemu lai lai ninu oro Olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro Olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi Olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o rekoja ti Abrahamu ti o rekoja ti Mose ti o rekoja ti Joshua ti o rekoja ti Elijah ti o rekoja ti Elisha emi Olorun ti o wa ni ara Jesu Kristi ti o rekoja ti Davidi ti o rekoja ti woli kankan ti ati ri ninu aye ri ti o rekoja ti iranse Olorun ti o wa yala ni majemu lailai tabi ni majemu titun emi Oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so mo wa wi pe Oun yo fi iriran fun awon afoju. Somo ki a to mo we pe bawo ni a se le gba iran won ni owo Jesu bi a ba foju ki o le la oju wa. O ye ki a mo awon wo ni Bibeli npe ni afoju nitori o se se. Nigba ti o gbo we pe a fe so lori iriran fun awon afoju o sese ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe igba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni o kan mi o si kan o bo ba gbo wi pe Jesu nse nkan kan o ye ki o yi ara re wo wi pe nje ohun ti Jesu nse yi ti o nfi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluko wa ni o fe ni ipin ninu ore Jesu ati ibukun ti Jesu Kristi mo wa sugbon je ki o ye wipe Jesu ni o ma nfi iriran fun awon afoju sugbon mo nbere ibere wipe awon wo ni Olorun kasi afoju awon wo ni iwe mimo kan mo won leti wipe afoju ni o sa lo si odo Jesu ki Jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ke si wo eyin afoju ke eyin ki o le ri tani afoju bo gbagbo wipe ibere yi ni o wa le okan re be ti n kigbe ti an kilo ti an kera la ti an so wipe Jesu Kristi ma n fi iriran fun awon afoju o n bi mi lere wipe ta ni afoju gbo idahun ti Olorun n fun o ni ese kokandini ogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse Oluwa o so fun o iye ki o mi o to o so fun o wi pe oni tani afoju bi iranse mi oni awon ti mo ran nise awon ti mo gbe oro Olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun oni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti Olorun gbedide ni ile Israeli wi pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesi aye mi wi pe oju mi fo mo si n fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa n ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se eni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin layin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le pe lafoju emi ni mo gbe opa fun alufa wa ni akoko ikore o ni oju se ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo nse tabi ise re pe ohun ko le owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe irina lodo jesu so wa nbi rara o biru eni be ba wa o pada lo le nitori wipe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba n to si ona wipe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori ikerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese ikokan din ni ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹ́ wẹ̀ṣẹ̀ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́ ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹyin fọjú ṣùgbọ́n nísinsin ẹyin wípé àwa ríran nítorí náà ẹsẹ̀ yín wà síbẹ̀ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ́ ẹni tí ó ríran nígbà tí a jẹ́ afọ́jú ó sọ wípé ìbàjẹ́ àti ìdájọ́ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀ ṣùgbọ́n bí ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ́ kí n ríran irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú mo sì gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó wà ń bí láṣálẹ̀ yìí bí ò bá fi nǹkan kan bo ara ẹ̀ mọ́lẹ̀ tí ò bá fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí ó máa pálapàlapà bí ò bá wá wí àwa wí àti àwíjàre bí ò bá sọ wípé òun jẹ́ aríran nígbà tí ó jẹ́ afọ́jú bí ó bá jẹ́ gba ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti gbà á bí ó bá pe ara rẹ̀ ní orúkọ tí ọlọ́run pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú wo Isaiah orí ìkẹrìndínlọ́gọ́ta láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọ́jú ẹsẹ̀ ìkẹwàá Isaiah orí ìkẹrìndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹwàá afọ́jú lé àwọn alóore rẹ̀ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè igbó wọn a máa sùn wọn ń dùbúlẹ̀ wọn ń fẹ́ máa tògbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ̀rọ onípìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà ẹ ké pé olúwa jésù ń bọ̀ àwọn wọ̀nyí ni à ń pè ní alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délédélé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́jú lé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè ni wọ́n nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n á ṣègbé ìgbàlà sí fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà han wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó ń mu ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mu àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó o ló ń tẹ̀lé káàkiri ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ní sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kú ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó ó sì ti bí wọn ó ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti jùnù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wà á sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣe é ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó mà ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí ire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní ṣe ó bẹ̀rẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólórí ire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀ kéré ju èyí ni mo ṣe bí josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ ísírẹ́lì kúrò lọ́wọ́ gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sì ronú padà ẹ̀ṣẹ̀ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo kọ́ríntì kejì orí ìkẹrin kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba jésù kristi gbọ́ kí ó lè gbà wàhálà kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fi ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa ihin rere ti so di mimo yi bi o ba fara sin fun enikeni o fara sin fun awon ti o nu awon ti o so nu bi o ba ngbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba fara sin fun enikeni o fara sin fun awon ti o nu bi o ba ngbo wi pe emi olorun kan wa ti a npe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti a se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe yawo tabi o fe sise tabi o fe rin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se nsa mona o nso fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma nsa mona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi nso fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gbati olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wi pe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re pata pata olorun ri enikan ti o ri oju rere ni odo re ti o si ni ore ofe ni oju re eyi ni a npe ni Noah o si ni awon omokunrin melo gege bi omo won je melo Noah ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti iku omi ti o pare awon melo awon mejo okunrin merin obirin merin okunrin kan pelu aya re kan soso gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to bege ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin o dara ko ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigba ti olorun fe fi ina pa sodomu ati gomora re won po nbe awon to fe won meta merin mewa tabi ogun tabi ogbon ko si kan to bo ninu idajo olorun abi won bo rara loti to fe aya kan soso ati omo re meji ti o wa ni to se awon ni won yo kuro ninu e sugbon aya kan ta ti nwi ina papa o kuro ninu ina sodomu ati gomora sugbon ohun to gbagbe sinu aye won ojule o se se a o ko ye ti se ti le wa lokan e o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ni ti Jesu Christi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe iyawo pupo adiole ti ara oniye afo loju oni mona e ti o ti e je iyawo kan soso ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po ah afa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yin re bo si se de tan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele ojule o tun mu ti be o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe lot o ni ale ni sodomu ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta ah gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de ah opolopo ani e sister nko ah sister o wa ni ijoba olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Christi ba de but da wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile olorun wa o lo fi okuta igun le o lo fi lele ah but da o wa o lale nta eyin ni o mo se e te n fi ara yin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be Jesu kunko mo okan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju yawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan se afoju lawon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo n bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa ina wa majo iya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agba yori lati bo lowo ese e ti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba n lo won e ma boju won yi o e ma boju won yi o ina njo e ma se panu o iyawo ba nro wi pe so gbogbo damask lace gbogbo bata onile ego gbogbo bolu gita nko sese o pari niyan so gbogbo eta fi igba ati akoko kojo ni seju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati e nlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko kilo ma sele o ba don wo ba don tan but ti boju wayin o ba di awon iyo
2: iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese yawo mo
1: o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju wayin oni lo ri lo so fun wa pe kin de te wa seko ibeli iyawo mi ni o je kin wa joko be sister ke ade ri yin e wa seko bibeli ojo na e wa gba laye wa e je ko ko wa ninu okan yin oko mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti na ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ko center 20 kan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala iku wa la wa yori ko si ni gbala ki wa iko yi pada iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesu ba wa ran wa leti ki Jesu ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesu ba nbo opolopo ni o da bi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan awon ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n we ni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iye eni pekun jin ki onikaluko ti o ba gbagbo ki o le je ti eni kankan wa sugbon so fun wa wi pe ti ihinrere ti a n waasu re eko oro olorun ti o ma tun aye eni se ti o ma yi ni pada ese ikerinla ejo wo won si afoju tin fona afoju ni won o mo oni won se kele olori we pe o n lo si egbe ikeko bibeli bo ba lo toku ba ku fun e ko se nta ba e lo oro yi la n so nipa eyi oro yi a nipa ekun emi a so pe bo ba lo sibe e bo ba gboran si eyi ti awa afoju ta n so fun eni bi bo ba lo si ohun to lo n keko bibeli e bo ba bimo won ni wa be ko jade e ma wa sebi bawon eyan wa ba wa ko mo jade sebi Jesu wa wa emi olohun a si wa nbe baba ayeraye oludamoran a si wa pelu wa awon angeli olorun osi ni fi wale mi o ro pa ti e nfe ki awon omoti ko wa na papa abi wo fe ko mo ti e jade pe lawon omoti alufa to nse pe yen lo fe ko wa be ko mo jade e to se ilu yawo en le tan to gba ni salubata a wa kuro me a wa lo wa be ko mo jade bo ba sure adura e o le gba se olorun ki gbo telese won si so fun aye pe bo ba lo keko bibeli bo ba lo sibi ton tin so oro igbala bo ba lo bo ba bimo ani wo be ko jade joko le e bo ba ni wa ko mo jade se bi mo ba wa na inawo no ma ko wa si won ni wa kan ma bere bi o teju biscuit die abi won wa lenu ofo awon ni gbagbo nikan lo le wa lenu ofo abi ki se be sugbon ba won ba ti wa ti won to ti joko na bere we pe pese nkan kan sile ni abi a mi je iresi ti omo te se bi igbesi na nko ba wa bon ba ti e joko le wa ile won mo te ro pe o da na papa abi o da sebi laye ati jo ta ba bimo won wa mu amu yira nle wa ati ile na ma ti ma so so ku so kan to dele won ti subu gota ni yawo alufa abe lowo e pe oko mi nko ko dele eni o wa bi sugbon ele topase o a wa ri pe oko ti subu nu gota lati ile e se igbagbo niyan igbagbo ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni. Ó ní afọ́jú tí ń fi ọ̀nà han ẹ̀tí ń fọ̀nà han afọ́jú níwọ̀n. Bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Ìyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú, ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù, ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà. Bó bá wo Deuteronomy orí 37, ẹsẹ̀ 12, Deuteronomy orí 37, ẹsẹ̀ 18, ègún ni fún ẹni tí ó ṣe afọ́jú lé ọ̀nà. Ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba Ọlọ́run, afọ́jú ni. Orin kan sọ fún wa ní àwọn iléèsè pé afọ́jú lé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn aláìgbàgbọ́, gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà, afọ́jú ni wọ́n. Àlùfáà tí ó bá sì wàásù, tí ó tún ṣì wọ́n lọ́nà, a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣe afọ́jú lé ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wípé àmì. Orí 28, Deuteronomy orí 28, ẹsẹ̀ 31. Ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí. Ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan. Bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn, ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ. Àwọn tí ó ṣe Ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí, mo ń bẹ Ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ. Àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ń wo ọwọ́ mọ́, bóyá ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin, ó ń sọ fún wa wípé afọ́jú ni wọ́n o. Ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn. Ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́. Kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì, bí ó ti sọ fún wa ní ìṣáájú, ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú, òun lòun wò wọ́n sàn. O Máàkù orí 10, kí a tó lọ gbàdúrà ní àṣálẹ́ yìí. Nísinsìnyí a ti mọ àwọn afọ́jú. Àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà Ọlọ́run, àwọn tí kò tí ì mọ iyè àìnípẹkun, àwọn tí Ọlọ́run ayé yìí tí ó ti ra ní iyè, tí ó ti fọ́lé ojú, àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ, àwọn tí ó ti ra ní iyè, àwọn tí ó ti fọ́lé ojú, àwọn tí ó ń fi rere pé ibi, àwọn tí ó fi ibi pé rere, àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere, àwọn wọ̀nyí ni afọ́jú. Ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran, ìtúnríran bá àwọn afọ́jú. A sì ń fẹ́ ka Máàkù orí 10 yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá, wò ó láti ẹsẹ̀ 46. Máàkù orí 10, ẹsẹ̀ 46. Wọ́n sì wá sí Jericho. Bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bartimeo afọ́jú, ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé rántí o. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé. Bó jẹ́ obìnrin, a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Bó jẹ́ ọkùnrin, a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀. Gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú, wọ́n máa ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni,

Àánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mi, ojú mi fọ́ sí ògo rẹ̀, ojú mi fọ́ sí ìhìnrere, ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró. Ní ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta, ọ̀pọ̀lọpọ̀ sí ìbá wí kí ó pa ẹnu rẹ̀ mọ́. Bọ́n ṣe ń bá ewé nìyẹn, bó bá délé ìsìn, ó ṣeéṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ, wàá kanlẹ̀kùn títí tí. Bó bá sì dé, agbẹ̀yìn kò lè wọlé, a ọ̀rà wọlé. Ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ, béèyàn ṣe ń tọ́jú ọkọ, béèyàn ṣe ń fẹ́ràn ọkọ, tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta, bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn. Ìwọ tó wá wá bí Jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere, ṣùgbọ́n tí ọkọ tí òye òye. Tá a sì sọ fún ọ wípé jókòó, mo bá fẹ́ kí ilé kó gba èmi pẹ̀lú ẹ, yé gbàdúrà, yé lọ sẹ́kọ̀ọ́ bíbélì. Bíbélì tiẹ̀ ti pọ̀ jù, ọ̀sán bíbélì, òru bíbélì, àárọ̀ bíbélì, kí ló dé tó bẹ́ẹ̀? Ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀. Wọ́n á sọ fún ọ, pa ẹnu rẹ mọ̀, ìwọ lò ní panu mọ̀, ṣé o mọ ibi tó ti ń bọ̀ sí, mọ ibi tó ń lọ, àbó mọ ibi tó ń lọ? Ìjọba Ọlọ́run la fẹ́ lọ. Bó jọmọdé nílé ìwé ni, bó bá ti ń ké pe Ọlọ́run wípé afọ́jú ni mí fi ọ̀nà han mi, làmí lójú ni bàbá àti ìyá ti ń sọ pé gbọ́ o. Tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìhìnrere, ti ọ̀rọ̀ ìgbàlà ni, ilé ìwé ẹ àádẹ́kùn ẹ̀. Kékeré nìyẹn, Bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Bó o sì jẹ́ ọmọ níbi iṣẹ́, bó ti ń di aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, ló sọ wípé àyè má gbà ẹ́ o, níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, àwa tá a wá kù sẹ́nu iṣẹ́ kọ́, àwa ẹlẹ́ṣẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ẹlẹ́ṣẹ̀, èmi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà. Tó bá lọ, kò fọ̀ ń ṣọ̀hún, àárọ̀ la má wá síbi iṣẹ́ oṣó gbọ́, ò sì gbé Bíbélì ẹ, ò ń bọ̀. Ìgbà tó bá sì dé láàárọ̀, a ní kó lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tí bíi bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́, ẹ̀kọ́ Bíbélì yẹn ò ní lọ mọ́. Wọ́n sọ fún ẹnìyẹn pé kó dákẹ́ àdúrà gbígbà, kó dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ, àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́. Bórí ẹ bá yí níbi tó wà yẹn, wọ́n á fọ tí ẹ jáde. Ìgbà tán bá ti gbé ẹ débí dọ̀hún títí tí ìyá ẹ pàápàá máa sọ pé bó tiẹ̀ kú pàápàá ó sàn, wàhálà ti pọ̀ jù, bára ẹ ò dá, bó ń yàgbẹ́ sórí ibùsùn ẹ. Ìgbà tán bá ti yí aṣọ ẹ padà lẹ́ẹ̀mejì tí gbogbo ẹ̀ ń rùn kù, náà máa sọ pé bó tiẹ̀ kú pàápàá a kàn lè fọwọ́ ara wa pa ni. Bó o sì kú mọ́ fẹ́ sin ẹ, bẹ́ẹ̀ nìkan fẹ́ tí wọ́n sínú ṣọ́ra ẹ, o fẹ́ tì mí sínú kòtò ni, ẹ ṣe bó o fẹ́ràn ẹ? Ṣé bó sọ pé bíná ń jó màá bá lọ, bójo ń rọ̀, èmi pẹ̀lú ẹ ni, àìrọ̀ o, kì í ṣe ti kú o. Àwọn ọ̀rẹ́ tí ò fẹ́ kó nígbàlà nìyẹn, àwọn tó ń pọ́nlé lónìí, bó bá ti kú báyìí tó ti pajúdé náà ti wá ìwé àkáǹtì owó ẹ. Náà ti sọ pé kí ló fi ilẹ̀, bó o bá fi nǹkan sílẹ̀ tó ń rí ₦10 nínú wọn ni alákọ̀ọ́rí ó ti fún ṣọ́ọ̀ṣì ní gbogbo ẹ̀. Owó ni wọ́n ń wá, o rò pé wọ́n fẹ́ràn owó ẹ náà fẹ́ràn. Bó bá dọ̀là tó ń datọ́ lẹ́nu tí gbogbo apá ẹ ọ̀tún tí gbogbo ẹ rọ, wọn ní wálé ẹ mọ̀. Àwọn tó ń fẹ́ kó gbàdúrà, bí wàhálà bá sì di, Ọlọ́run nìkan ló lè ràn ọ́ lọ́wọ́. Wọn ò sì ní jẹ́ kó ké pe Ọlọ́run tó lè ràn ọ́ lọ́wọ́. Ó jẹ́ jù wọ́n lẹ̀. Wọ ẹsẹ̀ tí a ń kà, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n òun sì kígbe ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù sì dẹsẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà wá, wọ́n sì wí fún un pé túju ká dìde. Ó ń pè ọ́, ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde. Ó tọ Jésù wá, kí ni ṣe tó bọ́ ẹ̀wù rẹ̀ sọnù? Ó fẹ́ lọ rí ọba àwọn ọba, Olúwa àwọn Olúwa, aṣọ ìdọ̀tí, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ burúkú, ó yan sọnù, aṣọ àkísà, aṣọ ẹ̀gbin, ó yan sọnù kúrò lọ́kàn ẹ̀. Bó ti ń lọ bá Ọlọ́run tó ń sọ pé Ọlọ́run ṣàánú fún mi, tó ń sọ pé Jésù ń pé ọ fẹ́ gbọ́ kan ẹ̀là, bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ẹ̀rọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ ìrìndé òru, gbogbo

ilé ìwòsàn tí àwọn olóyìnbó ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú Olúwa, ó ní ọfà tí a lè ta láti ọ̀dọ̀ àwọn tí ó wà nínú ayé wípé ìgbàgbọ́ wa ni ó dàbí apata tí a ó lè fi paná ọfà ẹni bíni. Kí ni a ń pè ní apata? Èyí kì í ṣe àpáta, àpáta yàtọ̀, ṣùgbọ́n nǹkan tí a ń pè ní apata ni pé bí ẹnìkan bá ń sọ òkò, ṣé orí àwọn ọlọ́pàá bí ìjàngbọ̀n rògbòdìyàn bí ó bá bẹ́ sílẹ̀ ní ibì kan, àwọn ọlọ́pàá lọ síbẹ̀, àwọn ọlọ́pàá yìí ti mọ̀ wípé àwọn tí ó ń ṣe ìjàngbọ̀n wọ́n lè máa ju òkò sí wọn, wọ́n lè máa tafà sí wọn, wọ́n ní àwọn nǹkan kan tán máa gbé lọ́wọ́, bí ata yìí tàbí bí ọta bí ó bá ti ń bọ̀ wọ́n á fi nǹkan yìí wọ́n á fi gbà á. Èyí ni à ń pè ní apata, nítorí wípé kò ní jẹ́ kí ọta tàbí òkúta kí ó ba àwọn ọlọ́pàá tí wọ́n wá fi ojú sí àwọn nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀. Ó ní lékè gbogbo rẹ̀, kí ẹ mú àwọn apata ìgbàgbọ́. Bí a bá ti ń sọ ọfà sí onígbàgbọ́, ìgbàgbọ́ yìí ni kò ní jẹ́ kí ọfà yìí kí ó dọ́dọ̀ rẹ̀. Bí a bá mú orúkọ rẹ lọ sí ilé àwọn ẹlẹ́bọlóògùn, ìgbàgbọ́ tí o ní nínú Olúwa ni kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ. Bí ó bá dàbí ẹni pé àwọn kan fẹ́ ṣe ọ́ ní ibi, wọ́n fẹ́ rán àwọn ẹ̀mí òkùnkùn sí ọ, apata ìgbàgbọ́ yìí ló fi máa paná ọfà ẹ ní ibi nì, tí kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, o ní láti sá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ṣé orí ẹ̀jẹ̀ Jésù Kristì ó fún wa ní ààbò púpọ̀ púpọ̀? Ààbò wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nínú ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Ó ní wọ́n ṣẹ́gun èṣù, wọ́n ṣẹ́gun dragoni, nítorí wípé wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Jẹ́ kí a tún wo ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá. Ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni, olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Bí a bá ti ń gbàdúrà, tí a ń gbàdúrà ní orúkọ Jésù, èyí jẹ́ wípé a ń sá wọ inú ilé ìṣọ́ ńlá ni. Kí ọwọ́ èṣù, ọwọ́ ọ̀tá, kí ó má ba tẹ̀ wá. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan yẹ kí a ní ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí a ó fi ṣẹ́gun èṣù. Ṣé o mọ̀ wípé nígbà tí èṣù wá, tí ó ná Jésù Kristì wọ̀, ọ̀rọ̀ yìí ni Jésù Kristì ni ó fi ṣẹ́gun èṣù. Kí a sì rí i wípé a ní ìfàmì òróró yan Olúwa, ìjẹ́ pé kí a ní ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa. Bí a bá ní ẹ̀mí Ọlọ́run, agbára Ọlọ́run bí ó bá wà ní ìgbésí ayé wa, gbogbo àjàgà tí ó wà ni a ó jà á kúrò ní ìgbésí ayé wa. Kí a jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, kí a jẹ́ ẹni tí ó fa agbára Ọlọ́run wá sí ìgbésí ayé wa. Wò ó nínú Aesaiah orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Aesaiah orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, yóò sì ṣe lé ọjọ́ náà, ni a ó gbé ẹrù rẹ kúrò lé èjìká rẹ àti àjàgà rẹ kúrò lé ọrùn rẹ, a ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀. A ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀. Ohun tí a pè ní ọ̀rá púpọ̀ níhìn, bí a bá wo èdè mìíràn, èyí ni èdè òyìnbó àti èdè gíríkì tí a fi kọ bíbélì, ó ń sọ nípa agbára Ọlọ́run, ó ń sọ nípa ohun tí Ọlọ́run, èyí tí Ọlọ́run túlé wa lórí, ó ń sọ nípa ìfàmì òróró yan Ọlọ́run, èyí tí Ọlọ́run dà lé wa lórí, tí a ó fi lè já gbogbo àjàgà kúrò ní ìgbésí ayé wa. Àti sọ fún ọ, ó ti mọ̀ nísinsìnyí wípé bí o bá ń fẹ́ ìdáǹdè súnmọ́ tòsí rẹ, o ń fẹ́ ìwòsàn ni, ìwòsàn súnmọ́ tòsí rẹ, bí o bá ń fẹ́ ìpèsè láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ìpèsè súnmọ́ tòsí rẹ. Ohun kan ló ní láti ṣe, o ní láti mọ̀ wípé o ti ba Ọlọ́run dọ́rẹ̀ẹ́, o ti di ẹbí Ọlọ́run, a ti sọ ọ́ di àtúnbí, o ti ní ìgbàlà nínú Jésù Kristì. O ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Ṣé o rántí òwe tí Jésù pa fún àwọn ọmọ ẹ̀yìn nípa obìnrin opó kan tí ó sọ wípé òun fẹ́ kí a gbẹ̀sùn lára ọ̀tá òun? Ó lọ ń bá adájọ́ yìí, adájọ́ yóò sì tètè dá lóhùn, ṣùgbọ́n nípa àwí ìyanu rẹ̀,
nipa siso nigba gbogbo nipa lilo sodo adajo nigba gbogbo ni a fi da lohun yi ni Jesu wa so fun wepe awa na ti aje onigbagbo a o mo wepe ye ka ma gbadura ni lai simi ati lai share ki olorun ki o ba le tu wa sile ki olorun ki o ba le da bobo wa ki olorun ki o ba le mu wa laada ki olorun ki o ba le se awon ti an be lowo re ki o ba le se fun wa di joduro lori ese re ki o so fun olorun wepe o n fe idandi olorun bi iponju ba wa bi ni lara ba wa bi aisan ba wa bi aini ba wa bi iporuru okan ba wa onkan ti ba wa ni igbese aye re to ni o lara ti o n fe ki olorun ki o mu kuro so fun olorun o daju wi pe yo gbo nitori pe olorun ki se ni tin jani tile olorun ki se eni tin doju tini olorun ki se eni tin se leri ki o ma mu ose so fun olorun ri wi pe o ti di atunbi ri wi pe o je omo olorun ri wi pe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wi pe ko si o ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo ri pe o je eni ti gbadura gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa diduro ti o si duro lori awon ileri olorun romo eje Jesu Kristi ye ki a fi eje Jesu Kristi ki a fi wo ki a fi bo ki a fi daabo bo ki o si ranti wi pe oruko Oluwa oruko Oluwa oruko Oluwa ile iso agbara ni olododo sa wonu re o si ye olododo sa wonu re a si daabo bo o ni ipamo ranti oro Oluwa ranti ileri Oluwa ki o fi oro Oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki a emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun fun o nitori emi olorun yi ni ja gbogbo ajaga ti ma wa si igbesi aye eniyan loni so fun olorun wepe iwosan pepe yo je ti re wepe idande kikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogun Oluwa.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wa ni wí pé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́, pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín, ẹ fún wa ní etí ọmọ. Kí a jẹ́ ẹni tí ń gbọ́, kí a jẹ́ ẹni tí ń gbà, kí a jẹ́ ẹni tí ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ yín. Kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Epístélì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí ìlànà ti ra padà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, àti wípé kí ẹ̀dá Ọlọ́run, àwòrán Ọlọ́run àti ìwà

Ọlọ́run kí ó lè jẹ́ tiwa. Nítorí èyí ni ohun ti a jogún láti ọ̀dọ̀ Jésù Kristi. Nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láànú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ ti Ọlọ́run Bàbá tí ó fi rán Ọlọ́run ọmọ sínú ayé. Tí ó sì fi fún wa ní Ọlọ́run ẹ̀mí láti máa bá wa gbé, láti máa tọpasẹ̀ wa, láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábàápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ̀ méjì tí a kà yìí, èyí ni Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristi wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé, ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì. Ní tòótọ́ ni wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí ẹnikẹ́ni nínú wa kí ó má ba ṣègbé, kí a má ba lọ sí inú ìyà ayérayé ti ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò mọ níbẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹlòmíràn wọn a tún máa rò wípé a rán Jésù Kristi láti fi rú ẹbọ fún wa àti wípé kí ó ba lè fún wa ní àwọn ìbùkún bí ìwòsàn, bí ìpèsè àti àwọn ìbùkún mìíràn tí kò kọjá ayé yìí. Ó yẹ kí a mọ̀ wípé kìí ṣe àti lówó, àti lọ́rọ̀, àti ní ìwòsàn, àti ní ìdáǹde nìkan ni a ṣe rán Jésù Kristi wá sínú ayé. Ó dàbí ẹni wípé àwọn ènìyàn tí wọ́n lọ sí ilé ìsìn, wọ́n rò wípé Ọlọ́run fi ẹ̀tẹ̀ sílẹ̀ láti máa pa làpálàpá. Nítorí ohun tí ó mú Jésù Kristi wá sínú ayé, òun ni wípé ayé dì bàjẹ́, ayé kún fún ẹ̀ṣẹ̀, àti wípé nínú agbára tiwa, a ò lè borí ẹ̀ṣẹ̀, a ò lè bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ àti ti èṣù èyí tí ó dè wá ní ìgbèkùn. Èyí ni a fi rán Jésù Kristi wá sínú ayé. Ṣùgbọ́n ó ṣe ni láànú wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, ohun tí wọ́n ń wá kìí ṣe ohun tí ó jẹ́ kí Jésù Kristi kí ó kú lórí igi àgbélébò. Ìbùkún ti ara, kí la ó jẹ, kí la ó mu, báwo ni a ó ṣe ní ìwòsàn, báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ ọfà àwọn ẹni ibi, àwọn ọ̀tá, wọn ò ronú ayérayé, wọn ò ronú bí a ṣe lè jèrè ìyà ẹni pẹkún, wọn ò ronú bí a ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a sì máa gbé ìgbésí ayé ìwà mímọ́ àti òdodo. Ṣùgbọ́n èyí ni ó wu Ọlọ́run láti jẹ́ kí a wò nínú ìwé mímọ́ lónìí. Ohun tí a sọ̀rọ̀ lórí rẹ̀ ni alábàápín àwòrán Ọlọ́run. Alábàápín àwòrán Ọlọ́run. A lè sọ wípé alábàápín ìrí Ọlọ́run tàbí ìwà Ọlọ́run. Ṣùgbọ́n mo rò wípé ó yé gbogbo wa bí a bá sọ wípé alábàápín àwòrán Ọlọ́run. Nǹkan tí Ọlọ́run fẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ni wípé kí a fi ìwà àti ìṣe kí a fi jọ ẹni tí ó dá wa. Bí ọmọ bá jọ bàbá nínú ohun gbogbo, inú bàbá máa ń dùn. Bí bàbá bá jẹ́ ẹni tí ó lọ́gbọ́n, ẹni tí ó lágbára, ẹni tí ó lè rìn dáradára, ẹni tí ó jáfáfá. Bí ọmọ yìí tí a bí nínú ẹbí, bí ó bá fi ohun gbogbo jọ bàbá, bí bàbá bá ti ń rí inú bàbá a máa dùn.
O ye ke a mo we pe bakan na ni pelu Olorun. O nfe ke a fi iwa, irisi, isesi ati gbogbo nkan ti an lepa o nfe ke a fi jo ohun. Bi abale jo Olorun ninu iwa, ninu ise, ninu irin, ninu oro, ninu ohun gbogbo ti a dawole inu Olorun yo dun popo. Yi ni a fi nso nipa jije alabapin ninu aworan Olorun tabi ninu iwa Olorun. Je ke a tun wo ese ikerin ti a ka lekan, ke a tun ka lekan si nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se yebiye fun wa pe nipa iwon yi ini nipa awon ileri won yi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun. O nfe ki a je alabapin ninu iwa re tabi ninu aworan re. Nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe, ife ko fe wa ninu aye, ibaje si wa ninu aye. Sugbon Olorun ko fe ki a fara ko eri. Olorun ko fe ki a je alabapin ninu awon ibaje ati ife ko fe ti o wa ninu aye. O nfe ki a je eni mimo, olododo, eni pepe, eni ti o je alabapin ninu iwa ati aworan Olorun. Bibeli so fun awe pe lati enu eni meji tabi enu eni meta ni a o ti fi idi otito mule. Ibere wa ni wipe se ese oro kan yi lo so fun wa nipa wipe ife Olorun ni yo je inu didun Olorun bi abale je alabapin ninu aworan ati iwa re. Ki se ese oro yi nikan. Je ke a wo iwe Romu ori kejo ese ikokandinlogbon. Romu ori kejo ese ikokandinlogbon. Nitori awon eni ti o ti mo tele li o si ti yan tele lati ri bi aworan omo re ki ohun le je akobi laarin awon arakunrin popo. Nihi ni aposteli ni o so fun wa nipa imisi emi mimo wepe o je ohun ti Olorun ti gbero tabi ti o ti gbimo tele tele ki aye ki o to wa ti o si je wepe ileri ati ilepa ati ife yi ni o si wa ninu okan re. Sibe sibe eyi ni ni wepe ki eni kokan wa ki o le ri bi aworan omo Olorun ati wepe ki Jesu Kristi ki o ba le je akobi laarin awon arakunrin popo. Je ki a se alaye die lori eyi. Bi aba wa lati inu ebi ti baba ati iya ti bi omo popo ti akobi omo si je ologbon oniwa tutu eni jeje omo ti ki jale omo ti ki poro omo ti ki ririn idoti ti o si je iru akobi yi ni Olorun fi ta wa lore. O ma nje didun inu wa wipe awon omo ti won tele iru akobi rere be wipe ki awon omo won yi ki won ki orin ni pa isise omo akoko yi ohun ti a mo nipa Jesu Kristi ni wipe o je eni tutu, o je ologbon, o je olododo, o je eni mimo, o je eni ti a ko ri iwa ese kankan ninu re tabi lowo re lekan ri, o je eni ti o wo Olorun. Nje mo fe ki o ma ye wo iha se ilepa yi lo wa ninu okan eni kokan ti o wa si lesin. Iha se ilepa yi lati dabi Jesu ninu okan, ninu ero, ninu ilepa, ninu ife, ninu ise, ni ikoko, ni gbangba, ni abule, ni ilu, ninu oja,
tabi ni ibi isowo wa ya se ilepa yi ni o wa ninu enikokan lati ri bi Jesu lati rin bi Jesu lati se bi Jesu lati soro bi Jesu ati lati wo Olorun gege bi Jesu e ni ilepa Olorun eyi ni ife Olorun eyi ni irongba Olorun eyi ni ohun ti Jesu Kristi fi wa ti o fi ku fun wa lori ige agbelebo nitori be bi o ba je ero okan re ni we pe ilepa re tabi eredi ti o fi wa si ilesin ni ati ni iwosan nikan ilepa tire ni ati ni duke aye yi Jesu papa so fun wa oni kini ere ti o ja se fun eniyan bi a ba jere gbogbo aye yi sugbon ti a so emi wa nu o mo we pe idi ti a fi ran Jesu ni ki o ba le gba wa lowo ese ese nipa ti ode ara ese nipa ti inu ki o ba le je olugbala wa kuro ninu ese patapata je ki a wo peteru kini ori kini ese ikerin dilogun nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo bi o ba je eni ti o mo Olorun o mo we pe ki a to ko iwe mimo ni Olorun ti ro daradara o ti a fe ko sile o si so fun anisinsin we pe ki a ran ti o ati ko sile ohun ti Olorun ko ko se eni ti o le yi pada je ki ran o leti we pe ninu ori ti o keyin ninu bibeli ni ati fi egun le eni ti o ba yi ohun ko ti ati ko eni ti o ba yi pada ni ati so wi pe bi eni keni bi o ba yo kuro ninu awon nkan won yi a o yo oruko re kuro ninu iwe iye bi eni keni ba se fi kun a fi kun awon iyonu ati iponju ti o deba ranti wi pe ati ko pe eje mimo nitori ti emi je mimo jo je mo opolopo ilesin ni o ti yo iwa mimo kuro ninu eko won opolopo awon onigbagbo ni o ti yo iwa mimo kuro ninu ilepa won ninu adura won je kin bi o lere nje o ti yo iwa mimo kuro ninu adura to ngba ki se adura fun mi lowo fun mi lomo fun mi lonje fun mi ni iwosan fun mi ni idande langba nje a o ti yi e ti a ko sile a o ti yi pada nje a o ki mu egun Olorun wa sori ara wa nigba ti a so wi pe nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo ninu opolopo ilesin ni a ma nri ti awon igbimo ninu ijo to ma so fun oluso agutan wi pe o to ge iwaasu wi pe ki a ma waasu lodi si ese ki a ma waasu lodi si awon oso aye ki a ma waasu lodi si awon ibaje ti o wa ninu aye wi pe o to o ti an fe ni wi pe sa ma gbadura fun wa sa ma ko wa bi a se le ma ni awon nkan aye yi sugbon nipa ti ki a ko ese sile nipa ti ki a ni igbala nipa ti ki a wa ni iwa mimo yen na to iyolenu to ti fun wa o ti poju nitori be bo ba se fe je oluso agutan fun wa alufa ninu ijo yi ohun ti an fe ni we pe danu duro ti iwa mimo won yi iwe mimo pada egun si wa lori awon ti o ba n yi eyi ti a ti ko sile ti o ba n yi pada egun wa lori won o sora ki egun Olorun ki o ma ba wa sori re oni nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo o ye ki a tun fiye si ohun ti a nka ko so wi pe ki a tele apere awon ti o je mimo awon elomiran bi won ba wa si inu ijo won ma toko si lagbaja won ma toko si elomiran won ma so pe ah o setan en lagbaja to saju mi denu ijo o na o sa je mimo won ma so wi pe arakunrin arabirin ti o ti le nse ojuse ninu ijo ko sa je mimo panomo ko so wi pe ki a je mimo nitori ti awon elomiran je mimo o ni nitori ohun ti o yi pada nitori lati aye baye lati aye raye titi de aye raye ni o fi je mimo nitori pe ko si akoko kan
kò sí ìṣẹ́jú kan kò sí ọjọ́ kan tí òun kò fi jẹ́ mímọ́ ó ní nítorí bẹ́ẹ̀ òun tí òun jẹ́ baba fún wa ni òun jẹ́ àpẹẹrẹ wa ó ní nítorí èmi jẹ́ mímọ́ kí ẹ̀yin pàápàá kí ẹ jẹ́ mímọ́ yẹ kí a wo Matthew 5:5 ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ti ń bẹ lé ọ̀run ti pé èyí ni ọ̀rọ̀ tí jésù kristi sọ fún wa àwọn ẹlòmíràn wọ́n ti gbàgbé wípé èyí ni ọ̀rọ̀ jésù kristi nítorí bẹ́ẹ̀ bí wọ́n bá wà nínú ẹ̀ṣẹ̀ tàbí wọ́n ní àìlera nípa ti ara tàbí ó dàbí ẹni wípé ìwà wọn kò bá bíbélì mu bí a bá sọ fún wọn wípé arákùnrin ò gbàdúrà kí ọ̀bọ lè má ba kí ọ ní ọjọ́ ìkẹyìn nígbà tí ìpè bá dún nígbà tí a ó gba àwọn àyànfẹ́ sókè nígbà tí a ó pa àwọn àyànfẹ́ láradà ò gbàdúrà kí ó bá lè wà ní ìwà mímọ́ á ní ó tó kò sẹ́ni tó pé nítorí bẹ́ẹ̀ bí n ò tiẹ̀ pé bí n ò tiẹ̀ jẹ́ mímọ́ ọlọ́run náà mọ̀ wípé lábẹ́ òòrùn kò sẹ́ni tó pé irú ẹni bẹ́ẹ̀ yóò yà ọ́ lẹ́nu lọ́jọ́ ìkẹyìn ò gbọ́ tí jésù sọ pé nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ti ń bẹ lé ọ̀run ti pé nítorí bẹ́ẹ̀ ìfẹ́ ọlọ́run ni pé kí ẹnì kọ̀ọ̀kan nínú wa kí a bá lè jẹ́ alábàápín ìwà ọlọ́run alábàápín àwòrán ọlọ́run alábàápín ìṣe ọlọ́run àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí a ti kà látinú pétérù látinú róòmù àti láti pétérù kìíní pétérù kejì àti láti matthew òun ni ó ń jẹ́ kí ó yé wa wípé ìfẹ́ inú ọlọ́run ni wípé kí a bá lè ní àwòrán ọlọ́run fún ara wa ó sì fún wa ní àwọn ìlérí tí ó tóbi àwọn ìlérí tí ó ṣe iyebíye àti agbára rẹ̀ ni ó fi ti àwọn ìlérí wọ̀nyí lẹ́yìn wípé bí a bá ń fẹ́ ní tòótọ́ bí a bá fẹ́ láti gbàdúrà sí ọlọ́run bí a bá fẹ́ láti ké pe ọlọ́run òun ṣetán ó sì lágbára tó láti jẹ́ kí a jẹ́ mímọ́ láti jẹ́ kí a di pépé àti láti jẹ́ kí a ní àwòrán ọlọ́run nínú ọkàn wa kí ìṣe wa ìwà wa ìrìn wa kí ó ba lè wu ọlọ́run lọ́rùn kí ó ba lè jẹ́ wípé ní ìgbà gbogbo ní ibikíbi tí a bá wà a ó lè máa gbé ìgbésí ayé tí yóò máa mú inú ọlọ́run dùn ọ̀rọ̀ yìí bí a ti ń wò nínú bíbélì ni a ó máa wo ìlàsílẹ̀ ọlọ́run tàbí ète ọlọ́run ìfẹ́ ọlọ́run a ó sì máa wo ìkejì agbára ọlọ́run láti lè mú ète tàbí ìfẹ́ inú rẹ̀ lórí wa yìí láti lè mú ṣe àti ìkẹta ipa tí àwa kó kí alábàápín tí ọlọ́run fẹ́ kí a jẹ́ yìí kí ó ba lè jẹ́ tiwa jẹ́ kí a wo ìfẹ́ ọlọ́run ète ọlọ́run ohun tí ọlọ́run ń fẹ́ ohun tí ọlọ́run ń fẹ́ ṣe ní ìgbésí ayé wa kí a ba lè jẹ́ alábàápín ìwà àti àwòrán ọlọ́run nínú pétérù kejì tí a ti kà mo tún fẹ́ wò ó lẹ́ẹ̀kan sí i pétérù kejì orí kìíní láti ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin bí agbára rẹ̀ bí ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run yẹ kí a dúró níbẹ̀ náà ó ní pẹ̀lú agbára ọlọ́run ni ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè èyí ni tí ṣe ti iyè ẹni pẹ̀kun àti tí ṣe ìwà bí ọlọ́run bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè ẹni pẹ̀kun bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè nínú jésù bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí ìwà ìgbésí ayé rẹ̀ ìrìn rẹ̀ tí kò yí padà èyí kì í ṣe wípé ọlọ́run ò tí ì ṣe ohun tí ó yẹ kí ó ṣe ọlọ́run ti ṣe ohun gbogbo tí ó yẹ kí ó ṣe a sọ fún wa wípé ó ti fún wa lé ohun gbogbo nígbà tí ó ti rán jésù kristi láti kú lórí igi àgbélébòó nígbà náà ló ti fún wa ní ohun gbogbo tí ó yẹ kí ó fún wa kí a ba lè jẹ́ alábàápín nínú iyè ayérayé iyè tí kò ní pẹ̀kun àti kí a ba lè jẹ́ alábàápín ìwà bí ọlọ́run ó ní nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀ nípa ìmọ̀ ẹni tí ó pè wá èyí ni a fi rí pé àwọn ẹlòmíràn wọn kò ní ìmọ̀ nípa jésù èyí ni
o fi da bi eni wo pe won wa ninu okunkun won o mo bi a ti le bo lowo ese won o mo gege bi a se le di omo olorun won o mo bi a se le ni idariji ati iwenomo oni nigba ti a ba ni imo imo ti eni ti o pe wa eni ti o pe wa kuro ninu aye wa sinu ijoba olorun gba ti a ba ni imo eni ti o pe wa kuro ninu okunkun wa sinu imole nigba ti a ba ni imo eni ti o pe wa kuro ninu ibaje aye ti o pe wa sinu ododo alaafia olorun nigba ti a ba ni imo eni ti o pe wa kuro labe isiru esu lati wa si abe agbara oludande ati olugbala oluso agutan wa oni nigba ti a ba ni imo yi ni iyi ainipekun ati iwa bi olorun yo je ti wa nitori be nigba ti a ba de inu ijo o ti o ye ki o ma je edun okan wa ni lati ni imo bi ati de atun bi ati bo lowo ese bi ati de ni olorun bi a se le gba jesu christi gbo ti o je wipe a o ko oruko wa ninu iwe iye iye enipekun yo si je ti wa iwa bi olorun yo si je ti wa je kin bi o je oni imo wipe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogun olorun nje oni imo wipe ko sese ninu agbara ti re ninu agbara ti mi lati bo lowo isu ati lati ba eseja ki a si segun ninu agbara ti wa nje o ti ni imo wipe iku jesu christi lori ige agbelebo ni kan soso lo le gba wa kuro lowo ese nje o ti ni imo wipe ore ofe ti ti odo olorun wa nipasẹ jesu christi e ni a fi le ni idariji e ni a fi le bo lowo ese e ni a fi le di ominira le a fi le di atunbi nje o ti ni imo wipe enikeni ti a ba we ninu eje jesu christi oni lati mo ni oni lati mo funfun ju snow lo imo yi oni o ma fun wa ni iye enipekun nigba ti a ba gbadura ti a ko ese wa sile ti a ro mo olorun ti a so fun wipe ki o je ki ohun ti jesu christi wa se lori ige agbelebo ki o le je ere fun enikankan wa wese kerin nipa eye ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa awon ileri ti o tobi awon ileri ti o se iyebiye awon nkan wonyi le o fi fun wa wepe ke abale je alabapin ninu iwa olorun sugbon ohun ti a ma nri ninu adura opolopo ohun ti a ma nri ni ilepa opolopo ni wepe ileri iwosan nikan ni won ma ro mo o mo wepe eniyan le ni iwosan bi ko ba ni iwa mimo ko le de orun o mo nkan ti iwe mimo we ni o ni e ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olorun kini tumo yi e ja si wepe lai si iwa mimo lai si iwa mimo lai si iwa mimo ko si eni ti o le ri olorun eniyan le ni gbogbo owo aye yi bi o ba ni iwa mimo ko le ri olorun eniyan le ni iwosan ki o si wa fun ojo pipe fun odun popo lai saisan bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le bo kuro lo labe lowo agbara okunkun agbara esu ki o si ma sogo nipa wipe esu le bori ohun ati pe alakara ko si mo bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le so wipe ohun je afadura jagun eni ti o je pe nipa adura ni o fi segun oso o segun aje bi o segun aje ati oso bi o ba ni iwa mimo o le ri olorun elomi a ma so fun a wipe bi o ba gbadura won a ma le emi esu jade won a ma gbowode awon alaisan ara won a ma da bi o ba ni gbogbo nkan wonyi lai si iwa mimo o le ri olorun eni a fi so wipe ileri ti o fun wa awon ileri ti o se iyebiye awon ileri ti o tobi pupo ki se lati ni iwosan nikan ki se lati ni owo nikan sugbon lati ni ohun ti o gaju owo ohun ti o gaju iwosan o ti o gaju awon nkan aye wonyi lo lati je alabapin iwa olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye ohun ti o se wa laanu ni wepe ibaje ti a ri ninu aye a tun ma ri ninu ijo
ibaje ikobirin jo ti o wa ninu aye nje ko si ninu opolopo ijo loni ibaje wi pe ke a ma gba owo eyin ti o wa lowo awon eni aye awon ti o mo olorun nje a ki ri lowo awon ti o nwa si ile isin ibaje ile isin ni manko ibaje ki omo kekere ti a omode ti a ran lo si ile iwe omo odun 14 omo odun 15 ki o ma gboyun wa lati ta ki o gbe wa sinu ile ibaje ti a ri ninu aye nje a ori ninu ijo ibaje pe ki a ma seyun ti o po ninu aye nje a ki ri ninu ijo ibaje wi pe ki a ma poro ibaje o le jija ibaje fayawo ibaje awon kan aye wonyi ibaje isoso aye ibaje wi pe ki a ma rin irin kunrin ke a ma je eje kuje ke a ma mu imukumu ti o wa lowo awon ti o wa ninu aye nje ko si lowo awon ti won wa sinu ijo opolopo ijo leni ni ati baje ese ti ba won je ikobirin jo nko ti ba won je a ke a ma yan ale ni ita ke a ma se pasaga ke a ma se awon nkan wonyi ti ko dara nje bi a ti nri ninu aye nje a kiri ninu opolopo ijo ke a fi ijo awon mi ijo miran sile laarin iwa nko awa ti a wa ninu ijo nibi ti a tin wa so iwa mimo nibi ti a tin je ki o ye wa wi pe ani lati je mimo nje iru awon ibaje wonyi nje a ti bo lowo won nje iwo ti bo kuro ninu ibaje ti o wa ninu aye eni a so fun wa oni nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be isise akoko fun wa ni wi pe ani lati di atunbi ani lati je owo ise ke ako sile ke a ba le di ti olorun ke a ba le bo lowo ibaje ke a bo kuro ninu ibaje ti o wa ninu aye nipa ife ku fe ke a le so fun olorun wi pe a fe bo lowo ise ke awon nkan ije ku je ti awon aye nje imukumu ti awon aye mu irinkunrin ti won rin iborisa ti won lo sinu re owo eyin owo riba ti won gba ati awon nkan miran ti won se ti o je bi ese ki o ma ba si ni aarin wa ke a bo kuro ke a yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be eni kokan wa ni o ye ki a wo dingi oro olorun ke a ri we pe aje ti olorun nje gba ti olorun da eniyan bawo ni o se da ki se ninu aworan olorun ninu iwa mimo olorun ni o da eniyan ni ibere pepe ni akoko je ki a wo Genesis ki a wo ife olorun ki a wo bi olorun se bere nkan wonyi Genesis ori kini ese ikerin dilogbon olorun si wi pe je ki a da eniyan le aworan wa gege bi iri wa je ki a menu duro nbe ife olorun ni wi pe ki eniyan ki o ba le jo ohun ni iwa ni iro ni irin ni ise ni ohun gbogbo nitori be nigba ti olorun da adamu ati efa o ni je ki a da eniyan li aworan wa gege bi iri wa olorun ko da eniyan lati ri bi angeli o da koja eyi ni o da ni aworan olorun fun ara re olorun ko da eniyan gege bi eranko eni ti ma nfa eni keji ya a mo we pe awon eranko won ma nje ara won ni awon eranko opolopo iwa obun lo wa lowo won sugbon awa ni olorun da lati jo ohun o fe je baba fun wa ni o ni eje ke a da eniyan le aworan wa gege bi iri wa wese iketadinlogbon be li olorun da eniyan le aworan re le aworan olorun le o da ati ako ati abo le o da won o je mo awon elomiran won ma nro wi pe awon okunrin nikan soso ni o ye ki o ni iwa mimo won ma nro wi pe igbala ti okunrin o yato si igbala ti obinrin won ma nro wi pe iwa mimo ti okunrin ti o le ni o yato si iwa mimo ti obinrin won ma so wi pe olorun o da wa dogba gba to da awon okunrin egungun mesan lo fun won gba to da awon obinrin egungun meje lo fun mbolo tirika ta lo so be fun o ori nihin to so wi pe ni ese iketadinlogbon o ni be li
Olorun da eniyan le aworan re le aworan Olorun le o da won o ati ako ati abo le o da won e je wi pe iwa mimo ti adamo okunrin akoko iwa mimo yi kan na le adamo obinrin akoko iwa ti o je wi pe owo Olorun ti o farajo Olorun ti o je ki a je alabapin aworan ati iwa Olorun eyi kan na ni ada fun okunrin ati obinrin ni akoko we fesu ori kerin ese ikerin le logun efeso ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti ada nipa ati olorun fi ese daadara o eyi ti ada nipa ati olorun li ododo ati li iwa mimo otito eni an so nipa we pe ada wa ni ada adamu ati efa ni aworan olorun ni iwa mimo ati li ododo eni ife olorun lati ibere eyi si ni ife olorun titi di sinsin yi olorun nfe sibe we pe ki a ni iwa mimo ati ka fun wa ninu peteru kini ninu matthew ori karun ati ka fun wa ninu rome ori kejo je ki a tun wo ninu efeso ori karun ese iketa din logmo ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo lai ni abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko eyi ni ife olorun we pe ki aba le je alai ni abawon eni ti ko si ese kan sosho ni igbese aye re ati pe ki o ma se alebo kan ki a le je alai laboko ki a le wa ni mimo bawo ni olorun se ma nse yi a mo we pe ko si ohun ti o soro fun olorun lati se ati pe bi a ba fe ri oju olorun ni kehin iwa mimo yi o ni lati wa ninu wa bi a ba wo Johanu kini ori keta Johanu kini ori keta ese ikeji ati ese iketa olufe omo Olorun le awa ise nisisin yi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigbati a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri ni ese keta olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo nitori be ki se fun adamu ati efa nikan ni ada pelu aworan olorun nisisin yi olorun tun fe tun wa da ati so aworan olorun ati so nu ni akoko isubu eniyan ni eniyan di elese oni a se so fun ninu beli we pe gbogbo eniyan le o sa ti se ti o si kuna ogo olorun sugbon ko te olorun lorun we pe ke a wa ni ipo ese ipo egbin ipo aboko ipo ile iri sibe o n fe tun wa da o n fe tun wa mo o n fe tun wa se o n fe fi eje jesu christi we wa ti ki yo fi si aboko eri kankan ni igbese aye wa ti ki yo fi si ese kan sosho ni igbese aye wa ki o ba le sese fun wa lati ni aworan olorun lati ni iwa olorun je ki a tun pada si peteru kini peteru keji se gafara fun mi peteru keji ori kini ese ikerin peteru keji ori kini ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se yebiye fun wa pe nipa iwon yi ki eyin ki o le di alabapin ninu iwa olorun je ki a duro nibe ki a se alaye die si ki a ba le di alabapin ninu iwa olorun je ki n bi o ni ibeere kan ki o si je ki emi olorun pelu imo iwe mimo ki o ma dahun lati inu okan re
Nje bi a ba di alabapin iwa Olorun nje yo sese fun agbere lati tun wa ni igbese aye wa ke a toka si enikan wi pe obirin kan ki duro ninu ile re ososu lo paro obirin ododun lo nse igbeyawo miran nje a le so wi pe iru eni be oni oje alabapin iwa Olorun rara tabi bi a ba ri enikan ti a ba ri wo pe eka ni ru eni be tabi o je oloju kokoro tabi aran kan lo joba ni igbese aye re lo de ni igbekun nje a le so wi pe iru eni be o je alabapin iwa Olorun rara tabi a ri eni ti o kun fun ilara eni ti ma jowu eni ti ki fe ki teni keji ki o dara eni ti o je wi pe bi o ba ti ri wi pe eni keji ni lowo inu a ma bi eru eni be a ma fe ki ti ise elomiran ile elomiran ki o daru a ma fe ki ohun ki o ni nkan ju awon elomiran lo owu eja ilara igberaga ko kuro ni igbese aye eru eni be se a le so wi pe iru eni be o ti di alabapin iwa ati aworan Olorun rara tabi so fun mi eni ti o je wi pe bi o ba ti loyun lo lo nseyun apaniyan eni ti o gba emi awon omo alaise tabi eni ti o je wi pe ija itanje iwa buburu a fi oro kele ba ti eni keji je se a le so wi pe iru awon be won je omo Olorun won ti de alabapin iwa Olorun aworan Olorun tabi eni ti so eni leyin akorira Olorun abi awon alafojudi ti a ka bibeli fun afẹ ka gbogbo bibeli fun sibe sibe iwa ibaje okuro lowo e se a le so wi pe iru eni be o ti di alabapin iwa Olorun agberaga nko ahale nko alaroṣe on boboro nko asa egboran si obi ninu Oluwa nko awa ti a je bi oluso agotan lori re mo je bi obi lori re awaasu ojo aje ni ojo bo ni ojo aiku ni awaasu titi sibe sibe elese oko ese sile sibe sibe eni tin ja koko eja sile eni tin binu koko ibinu sile se ru eni be tin sa egboran si iwaasu obi re ninu Oluwa se a le so wi pe o ti di alabapin iwa ati aworan Olorun odale nko alainiye ninu alainife oniku pani eniyan alagidi alailanu nitori be o ye ki o ye wa o ti Olorun be lowo wa o nfe ki a ni aworan Olorun o nfe ki a ni iwa bi ti Olorun ki a ba le ri wi pe ati di eni bi ti inu Olorun bawo ni nkan won ba o lo se le sese o le sese bi a ba fara wa fun agbara Olorun nitori wipe Olorun lagbara lati tun wa se lati tun wa mo lati tun wa da lati yi wa pada lati we wa mo lati fo okan ero ati gbogbo nkan ti o wa ninu okan wa lati fo mo ki o funfun ju snow lo Olorun ko le ikuna agbara re ko le ikuna eni a fi so fun a pe nipa agbara Olorun ni o fi fun wa ni awon iliri won yi ti o tobi awon ileri ti o se yebiye nipa yi ti a le fi di alabapin iwa ati aworan Olorun ye ki a wo orin Dafidi ori keji le ni ogota orin Dafidi ori keji le ni ogota ese ikokanla Olorun ti soro leekan lerin keji ni mo gbo eyi pe ti Olorun le agbara bi o ba nfe iwena mo bi o ba nfe iyipada tooto bi o ba nfe ki Olorun ki o wa si igbese aye re ki o si ri wi pe gbogbo ese patapata ni awenu le amukuro o se so fun Olorun o mo wi pe agbara wa ninu Olorun ko si ohun ti Olorun o le se bi o ba nfe ki Olorun ki o we okan re mo ki Olorun ki o tun oda ki Olorun ki o tun ose ki Olorun ki o fo funfun ju snow lo o le se nkan wonyi bi o ba wa si odo Olorun bi o ba so fun wi pe o nfe ki o we omo se ori wi pe a ma nko lorin wi pe Christi Jesu lagbara agbara lati dariji agbara tin so ni daaye agbara
ti fi iyi fun elese wi pe Jesu Christi lagbara a nfe ki olukuluku ki o mo wi pe ko si bi ese bi o se le po to bi o se le jinle to bi o se le ga to ni igbese aye eni kokan wi pe Jesu Christi o lagbara lati so ni dotun o lagbara lati wo ese kuro ninu okan lati so ni di pipe o lagbara lati pa wa mo ninu iwenumo yi ninu pipe yi ninu isodotun ninu iwa mimo yi titi de opin wi pe Jesu Christi lagbara ko si olo ko si ohun ti olorun ko le se bi o ti le je wi pe ese tin joba ese ti wa ni igbese aye re Jesu Christi lagbara lati pa ipa ati agbara eserun kuro ni igbese aye re kini ki o ye ki o se ohun ti o ye ki o se ni wi pe ki o wa si odo Jesu Christi ki o so fun yi pe o ngbe ngbe o ki o so fun yi pe o n fe wa lati le ni iyipada ti o se san iyipada ti o daju iyipada ti ba ni kale iyipada ti o wa ninu okan iyipada ti o wa ninu ero iyipada ti o wa ninu ese iyipada ti o wa ni gbogbo igbogbo igbese aye re o le se nitori pe olorun wa ki kona ko si ohun ti olorun ko le se bi o ba wa o daju wi pe Jesu Christi pelu agbara re pelu agbara isodomo pelu agbara ewenumo yo we omo yo se je ki a gbogbo ese patapata ki o kuro ni igbese aye re wo Jeremiah ori keji le logbon Jeremiah ori keji le logbon ese iketa din logun ah Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohunkohun ti o soro fun o ko si ohunkohun ti o soro fun o Olorun le je ki a gbe igbese aye ailese oran ti ina ko ni Olorun je ki o ba Olorun rin ki o ti o fidi wi pe ko si ese kankan ni igbese aye re o wo igbese aye Joseph bi o ti le je wi pe ata si oko eru omokunrin yi ni ari wi pe o ni emi o sese nkan buburu yi ti emi o si da ese si Oluwa Olorun mi o gbe igbese aye ailese oran ti Samueli ti Olorun fun ni agbara ti Olorun fun ni ori ofe lati gbe igbese aye ailese oran ti Jeremiah ninu majemu lailai ti Olorun fun ni ori ofe lati kekere lati gbe igbese aye ododo igbese aye alaafia oran ti Danieli ti a fe wa esun si lese ti a so wi pe iba ase nipa ti ijoba iba ase nipa ewa ti ara re wi pe a ko le ri esun kankan ka si lese afi nipa esin nipa ti Olorun re bi o ti le je pe a so sinu iho kinun ari pe o mu iduro re wi pe ohun ko ni fi ohun ko ohun ba ara ohun je oran si Shedraki Meshaki ati Abednego Olorun ti o fun awon ini agbara ni ipa ni ori ofe lati gbe igbese aye ailese Olorun le se fun o oran ti Jesu Christi apere wa oran ti Jesu Christi eni ti o wa lati ko ese ara aye lo ti o si so fun a wi pe ki a je pipe ki a je mimo gege bi baba wa ti n be le orun bi o ti je pipe bi o ti je mimo wo Luke ori kini Luke ori kini ese iketa dini ogoji nitori ko si ohun ti Olorun ko le se o le gba olowo ese nitori ko si ohun ti Olorun ko le se o le we omo ki o fun Josno lo nitori ko si ohun ti Olorun ko le se o le mu eda Adamu ti o wa ninu re eda ese ti o wa ninu re o le yo kuro nitori ko si ohun ti Olorun ko le se o le so de alabapin iwa Olorun aworan Olorun nitori ko si ohun ti Olorun ko le se o le mu awon ese ti o wa ninu okan re ti o wa ninu eda re ti o wa ninu ero okan re o le mu awon ese won ikuro o le mu ki o gbe igbese aye ailese ni ojo meje ti o wa ninu ose ni ose merin ti o wa ninu osu ni osu mejila ti o wa ninu odun kookan o le mu ki o gbe igbese aye ailese nitori kini nitori ko si ohun ti Olorun ko le se o le mu awon nkan ti o tin joba lori re gege bi ese gege bi ailera gege bi ohun ti o ro wi pe oni le bo lowo re o le mu okuro o le so won di alailagbara o le je ki o je olubori alagbara lori ese nitori ko si ohun ti Olorun ko le se wo ese ikerin le ni adorin ati ese ikarun din ni ogorin Luke ori kini ese ikerin le ni adorin pe
òun ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí ó lè máa sìn láì fòyà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo wípé ó ṣeéṣe fún ọlọ́run nínú agbára rẹ̀ ṣé agbára tí ó dá ọ̀run àti ayé ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mọ ènìyàn láti inú èrùpẹ́ ilẹ̀ ẹlẹ̀ ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mú kí òkun pupa kí ó pẹ́yà ṣé kò lè yí ọ padà ni agbára tí jésù kristi tí ó fi jí dìde kúrò nínú òkú ṣé kò lè yí ọ padà ni ó lè ṣe bí o bá gbàdúrà o lè ṣe bí o bá fi tọkàntọkàn rọ́lé ọlọ́run kí o sì ké pe ọlọ́run ó ń sọ fún wa ó ní kí àwa kí ó máa sìn lé àìfòyà ó ní ní mímọ́ ìwà kí ó má sí ọ̀rọ̀ ìbínú kankan lẹ́nu rẹ kí ó má sí ìjà lọ́wọ́ rẹ kí ó má sí èròkerò nínú rẹ kí ó má sí àrán kan kí ó má sí inú níbi kí ó má sí ohunkóhun tí o lè ṣe tí a ó sọ wípé èyí jẹ́ ẹ̀ṣẹ̀ tàbí tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ ó lè mú kí o wà ní ìwà mímọ́ àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo kìí ṣe ní oṣù kan kìí ṣe ní ọdún kan lé ọjọ́ ayé wa gbogbo ó ṣeéṣe fún ọlọ́run kí a ba lè borí àwọn ìdẹ̀wò àti ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù kí a mọ̀ wípé agbára wà lọ́wọ́ ọlọ́run agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi kìí kùnà ó ṣeéṣe fún ọlọ́run láti pamọ́ wo Juda ẹsẹ̀ ìkẹrìnlélógún ǹjẹ́ ti ẹni tí ó lè pààyàn mọ́ kúrò nínú ìkọsẹ̀ kí ó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láì lábùkù pẹ̀lú ayọ̀ ńlá sórí agbára ọlọ́run wípé o lè pààmọ́ láì kọsẹ̀ o lè pààmọ́ láì ṣubú o lè pààmọ́ láì padà sínú ayé o lè pààmọ́ láì padà sínú ẹ̀ṣẹ̀ o lè pààmọ́ láì ní ẹ̀ṣẹ̀ nínú èrò ẹ̀ṣẹ̀ nínú ara ẹ̀ṣẹ̀ níbikíbi o lè pààmọ́ kúrò nínú ìkọsẹ̀ gbogbo kí ó sì mú wa wá síwájú rẹ̀ láì lábùkù láì lẹ́gbin láì lẹ́ṣẹ̀ pẹ̀lú ayọ̀ ńlá bí a bá gbàdúrà sí ọlọ́run bí a bá sọ fún ọlọ́run wípé èyí ni ẹ̀dùn ọkàn wa èyí ni ìlépa ọkàn wa èyí ni ohun tí à ń fẹ́ ó ṣeéṣe ọlọ́run lè ṣe fún wa kí ni ipa tirẹ̀ kí ni ohun tí ó yẹ kí o ṣe kí èyí kí ó ba lè jẹ́ tirẹ̀ yẹ kí a wo Jeremiah 33 ẹsẹ̀ ìkẹta képe mí èmi ó sì dá ọ lóhùn èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ tí ìwọ kò mọ̀ ohun tí ó ṣe ńláàánú ni pé nígbà tí ọlọ́run pè wá pé kí a képe òun kí òun kí ó ba lè fi ohun ńlá hàn wá ohun kéékèèké lè a máa ń béèrè o mọ̀ wípé ohun tí ò bá lè gbé ni dọ́run kékeré ni o mọ̀ wípé ohun tí ó dàbí ẹni wípé bí a ní nínú ayé yìí kò lè ṣe ìwé ìrìnà fún wa láti lọ sí ọ̀run rere láti wà pẹ̀lú ọlọ́run títí ayérayé o mọ̀ wípé ohun kékeré ni lójú wa ni ó ṣe dàbí ẹni wípé ìwòsàn jẹ́ ohun tí ó tóbi wípé mi ò láàlàkàlà mọ́ ó dàbí ohun tí ó tóbi lójú wa wípé ọlọ́run ti fún mi lówó ó pèsè iṣẹ́ fún mi ó fún mi níyàwó fún mi lọ́kọ ó fún mi lọ́mọ ohun kékeré ni ohun tí ò gbé ni dọ́run bí ó bá jẹ́ wípé ọmọ ló ń gbé ni lọ sọ́run ni àbá máa bí wọn lẹ̀ ni láì lóǹkà bí ó bá jẹ́ wípé owó ló ń gbé ni lọ sọ́run àbá máa lépa owó láì dẹ́kun bí ó bá jẹ́ wípé ẹni tí ó ní ìlera ara dídá ṣáṣá òun ló ń gbé ni lọ sọ́run àbá máa rò nípa lásàrò èyí tí ó lọ sọ́run ìwòsàn ò gbé ni lọ sọ́run àwọn nǹkan ayé wọn yóò gbé ni lọ sọ́run àwọn nǹkan tí ò sì gbé ni lọ sọ́run nǹkan kékeré níwájú olúwa nǹkan tí ó ṣe títóbi níwájú olúwa òun ni ohun tí ó mú ni kúrò nínú ayé yìí tí ó fún wa ní ìwé ìrìnà tí ó mú wa lọ sí ọ̀run rere èyí ni à ń pè ní ìwà mímọ́ ṣé o mọ̀ láì sí ìwà mímọ́ kò sí ẹni tí ó rí ọlọ́run ó ní kí a ké pe òun ó ní kí a béè lọ́wọ́ òun wípé òun ó dá wa lóhùn àti wípé òun ó fi ohun ńlá ohun alágbára òun ó fi hàn wá èyí tí a kò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa bẹ́ẹ̀ ó yẹ kí a gbàdúrà sí ọlọ́run ó yẹ kí a sọ fún ọlọ́run wípé à ń fẹ́ ìwà mímọ́ à ń fẹ́ àwòrán ọlọ́run ní ìgbésí ayé wa nínú Jeremiah 31 ẹsẹ̀ ìkẹtàlá ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi ẹ ó sì rí mi nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi ohun tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn
ki o ni iwa mimo isomi isodi mimo isodotun o ti ki je ki awon elomiran ki won ki o le bori ese ese ti inu ese ti ode ara nkan ti ki je ki awon elomiran ki won ki o le je asegun ki won ki o le wa ni eni mimo alai leri alai laboko alai legbin kan sosho nkan ti ki je ki awon elomiran ki won ki o le dabi Jesu Kristi ni oro ni iwa ni iro ni ise ni ohun gbogbo ohun ni wepe won ki fi tokan tokan gbadura bi o ba je pe won wa owo ni won fi tokan tokan wa bi won ba wa iwosan ni won fi tokan tokan wa bi won ba wa ise ni won fi tokan tokan wa bi o ba di pe an wa igbala an wa isodi mo an wa iwa mimo an wa agbara ti bori ese ti bori iwa okunkun ti bori gbogbo egbin aye yi won ki fi tokan tokan wa won ma gbadura be ni ti o le gbadura won ma gbadura be ni pe egbo wa lenu won won o le lanu lati ba olorun soro sugbon olorun so fun a wi pe oni eyin o saferi mi e je pe e o wa mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi o ti olorun be lo wa ni pe nisinsin ke a lo si ori ekun wa mi o ni ke a joko mi o ni ke a dide ke a lo si ori ekun wa ke a so fun olorun pelu ikerora ke a so fun olorun pelu igbagbo ke a so fun olorun pelu okan ti saferi olorun ke a so fun olorun wi pe olorun iwa mimo ti a nso nipa re yi iwa mimo ti a daruko re yi iwa mimo ti a tenumo mo fe ki aworan olorun iwa olorun mo fe ki o wa ninu okan mi mo fe je bi eni bi ti inu olorun lo sori ekun re so fun olorun o mo bi Jesu Kristi se gbadura ni oke Getsemani o mo bi o se fi ikerora gbadura o mo bi o se fi omi je gbadura o mo bi iwa ya eje adura yi ti o je ki iru eje ki o ma kan lati ara re o ni so fun olorun be o mo bi Jacob bi o ti duro ti angeli ni to so pe emi ki o je ki o lo bi ki ba se pe iwo bukun mi o ni so fun olorun be o ni so wi pe eyi ni ogun ti mo nfe eyi ni ohun ini ti mo nfe eyi ni ohun ti o wun mi ju ni igbesi aye mi wi pe ki iwa mi ki o di mimo ki oro mi ti o di mimo ki irin mi ki o je mimo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun olorun iwo lo duro se o le kunle o le gbadura o le kepe olorun o saferi olorun o ni eyin o saferi mi e o si ri mi nigbati e ba fi gbogbo okan yin wa mi so fun olorun gbadura si olorun jesu ku fun lori igi agbelebu o n fe ki o bo lowo ese patapata o n fe ki o di ti olorun o n fe ki o ni iwa mimo o n fe ki o ni isodi mimo bi o ba ti ni igbala bere fun igbala bere fun idariji ese so fun olorun wi pe ki o fun o ni ori ofe ki o ba le je eniyan olorun ati bi o ba si ti ni igbala ki o so fun olorun wi pe o n fe ni isodi mimo o n fe ni isodi mimo o n fe ni isodi mimo titi olorun yoo fi ri aworan re ninu re yo fi ri aworan re ninu re ti o gbogbo ninu re ni igbesi aye re ti yo fi yi pada patapata ti o je ti olorun ki gbe pe olorun so fun olorun wi pe iwa mimo yi o ni edun okan re o si fe je ti re titi o si fe je ti re ninu iwa ninu ise ninu ero ninu irin ninu gbogbo o fe je ti olorun ke pe olorun o daju wi pe ni o se fun o

0: dá mi ní òun ní ọjọ́ ìpọ́njú mi, ẹni tí ó sì wà pẹ̀lú mi ní àjò tí mo rè. Wọ́n sì fi gbogbo àjèjì òrìṣà tí ó wà lọ́wọ́ wọn fún Jákọ́bù àti gbogbo òrùka etí tí ó wà ní etí wọn. Jákọ́bù sì pa wọ́n mọ́ ní abẹ́ igi wákù tí ó wà létí Ṣékémù. Wọ́n sì rìn lọ, ẹ̀rọ Ọlọ́run sì ń bẹ lára ìlú tí ó yí wọn ká, wọn kò sì lépa àwọn ọmọ Jákọ́bù. Bẹ́ẹ̀ ni Jákọ́bù sì wá sí Lúsì tí ó wà ní ilẹ̀ Kénánì, èyí ni Bételì, òun àti gbogbo ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀. Ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì sọ orúkọ ibẹ̀ náà ní El Betel, nítorí pé níbẹ̀ ni Ọlọ́run tọ̀ wá nígbà tí ó sá kúrò níwájú arákùnrin rẹ̀. Ṣùgbọ́n Debora, olùtọ́ Rebeka kú, a sì sìn nísàlẹ̀ Bételì lábẹ́ igi óákù kan, orúkọ rẹ̀ a sì máa jẹ́ Aloni Bakutu. Ọlọ́run sì tún farahàn Jákọ́bù nígbà tí ó ti Padanaramu bọ̀, ó sì súre fún un. Ọlọ́run sì wí fún un pé Jákọ́bù ni orúkọ rẹ̀. A kì yóò pe orúkọ rẹ̀ ní Jákọ́bù mọ́, bí kò ṣe Ísíráẹ̀lì ni orúkọ rẹ̀ yóò máa jẹ́. Ó sì sọ orúkọ rẹ̀ ní Ísíráẹ̀lì. Ọlọ́run sì wí fún un pé èmi ni Ọlọ́run Olódùmarè, máa bí si, sì máa rẹ̀. Orílẹ̀-èdè àti ẹgbẹgbẹ́ orílẹ̀-èdè ni yóò ti ọ̀dọ̀ rẹ wá, àwọn ọba yóò sì ti inú rẹ̀ jáde wá, àti ilẹ̀ tí mo ti fi fún Ábrahàmù àti Ísákì, ìwọ ni èmi ó fi fún, àti irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ ni èmi ó fi ilẹ̀ náà fún. Ọlọ́run sì lọ sókè kúrò lọ́dọ̀ rẹ̀ ní ibi tí ó gbé ń bá a sọ̀rọ̀. Jákọ́bù sì fi ọwọ̀n kan lílẹ̀ ní ibi tí ó gbé bá a sọ̀rọ̀, àní ọwọ̀n òkúta. Ó sì ta ọrẹ ohun mímu sí orí rẹ̀, ó sì ta òróró sí orí rẹ̀. Jákọ́bù sì sọ orúkọ ibi tí Ọlọ́run gbé bá a sọ̀rọ̀ ní Bételì. Wọ́n sì rìn láti Bételì lọ, ó sì kù díẹ̀ kí wọn kí ó dé Éfrátì, ìbí sì tẹ Rákélì, ó sì ṣòro jọjọ fún un. Ó sì ṣe nígbà tí ó wà nínú ìrọbí ni ìyágbà wí fún un pé má ṣe bẹ̀rù, ìwọ sì ni ọmọkùnrin yìí pẹ̀lú. Ó sì ṣe bí ọkàn rẹ̀ ti ń lọ, ó ṣáà kú, ó sọ orúkọ rẹ̀ ní Benoni, ṣùgbọ́n bàbá rẹ̀ sọ ní Benjamini. Rákélì sì kú, a sì sìn ní ọ̀nà Éfrátì tí í ṣe Bẹtilẹ́hẹ́mù. Jákọ́bù sì fi ọwọ̀n kan lílẹ̀ ní ojú orí rẹ̀, èyí ni ọwọ̀n ojú orí Rákélì títí di òní olónìí. Ísíráẹ̀lì sì rìn lọ, ó sì pa àgọ́ rẹ̀ níwájú ilé ìṣọ́ Éderì. Ó sì ṣe nígbà tí Ísíráẹ̀lì jókòó ní ilẹ̀ náà, Ríbẹ́nì sì wọlé tọ Bilha àlè bàbá rẹ̀ lọ. Ísíráẹ̀lì sì gbọ́, ǹjẹ́ àwọn ọmọ Jákọ́bù jẹ́ méjìlá? Àwọn ọmọ Líà, Ríúbẹ́nì àkọ́bí Jákọ́bù, àti Símíọ́nì, àti Léfì, àti Júdà, àti Sákárì, àti Sebuluni. Àwọn ọmọ Rákélì, Jósẹ́fù àti Bẹ́njámínì, àti àwọn ọmọ Bilha ìránṣẹ́bìnrin Rákélì, Dáni àti Náftálì, àti àwọn ọmọ Sílfà ìránṣẹ́bìnrin Líà, Gádì àti Áṣérì. Àwọn wọ̀nyí ni ọmọ Jákọ́bù tí a bí fún un ní Padanaramu. Jákọ́bù sì dé ọ̀dọ̀ Ísákì bàbá rẹ̀ ní Mamre sí Kiriat Arba tí í ṣe Hebroni, níbi tí Ábráhàmù àti Ísákì gbé ṣe àtìpó pẹ̀lú. Ọjọ́ Ísákì sì di ọgọ́sàn ọdún, Ísákì sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ó sì kú, a sì kó jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, ó gbó, ó sì kún fún ọjọ́. Àwọn ọmọ rẹ̀ Ésau àti Jákọ́bù sì sìn.
1: Genesis orí 16. Wọ̀nyí sì ni ìran Ésau, ẹni tí í ṣe Édómù. Ésau fẹ́ àwọn aya rẹ̀ nínú àwọn ọmọbìnrin Kénánì, Ada ọmọbìnrin Eloni, ènìyàn Hiti àti Aholibama ọmọbìnrin Anna, ọmọbìnrin Sibioni ara Hifi, àti Bashemati ọmọbìnrin Ishmaeli, arábìnrin Nebajotu. Ada sì bí Elifasi fún Ésau, Bashemati sì bí Reweli, Aholibama sì bí Jeuṣi àti Jaalamu àti Kora. Àwọn wọ̀nyí ni ọmọkùnrin Ésau tí a bí fún ní ilẹ̀ Kénánì. Ésau sì mú àwọn aya rẹ̀ àti àwọn ọmọkùnrin rẹ̀ àti àwọn ọmọbìnrin rẹ̀ àti gbogbo àwọn ènìyàn ilé rẹ̀ àti ẹran rẹ̀ àti gbogbo ohun ọ̀sìn àti ohun ìní gbogbo tí ó ní ní ilẹ̀ Kénánì. Ó sì lọ sí ilẹ̀ kan kúrò níwájú Jákọ́bù arákùnrin rẹ̀, nítorí tí ọ̀rọ̀ wọn pọ̀ ju kí wọn kí ó gbé pọ̀ lọ. Ilẹ̀ tí wọ́n sì ṣe àtìpó sí kò lè gbà wọ́n nítorí ohun ọ̀sìn wọn. Bẹ́ẹ̀ ni Ésau tẹ̀dó ní òkè Seiri. Ésau ní Édómù. Wọ̀nyí sì ni ìran Ésau bàbá àwọn ará Édómù ní òkè Seiri. Wọ̀nyí ni orúkọ àwọn ọmọ Ésau: Elifasi ọmọ Ada aya Ésau, Reuli ọmọ Bashemati aya Ésau, àti àwọn ọmọ Elifasi ní Temani, Omari, Sefo àti Gatamu àti Kenasi. Timna ni ó sì ṣe àlè Elifasi ọmọ Ésau, ó sì bí Amaleki fún Elifasi. Wọ̀nyí sì ni àwọn ọmọ Ada aya Ésau. Wọ̀nyí sì ni àwọn ọmọ Reweli, Nahati àti Sera, Shama àti Misa. Àwọn wọ̀nyí ni àwọn ọmọ Bashemati aya Ésau. Wọ̀nyí sì ni àwọn ọmọ Aholibama ọmọbìnrin Anna, ọmọbìnrin Sibioni aya Ésau, òun sì bí Jeuṣi

0: Esau àti Jaalamu àti Kora. Àwọn wọ̀nyí ni olórí nínú àwọn ọmọ Esau. Àwọn ọmọ Elifasi, àkọ́bí Esau, Temani olórí, Omari olórí, Sefo olórí, Kenasi olórí, Kora olórí, Datamu olórí, Amaleki olórí. Wọ̀nyí ni àwọn olórí tí ó ti ọ̀dọ̀ Elifasi wá ní ilẹ̀ Edomu. Wọ̀nyí ni àwọn ọmọ Ada. Wọ̀nyí sì ni àwọn ọmọ Reweli, ọmọ Esau, Nahati olórí, Sera olórí, Shama olórí, Misa olórí. Wọ̀nyí ni àwọn olórí tí ó ti ọ̀dọ̀ Reweli wá ní ilẹ̀ Edomu. Wọ̀nyí ni àwọn ọmọ Bashemati, aya Esau. Wọ̀nyí sì ni àwọn ọmọ Aolibama, aya Esau, Jeushi olórí, Jaalamu olórí, Kora olórí. Wọ̀nyí ni àwọn tí ó ti ọ̀dọ̀ Aolibama wá, aya Esau, ọmọbìnrin Anna. Wọ̀nyí ni àwọn ọmọ Esau, èyí ni Edomu. Wọ̀nyí sì ni àwọn olórí wọn. Wọ̀nyí ni àwọn ọmọ Seri, ènìyàn Hori tí ó tẹ̀dó ní ilẹ̀ náà, Lotani àti Ṣobali àti Sebeoni àti Anna àti Dishoni àti Eseri àti Dishani. Wọ̀nyí ni àwọn olórí ènìyàn Hori, àwọn ọmọ Seri ní ilẹ̀ Edomu, àti àwọn ọmọ Lotani ni Hori àti Hemamu. Arábìnrin Lotani sì ni Timna. Àti àwọn ọmọ Ṣobali ni wọ̀nyí, Alfani àti Mahanati àti Ebali, Sefo àti Onamu. Wọ̀nyí sì ni àwọn ọmọ Sebeoni àti Aja òun Anna. Èyí ni Anna tí ó rí àwọn ìsun omi gbígbóná ní ijù bí ó ti ń bọ́ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ Sebeoni bàbá rẹ̀. Wọ̀nyí sì ni àwọn ọmọ Anna, Disoni àti Aolibama, ọmọbìnrin Anna. Wọ̀nyí sì ni àwọn ọmọ Disoni, Emdani àti Eshbani àti Itrani àti Kerani. Àwọn ọmọ Eseri ni wọ̀nyí, Bilhani àti Safani àti Akani. Àwọn ọmọ Dishani ni wọ̀nyí, Usi àti Arani. Wọ̀nyí ni àwọn olórí tí ó ti ọ̀dọ̀ Hori wá, Lotani olórí, Ṣobali olórí, Sebeoni olórí, Anna olórí, Disoni olórí, Eseri olórí, Dishani olórí. Wọ̀nyí ni àwọn olórí àwọn ènìyàn Hori nínú àwọn olórí wọn ní ilẹ̀ Seiri. Wọ̀nyí sì ni àwọn ọba tí ó jẹ ní ilẹ̀ Edomu kí ọba kan kí ó tó jọba lórí àwọn ọmọ Israeli. Bela tí í ṣe ọmọ Beori sì jọba ní Edomu. Orúkọ ìlú rẹ̀ a sì máa jẹ́ Dinhaba. Bela sì kú, Jobabu ọmọ Sera ti Bosra sì jọba ní ipò rẹ̀. Jobabu sì kú, Hushamu ti ilẹ̀ Temani sì jọba ní ipò rẹ̀. Hushamu sì kú, Hadadi ọmọ Bedadi ẹni tí ó kọlu Midiani ní ìgbẹ́ Moabu sì jọba ní ipò rẹ̀. Orúkọ ìlú rẹ̀ sì ni Apiti. Hadadi sì kú, Samla ti Masreka sì jọba ní ipò rẹ̀. Samla sì kú, Ṣọ́ọ̀lù ti Rehobotu létí Odoni sì jọba ní ipò rẹ̀. Ṣọ́ọ̀lù sì kú, Baal-Hanani ọmọ Akbori sì jọba ní ipò rẹ̀. Baal-Hanani ọmọ Akbori sì kú, Hadari sì jọba ní ipò rẹ̀. Orúkọ ìlú rẹ̀ sì ni Pau. Mehetabeli sì ni orúkọ aya rẹ̀, ọmọbìnrin Metredi, ọmọbìnrin Misahabu. Wọ̀nyí sì ni orúkọ àwọn olórí tí ó ti ọ̀dọ̀ Esau wá gẹ́gẹ́ bí ìdílé wọn nípa ipò wọn, nípa orúkọ wọn: Timna olórí, Alfa olórí, Jeteli olórí, Aholibama olórí, Ela olórí, Pinoni olórí, Kenasi olórí, Temani olórí, Mipsari olórí, Magdieli olórí, Iramu olórí. Wọ̀nyí ni àwọn olórí Edomu nípa ìtẹ̀dó wọn ní ilẹ̀ ìní wọn. Èyí ni Esau, bàbá àwọn ará Edomu.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orí ìkẹtàdínlógójì, Jákọ́bù sì jókòó ní ilẹ̀ tí bàbá rẹ̀ ti ṣe àtìpó, àní ilẹ̀ Kenani. Wọ̀nyí ni ìran Jákọ́bù nígbà tí Jósẹ́fù di ẹni ọdún 17. Ó ń ṣọ́ agbo ẹran pẹ̀lú àwọn arákùnrin rẹ̀. Ọmọdé náà sì wà pẹ̀lú àwọn ọmọ Bilha àti pẹ̀lú àwọn ọmọ Silpa, àwọn aya bàbá rẹ̀. Jósẹ́fù sì mú ìhìn búburú wọn wá èrò fún bàbá wọn. Ísírẹ́lì sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ, nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀, ó sì dẹ́wọ́ aláràbarà aṣọ fún un. Nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ, wọ́n kórìíra rẹ̀, wọn kò sì lè sọ̀rọ̀ sí i ní àlàáfíà. Jósẹ́fù sì láàlákan, ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀, wọ́n sì tún kórìíra rẹ̀ sí i. Ó sì wí fún wọn pé, "Mo bẹ̀yìn, ẹ gbọ́ àlá yìí tí mo lá. Ṣáàwó, àwa ń yí ìtí ní oko. Sì wò ó, ìtí mi dìde, ó sì dúró ṣanṣan. Sì wò ó, ìtí tí yín dìde dúró yíká, wọ́n sì ń tẹríba fún ìtí mi." Àwọn arákùnrin rẹ̀ sì wí fún un pé, "Ìwọ́ àjọba lórí wa bí, tàbí ìwọ́ ṣe olórí wa ní tòótọ́." Wọ́n sì tún kórìíra rẹ̀ sí i nítorí àlá rẹ̀ àti nítorí ọ̀rọ̀ rẹ̀. o si tun laala miran o si ro fun awon arakunrin re o wi pe sawo o tun laala kan si ti wo oorun ati osupa ati irawo mokanla n fori balẹ fun mi o si ro fun baba re ati fun awon arakunrin re baba re si ba wi o si wi fun pe ala kini eyi ti iwo laye emi ati iya re ati awon arakunrin re yo wa ni toto lati fori balẹ fun obi awon arakunrin re si se ilara re ṣugbọn baba re pa oro na mo awon arakunrin re si lo lati bo agbo eran baba won ni Shekemu Israel si wi fun Joseph pe ni Shekemu ki awon arakunrin re ngbe bo eran wa emi o si ran o si won o si wi fun pe emi ni yi o si wi fun pe mo be o lowo alaafia awon arakunrin re ati alaafia awon agbo eran ki o si mu iyin pada fun mi wa be ni o si ran lati afonifoji Hebroni lo o si de Shekemu okunrin kan si ri wo o rin kaakiri ni papa okunrin na si bi pe kini iwo nwa o si wi pe emi nwa awon arakunrin mi mo be o so ibi ti won gbe nbo agbo eran won fun mi okunrin na si wi pe won ti lo kuro nihin nitori mo gbo won wi pe e je ki a lo si Dotani Joseph o si le pa awon arakunrin re o si ri won ni Dotani nigba ti won si ri lokere ki o tile to sumo eti odo won won di rikishi si lati pa won si wi fun ara won pe wo alala ni nbo wa ni isisiyi ewa e je ki a pa ki a si wo oso sinu okan ninu iko won yi awa o si wi pe eranko buburu ni o pa je awa o si ma wo bi ala re yo ti ri Reubeni si gbo o si gba ni owo won o si wi pe e ma se je ki a gba emi re Reubeni si wi fun won pe e ma se ta eje sugbon e so sinu iko yi ti n be ni aginju ki e ma si fowo kan nitori ki o ba le gba lowo won lati mu pada to baba re lo o si se nigba ti Joseph di odo awon arakunrin re won bo ewu Joseph ewu alarabara aso ti o wa lara re won si mu won si gbe so sinu iho kan iho na si gbe ko ni omi won si joko lati jeun won si gbe oju won soke won si wo si kiyesi owo ero ara Ishmael nti Gilead bo ti awon ti ibakasi e ti o ro turari ati ikunra ati ojia won mu won lo si Egypt Judah si wi fun awon arakunrin re pe ere kini o je bi awa ba pa arakunrin wa ti a si bo eje re ewa eje ki a ta fun awon ara Ishmaeli ki a ma si fowo wa kan nitori arakunrin wa ati ara wa ni se awon arakunrin re si gba tire nigba na ni awon onisowo ara Midiani n koja lo won si fa won si yo Joseph jade ninu iho won si ta Joseph ni ogun owo fadaka won si mu Joseph lo si Egypt Reubeni si pada lo si iho si wo Joseph ko si ninu iho na o si fa aso re ya o si pada to awon arakunrin re lo o si wi pe omode na ko si ati emi nibo ni emi o gbe wo won si mu ewu Joseph won si pa omo ewure kan won si ri ewu na sinu eje na won si fi ewu alarabara aso na ranse won si mu to baba won wa won si wi pe eyi ni awari mo ni isisiyi bi ewu omo re ni bi o nko won si mo o si wi pe ewu omo mi ni eranko buburu ti pa je ni aise ani ani ati fa Joseph ya perepere Jacob si fa aso re ya o si fi aso opo si ara re o si sopo omo re ni ojo pupo ati gbogbo awon omo re okunrin ati gbogbo awon omo re obinrin dide lati sipe fun sugbon o ko lati bipe o si wi pe ninu opo ni emi o sa sokale to omo mi lo si isa oku bayi ni baba re sokun re awon ara Midiani si ta si Egypt fun Potifari ijoye farao ori ikejidinlogoji o si se ni akoko na ni Juda sokale lo kuro lodo awon arakunrin re o si ya sodo ara Adulamu kan oruko eni ti je Hira Juda si ri omobinrin ara Kenani kan nibe oruko eni ti je Shua o si mu o si wole to o si yun o si bi omokunrin kan o si so oruko re ni Eri o si tun yun o si bi omokunrin kan o si so oruko re ni Onani o si tun yun o si bi omokunrin kan o si so oruko re ni Shela o wa ni Kesibu nigba ti o bi Juda si fe aya fun Eri akobi re oruko eni ti je Tamari Eri akobi Juda si se eniyan buburu ni oju Oluwa Oluwa si pa Juda si wi fun Onani pe wole to aya arakunrin re lo ki o si su ni opo ki o si bimo si ipo arakunrin re Onani si mo pe iru omo ki yo se tire o si se bi o ti wole to aya arakunrin re lo o si da sile ki o ma ba fi iru omo fun arakunrin re ohun ti o si se buru loju Oluwa nitori na ni Oluwa pa pelu nigba na ni Juda wi fun Tamari aya omo re pe joko ni opo ni ile baba re titi Shela omo mi o fi dagba nitori o wi pe ki ohun ma ba ku pelu bi awon arakunrin re Tamari si lo ó sì jókòó ní ilé bàbá rẹ̀. Nígbà tí ọjọ́ sì ń pẹ́, ọmọbìnrin Ṣúà, aya Júdà kú. Júdà sì gbìpẹ̀, ó sì tọ àwọn olùrẹ́run àgùntàn rẹ̀ lọ sí Timnati, òun àti Hira, ọ̀rẹ́ rẹ̀, ará Adúlámù. A sì wí fún Tamari pé kíyèsí, bàbá ọkọ rẹ̀ lọ sí Timnati láti rẹ́run àgùntàn rẹ̀. Ó sì bọ aṣọ opó rẹ̀ kúrò ní ara rẹ̀, ó sì fi ìbòjú bo ara rẹ̀, ó sì róṣọ, ó sì jókòó ní ẹnubodè Enaimu tí ó wà ní ọ̀nà Timnati, nítorí tí ó rí pé Ṣela dàgbà, a kò sì fi òun fún un ní aya. Nígbà tí Júdà rí i, ó fi ipè panṣágà nítorí ó bojú rẹ̀. Ó sì yàtọ̀ ní ẹ̀bá ọ̀nà, ó sì wí pé, èmi bẹ́ ọ̀, wáná, jẹ́ kí èmi kí ó wọlé tọ̀ ọ́. Òun kò ṣàmọ̀ pé aya ọmọ òun ní í ṣe. Òun sì wí pé, kí ni ìwọ ó fi fún mi kí ìwọ kí ó lè wọlé tọ̀ mí? Ó sì wí pé, èmi ó ran ọmọ ewúrẹ́ kan sí ọ láti inú agbo wá. Òun sì wí pé, ìwọ kì yóò fi ògò fún mi títí ìwọ ó fi ran ọ wá. Ó sì bí pé, ògò kí ni èmi ó fi fún ọ? Òun sì wí pé, èdìdí rẹ àti okùn rẹ àti ọ̀pá rẹ tí ó wà ní ọwọ́ rẹ, ó sì fi wọ́n fún un, ó sì wọlé tọ̀ ọ́ lọ. Òun sì ti pa ọ̀dọ̀ rẹ̀ yún. Òun sì dìde, ó bá tirẹ̀ lọ. Ó sì bọ́ ìbòjú rẹ̀ lílẹ̀ kúrò lára rẹ̀, ó sì mú aṣọ opó rẹ̀ ró. Júdà sì ran ọmọ ewúrẹ́ náà láti ọwọ́ ọ̀rẹ́ rẹ̀, ará Adúlámù náà lọ, láti gba ògò nìwá lọ́wọ́ obìnrin náà, ṣùgbọ́n òun kò rí i. Nígbà náà ni ó béèrè lọ́wọ́ àwọn ọkùnrin ibẹ̀ náà pé, níbo ni panṣágà ni ń gbé tí ó wà ní Enaimu ní ẹ̀bá ọ̀nà? Wọ́n sì wí pé panṣágà kan kò sí níhìn-ín. Ó sì padà tọ Júdà lọ, ó sì wí pé èmi kò rí i, àti pẹ̀lú àwọn ọkùnrin ará ibẹ̀ náà wí pé kò sí panṣágà kan níbẹ̀. Júdà sì wí pé, jẹ́ kí ó máa mú fún ara rẹ̀, kí ojú kí ó má ti wá. Kíyèsí, èmi ràn ọmọ ewúrẹ́ yìí, ìwọ kò sì rí i. Ó sì ṣe níwọ̀n oṣù mẹ́ta lẹ́yìn rẹ̀ ni a wí fún Júdà pé, Tamari, aya ọmọ rẹ̀ ṣe àgbèrè, sì kíyèsí pẹ̀lú, ó fi àgbèrè lóyún. Júdà sì wí pé, mú un jáde wá kí a sì dáná sun. Nígbà tí a sì mú un jáde, ó ránṣẹ́ sí bàbá ọkọ rẹ̀ pé, ọkùnrin tí ó ní nǹkan wọ̀nyí ni èmi yún fún. Ó sì wí pé, èmi bẹ̀ ọ́, mọ wọ́n, títa ni nǹkan wọ̀nyí, èdìdí àti okùn àti ọ̀pá. Júdà sì jẹ́wọ́, ó sì wí pé, ó ṣe olódodo jù mí lọ, nítorí tí èmi kò fi fún Ṣela ọmọ mi, òun kò sì mọ̀ ọ́n mọ́ láé. Ó sì ṣe ní àkókò tí ń rọbí, sì kíyèsí èjì rẹ̀ wà ní inú rẹ̀. Ó sì ṣe nígbà tí ó ń rọbí, tí ọ̀kan yọ ọwọ́ jáde, ìyá àgbà sì mú okùn òdòdó, ó so mọ́ ọ ní ọwọ́, ó wí pé èyí ni ó kọ́ jáde. Ó sì ṣe bí ó ti fa ọwọ́ rẹ̀ padà, sì kíyèsí àbúrò rẹ̀ jáde, ó sì wí pé, èéṣe tí ìwọ fi yà, yíyà yìí wà ní ara rẹ̀, nítorí náà ni a ṣe sọ orúkọ rẹ̀ ní Péresì. Níkẹyìn ni arákùnrin rẹ̀ jáde tí ó ní okùn òdòdó ní ọwọ́ rẹ̀, a sì sọ orúkọ rẹ̀ ní Sera.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Genesis, orí ìkọkàndínlógójì. A sì mú Jósẹ́fù sọ̀kalẹ̀ wá sí Íjíbítì. Pọ́tífárì, ìjòyè Fáráò kan, olórí ẹ̀ṣọ́, ara Íjíbítì sì rà lọ́wọ́ àwọn ará Ismaili tí ó mú un sọ̀kalẹ̀ wá síbẹ̀. Olúwa sì wà pẹ̀lú Jósẹ́fù, ó sì ṣe aláṣìkí ènìyàn, ó sì wà ní ilé Olúwa rẹ̀, ará Íjíbítì náà. Bàbá rẹ̀ sì rí pé Olúwa pẹ̀lú rẹ̀, àti pé Olúwa mú gbogbo tí ó ṣe dára ní ọwọ́ rẹ̀. Jósẹ́fù sì rí ojú rere ní ojú rẹ̀, òun sì ń sìn, ó sì fi ìjẹ olórí ilé rẹ̀ àti ohun gbogbo tí ó ní, òun ni ó fi lé e lọ́wọ́. Ó sì ṣe láti ìgbà tí ó ti fi Jósẹ́fù jẹ olórí ilé rẹ̀ àti olórí ohun gbogbo tí ó ní, ni Olúwa bù sí ilé ara Íjíbítì náà nítorí Jósẹ́fù. Ìbùkún Olúwa sì wà lára ohun gbogbo tí ó ní ní ilé àti ní oko. Ó sì fi ohun gbogbo tí ó ní sí ọwọ́ Jósẹ́fù, kò sì mọ ohun tí òun ní bí kò ṣe oúnjẹ tí ó ń jẹ. Jósẹ́fù sì ṣe ẹni dáradára àti arẹwà ènìyàn. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni aya Olúwa rẹ̀ gbé ojúlé Jósẹ́fù. Ó sì wí pé, bá mi ṣe, ṣùgbọ́n òun kọ̀. Ó sì wí fún aya Olúwa rẹ̀ pé, kíyèsí, Olúwa mi kò mọ ohun tí ó wà lọ́dọ̀ mi ní ilé. Ó sì ti fi ohun gbogbo tí ó nílé mi lọ́wọ́.
2: Kò sí ẹni tí ó pọ̀ jù mí lọ nínú ilé yìí.
0: Bẹ́ẹ̀ ni kò sì pa ohun kan mọ́ kúrò lọ́wọ́ mi bí kò ṣe ìwọ, nítorí pé aya rẹ̀ ni ìwọ ṣe. Ǹjẹ́ èmi ó àti ṣe hu ìwà búburú ńlá yìí, kí èmi sì dẹ́ṣẹ̀ sí Ọlọ́run? Ó sì ṣe bí ó ti ń sọ fún Jósẹ́fù lójoojúmọ́, tí òun kò sì gbọ́ tirẹ̀ láti dùbúlẹ̀ tì í tàbí láti bá a ṣe. Ó sì ṣe níwọ̀n àkókò yìí tí Jósẹ́fù wọlé lọ láti ṣe iṣẹ́ rẹ̀, tí kò sì sí ẹnìkan nínú àwọn ọkùnrin ilé nínú ilé níbẹ̀. Òun sì di Jósẹ́fù ní aṣọ mú, ó wí pé, bá mi ṣe. Òun sì jọ̀wọ́ aṣọ rẹ̀ sí i lọ́wọ́, o si sa, o bo sodi. O si se, nigba ti o ri pe Joseph jo wo aso re si lowo, ti o si sa jade, nigba na ni o ke pe awon okunrin ile re. O si wi fun pe, e wo, o mu eberu kan wole to wa wa, lati fi wa se eleya, o wole to mi wa, lati ba mi se, mo si kigbe ni ohun rara. O si se, nigba ti o gbo pe mo gbe ohun mi soke, ti mo si kigbe, o jo wo aso re sodo mi, o si sa, o bo sode. O si fi aso Joseph lile ni eba odo re, titi oluwa re fi bo wa ile. O si wi fun bi oro won yi pe eru eberu ti iwo mu to wa o wole to mi lati fi mi se eleya o si se bi mo ti gbe ohun mi soke ti mo si ke o si jowo aso re sodo mi o si sa jade o si se nigba ti oluwa re gbo oro aya re ti o so fun wi pe bayi bayi ni eru re se si mi o binu gidigidi oluwa Joseph si mu o si fi sinu tubu nibi ti agbe nde awon ara tubu oba o si wa nibe ninu tubu ṣugbọn Oluwa wa pẹlu Josefu o si ṣaanu fun o si fun ni oju rere ni oju onitubu onitubu si fi gbogbo awon ara tubu ti o wa ninu tubu le Josefu lọwọ ohunkohun ti won ba si se nibe o ni oluṣe re onitubu ko si boju wo ohunkan ti o wa ni owo re nitori ti Oluwa wa pẹlu re ati ohun ti o se Oluwa mu dara.
2: Genesis ori ogoji. O si se leyin nkan wonyi ni agbo ti oba Egypt ati alase re se oba Egypt Oluwa won. Farao si binu si meji ninu awon ijoye re, si olori awon agbo ti ati si olori awon alase. O si fi won sinu tubu ninu ile olori eso, sinu tubu ti agbede Joseph si. Olori eso na si fi Joseph je olori won. O si nse itoju won. Won si pe die ninu tubu na. Awon mejeji si laala kan, olukuluku laala ti re ni oru kan na. Olukuluku bi ituma ala ti re. Agboti ati alase oba Egypt ti a de sinu tubu na. Joseph si wole to won ni owuro, o si wo won, si kiyesi, o fajuro. O si be awon ijoye Farao ti o wa pelu re ninu ile tubu Oluwa re pe, e se ti oju yin fi buru be loni. Won si wi fun pe, awa laala ko si si onitumo re. Joseph si wi fun won pe, ti Olorun ki itumo yin se ndan, emi be yin e ro won fun mi. Lori agboti si ro ala ti re fun Joseph, o si wi fun pe, ni oju ala mi kiyesi ajara kan wa niwaju mi ati lara ajara na ni eka meta wa o si rudi itanna re si tu jade ati shiri re si so eso ajara ti o pon ago farao si wa ni owo mi emi si mu eso ajara na mo si fun won sinu ago farao mo si fi ago na le farao lowo Joseph si wi fun pe itumo re ni eyi eka meta ni ijo meta ni ni ijo meta oni ni farao yo gbe ori re soke yo si mu opada si ipo re. Iwo si fi agbole farao ni owo gege bi ti igba isaju nigba ti iwo ti se agbo ti re sugbon ki o ranti mi nigba ti o ba dara fun o ki o si fi ise un re han fun mi emi be o ki o si da oruko mi fun farao ki o si mu mi jade ninu ile yi nitooto jiji ni ajimita lati ile awon eberu wa ati niyin yi pelu emi ko se nkan ti won fi fi mi sinu iho tubu yi nigba ti olori alase ri pe itumo ala na dara o si wi fun Joseph pe emi wa ni oju ala mi pelu si kiyesi emi ru agbon akara funfun meta ni ori mi ati ninu agbon ti o wa loke ni oniruuru onje sise wa fun farao awon eye si nje ninu agbon na ti o wa ni ori mi Joseph si down o si wi pe itumo re ni eyi agbon meta ni ijo meta oni ni farao yo gbe ori re kuro lara re yo si so oro lori igi kan awon eye yo si ma je ran ara re kuro lara re o si se ni ijo keta ti se ojo ibi farao ti o se ase fun awon omo odo re gbogbo o si gbe ori olori agbo ti soke ati ti olori awon alase laarin awon omo odo re o si tun mu olori agbo ti pada si ipo re o si fi agole farao ni owo sugbon olori alase ni o soro bi Joseph ti tumo ala na fun won sugbon olori agbo ti ko ranti Joseph o gbagbe re.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura, Baba, awa so waju yin nisisin yi, ambebe wepe ki eba wa soro.
4: Bi esiti mba wa soro, ambebe wepe pelu igbagbo ati igboron. Gege bi omo lonu tu oto, aote so waju lati shi onti mba wa so. Ni uruko Jesu Christi uluwa awa. Ati lo akoko popo ni igba ti an dahun ibere lori wewa inu iwe mimo ti oni nitori be akoko kukuru ni o wa ni waju wa ni akoko kukuru ti o wa ni waju wa yi ni a fi ma soro lori jijowo ara eni fun ife olorun jijowo ara eni fun ife olorun awa ti a je onigbagbo bibeli pe wa ni omo olorun lati igba ti a ti gbagbo ninu jesu christi eni ti o je elese o je ota si olorun o si je eni ti ki fe gba ife olorun tabi ilana olorun ni igbesi aye re isipaya ti olorun ti fun wa ninu oro re o je ohun ti elese ki fe gba gege bi ohun ti yo to ni ona toro ti o lo si orun eniyan ti o je eda lasan lasan ti ko ti gba ore olorun si igbesi aye re ti ko ti ni idarije ese o man je eni ti rin ni ona ti ara re ko si le teriba fun ife olorun ati isakoso oro olorun ni igbesi aye re eyi ni bibeli se je ki o ye wa wipe elese je olote ni waju oluwa bi ki ba se wipe iru eni be ronu pe wada o si gbagbo ninu jesu christi ti o ku fun wa lori igi agbelebo iru eni be ko le di omo olorun bi aban so wipe ki a ronu pe wada e je wipe ki a wa si waju oluwa ki a jowo ara wa si ife olorun ki a se fi ara wa lele lese agbelebo wipe ohunkohun to ba wi fun wa lati sinsiyi lo ni a o ma se gbati a ba ti ni anfani yi wipe a di ore olorun a di okan ninu awon omo olorun a wa sinu agbole igbagbo ati di ebi olorun lese kese de ori wipe ife lati gboran si oro olorun wipe wa ninu wa ki se be nikan ohunkohun ti se ife olorun ohunkohun ti a mo wipe olorun gba laaye ni igbesi aye wa a o jowo ara wa fun laikun ijowo ara eni yi ati sise ife olorun eyi ni aami ti a fi n da omo olorun mo sugbon ni idakeji a ri wipe aigboran ati isote ni a fi n da awon elese ati awon ota olorun ni a fi n da won mo a o so nipa ikoko meji ninu eko ti a n ko loni yi ikini ejo ti oluwa n ba awon olote wi ejo ti oluwa n ba awon olote wi ikeji ipe si igboran ati ijowo ara eni je ki a wo iwe owe lati ori kini ese ikerinlelogun nitori ti emi pe ti eyin si ko ti emi na owo mi ti enikan ko si ka si sugbon eyin ti sa gbogbo igbimo mi ti eyin ko si fe ibawi mi emi pelu o rerin idamu yin emi o se efe nigbati iberu yin ba de je ki a duro nihin o je ohun ti o koni lominu ati ohun to bani ninu je wipe nigbati olorun pe awon omo israeli won ko etikun si ipe olorun e je wipe won o gbo won o gba won o fe lati se ife olorun ni orile ede wa bi eni ti o juni lo bi o ba n pe ni o je iwa irele ati owo fun eni ti owo ye nigbati abada lohun gege bi awon israeli ti mo bi oba ni israeli bi o ba n pe enikeni oba ti o n pe o yi bi o ba ti ran awon onise re we pe oba fe ri o ohun gbogbo ti o n se bi o tile wo ki nkan naa ki o ti se pataki to ni o ni lati fi sile ki o je ipe oba sugbon oba orun olorun orun ohun aye eleda ohun gbogbo o n pe awon omo israeli ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé wọ́n kọ ìpè ọlọ́run wọ́n kọ ohùn ọlọ́run ṣe àmọ̀ bí ọba bá ń pè wá tàbí bí bàbá nínú ilé tàbí bàbá gbogbo agboolé ó ń pe ẹnìkan nínú wa bí a bá ṣe àìgbọràn sí ìpè yìí a ó rí wípé ìjìyà yóò dé nítorí bẹ́ẹ̀ èyí ni ọlọ́run fi ń sọ fún ọ ni wípé gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wọn gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí ọlọ́run ọ̀run òun ayé gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí olùfẹ́ ṣùgbọ́n tí wọn kò ka ìpè òun sí wípé nítorí bẹ́ẹ̀ òun ò rẹ́rìn wọn nígbà tí ìdààmú bá dé òun ò sì ṣe ẹ̀fẹ̀ nígbà tí ìbẹ̀rù wọn bá dé nínú ẹsẹ̀ 27. Nígbà tí ìbẹ̀rù yín bá dé bí ìjì àti ìdààmú yín bí àfẹ́yíká ìjì nígbà tí wàhálà àti àròdún bá dé sí yín nígbà náà lé ẹ̀yin ó ké pè mí ṣùgbọ́n èmi kì yóò dáhùn wọn ó ṣàfẹ́rí mi ní kùtùkùtù ṣùgbọ́n wọn kì yóò rí mi níhìn-ín ni a rí wípé ọlọ́run ó ń bá àwọn ọmọ ìsírẹ́lì wí ṣùgbọ́n kì í ṣe fún àwọn ọmọ ìsírẹ́lì nìkan ìbáwí yìí kan náà ni ó kan gbogbo ẹlẹ́ṣẹ̀ lónìí àti gbogbo aṣáko gbogbo apẹ̀yìndà apẹ̀yìndà ni a ń pè ní aṣáko èrèdí tí a fi ń pe apẹ̀yìndà ní aṣáko ni wípé ó kúrò ní ilé ó kúrò lábẹ́ ìtọ́jú ọlọ́run ó kúrò lábẹ́ ìfẹ́ ọlọ́run ó ṣáko lọ ó lọ láti máa gbé ilẹ̀ iyọ̀ níbi tí ẹnìkan kì í gbé ó lọ ń gbé aṣálẹ̀ ẹni tí ó jìnà sí ọlọ́run ẹni tí ó ti pẹ̀yìndà ẹni tí ó jẹ́ ọmọ onínàkúnà tí ọlọ́run ń pè ṣùgbọ́n tí kò ká ọlọ́run sí òun ni à ń pè ní aṣáko tàbí apẹ̀yìndà èyí kan náà ni ọlọ́run ń sọ fún ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ aṣáko ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ apẹ̀yìndà wípé nígbà tí òun pè wọ́n sí abẹ́ àkóso sí abẹ́ ọ̀rọ̀ òun sí abẹ́ ìtọ́jú àti ìlànà ṣùgbọ́n tí wọ́n ṣá àwọn nǹkan wọ̀nyí tì wípé ìdájọ́ yóò bá àwọn ènìyàn bẹ́ẹ̀ láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà yìí dẹ́nì ni àtẹ̀rí wípé àìgbọràn àti ọ̀tẹ̀ ti wà nínú ẹnì kọ̀ọ̀kan tí a bí sínú ayé yìí bí o bá wo àwọn ọmọ kéékèèké bí wọ́n ti ń dàgbà a máa ń rí ìwà ọ̀tẹ̀ ìwà àìgbọràn nínú wọn ó jẹ́ ìwà àbínibí wọ́n gbé wá sí ayé bẹ́ẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan nínú wa ni ó yẹ kí a béèrè lọ́wọ́ ọlọ́run fún ìrànwọ́ kí irú ìwà àìgbọràn bẹ́ẹ̀ àti ọ̀tẹ̀ kí ó lè kúrò nínú ẹ̀dá wa nínú ọkàn wa ọlọ́run tí ó jẹ́ olùfẹ́ tí ó sì jẹ́ ẹni tí ó dá wa nínú ìfẹ́ rẹ̀ tí ó ní sí wa ni ó ti ń pète àwọn rere àwọn ohun ayérayé tí ó yẹ kí a máa gbádùn wọn ó pèsè wọn fún wa bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣáko ní ìgbà púpọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti jẹ́ aláìgbọràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbẹ̀ ó lọ́ra láti bínú síbẹ̀ kò mú ìdájọ́ wá kankan ó ń wá wa ó ń pè wá kí ó ba lè ṣe wá lóore ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń tẹ̀síwájú ní ìwà ìgbàgbọ́ ìwà àìgbọràn àti ìwà ọ̀tẹ̀ wọn gbogbo wa ni a ti ṣáko lọ ní ìgbà kan rí bẹ́ẹ̀ náà ni fún àwọn ọmọ ìsírẹ́lì àwọn ọmọ ìsírẹ́lì wọ́n ṣọ̀tẹ̀ sí olúwa bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti ṣe wọ́n lóore bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti dáàbò bò wọ́n ó ti pèsè fún wọn ó ti mú wọn wá sí ilẹ̀ tí ó kún fún ọ̀rá púpọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n padà lẹ́yìn ọlọ́run bákan náà ni fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo ore tí a ti ń rí gbà lọ́wọ́ ọlọ́run gbogbo àánú tí ó ti ń fi hàn fún wa kò jẹ́ kí àwọn wọ̀nyí kí ó tẹríba wọ́n rò wípé ohun tí àwọn ní àti ìgbé ayé tí àwọn ń gbé ó jẹ́ nínú agbára wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti rí fún àwọn ọmọ ìsírẹ́lì wípé wọ́n jìyà púpọ̀ a sì sọ ìlú wọn di ahoro nítorí àwọn ìwà ọ̀tẹ̀ àti àìgbọràn wọn bẹ́ẹ̀ náà ló rí fún ẹlẹ́ṣẹ̀ lónìí bí ẹnikẹ́ni nínú wa bí a bá tẹ̀síwájú nínú ìwà àìgbọràn àti ọ̀tẹ̀ ìjìyà ni yóò gbẹ̀yìn irú ìwà bẹ́ẹ̀ yẹ kí a wo Jeremiah orí keje láti ẹsẹ̀ 23 ṣùgbọ́n èyí ni mo pàṣẹ fún wọn wípé gba ohùn mi gbọ́ èmi ó sì jẹ́ ọlọ́run yín ẹ̀yin ó sì jẹ́ ènìyàn mi kí ẹ sì rìn ní gbogbo ọ̀nà mi ọ̀nà tí mo ti pàṣẹ fún yín kí ó lè dára fún yín ẹsẹ̀ ìkẹrìnlélógún ṣùgbọ́n wọn kò gbọ́ bẹ́ẹ̀ ni wọn kò tẹ etí sílẹ̀ wọn sì rìn ní ìmọ̀ àti agídí ọkàn búburú wọn wọn sì kọ ẹ̀yìn wọn kì í ṣe ojú wọn sí mi níhìn ni a rí tí ọlọ́run pe àwọn ọmọ ìsírẹ́lì lẹ́jọ́ ìpè lẹ́jọ́ yìí kan náà ni ó dé fún ẹnì kọ̀ọ̀kan tí ó ń ṣe àìgbọràn ọlọ́run ń sọ wípé òun ti pàṣẹ fún wọn òun ti rán àwọn wòlíì sí wọn láti sọ̀rọ̀ fún wọn àti láti fún wọn ní ìlànà àti àṣẹ òun ṣùgbọ́n wọn kò ẹ̀yìn sí òun wọn kò kọjú wọn sí òun èyí jẹ́ wípé wọn kò gbọ́ràn bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ni a rán sí wọn síbẹ̀síbẹ̀ wọn ṣe àìgbọràn wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n síbẹ̀ wọn kò gbọ́ tèmi bẹ́ẹ̀ ni wọn kò tẹ́ ti wọn sílẹ̀ ṣùgbọ́n wọn mú ọrùn wọn le wọn ṣe búburú ju àwọn bàbá wọn lọ bí a bá ń sọ nípa ti àwọn ọmọ ìsírẹ́lì kí a rántí wípé ọ̀rọ̀ yìí kan náà ni a kọ fún àwa náà wípé bí àwa pàápàá bí a bá jẹ́ aláìgbọ́ràn bí a bá jẹ́ ọlọ̀tẹ̀ tí a ò gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí ìjìyà ti dé bá àwọn ọmọ ìsírẹ́lì nítorí àìgbọ́ràn wọn bẹ́ẹ̀ náà ni ìjìyà yóò dé bá ẹnì kọ̀ọ̀kan wa mo ń bẹ̀bẹ̀ wípé kí ọlọ́run kí ó ṣe wá lélé ti ọmọ kí ó jẹ́ kí a jẹ́ ẹni tí ń gbọ́ràn kí ìjìyà ti ń dé bá aláìgbọ́ràn àti ọlọ̀tẹ̀ kí ó má bàa jẹ́ ìpín wa nínú Isaiah orí 75 Isaiah orí 75 ẹsẹ̀ ìkejì ní gbogbo ọjọ́ ni mo ti na ọwọ́ mi sí àwọn ọlọ̀tẹ̀ ènìyàn tí rìn lé ọ̀nà tí kò dára nípa èrò ara wọn èyí ni ọlọ́run tún sọ nípa ti àwọn ọmọ ìsírẹ́lì wípé ní gbogbo ọjọ́ ni òun ti rán àwọn olùkọ́ òun rán àwọn wòlíì òun rán àwọn ajíhìn rere òun rán àwọn oníwàásù àwọn tí wọ́n ń sọ nípa ọ̀rọ̀ ọlọ́run fún wọn ṣùgbọ́n wọ́n jẹ́ alágídí àti ọlọ̀tẹ̀ ènìyàn ǹjẹ́ bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ ìsírẹ́lì ǹjẹ́ a ò lè sọ bẹ́ẹ̀ nípa rẹ nípa ẹnì kọ̀ọ̀kan wa ṣé ọlọ́run ò ti sọ fún wa nípa àwọn oníwàásù tí ó fún wa wípé a ní láti ronúpìwàdà ẹṣẹ wa bí ọlọ́run bá ti ránṣẹ́ sí wa wípé òun béèrè ìrònúpìwàdà lọ́wọ́ wa kí ni dé tí a rí ẹnì kọ̀ọ̀kan tí kò tí ìrònúpìwàdà bí ọlọ́run bá ti ránṣẹ́ sí wa wípé àtúnṣe jẹ́ ohun tí ó ṣe pàtàkì a ní láti mú ọ̀nà wa tọ́ níwájú olúwa wípé bí a bá ti rí ẹni tí a ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí a bá ti wá wólẹ̀ níwájú olúwa tí a ń sọ pé kí ó dáríjì wá ní ìgbà kan náà tí a ti ń gba oore ọ̀fẹ́ yìí láti ọwọ́ olúwa ni a ní láti lọ bá àwọn tí a ti ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a béèrè ìdáríjì lọ́wọ́ wọn bí a bá ti sọ bẹ́ẹ̀ fún wa èé ṣe tí a ò fi ṣe àtúnṣe ìgbésí ayé wa bí ọlọ́run bá sọ fún wa wípé àwa tí a ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a má ṣe jalè mọ́ àwa tí a ń rédè òru tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ń rìnrìn kùnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a má ṣe bẹ́ẹ̀ mọ́ kí ni ṣe tí a ò gbọ́ràn àwa tí ọlọ́run ti sọ fún tí ó ti ránṣẹ́ sí wípé ìṣọ̀tá ọlọ́run ni wípé a ń bá ayé dọ̀rẹ́ẹ́ wípé a tún lọ ń jẹbọ pẹ̀lú àwọn tí ó wà nínú ayé tàbí wípé ìṣọ̀ṣọ́ ayé ìwọṣọ ayé àti kíkun ètè kíkun ojú tí àwọn ayé máa ń ṣe ó jẹ́ ìwà àwọn tí ò lọ́lọ́run bíi jésébẹ́ẹ̀lì tí a rí nínú bíbélì bí ọlọ́run bá ti kìlọ̀ fún wa bí ó bá ti ránṣẹ́ sí wa bí ó bá ti sọ fún wa irú ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ rìn èé ṣe tí a ò fi ṣe ohun tí ọlọ́run fẹ́ èé ṣe tí a fi ń ṣe àìgbọ́ràn sí ọlọ́run àwa tí a bá ń ṣe bẹ́ẹ̀ tí a ń ṣe àìgbọ́ràn tí a fi etí dídi tí a kọ etí dídi sí ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ wípé a dàbí àwọn ọlọ̀tẹ̀ ilé ìsírẹ́lì ó ṣeéṣe kí a rí àwọn ọmọ ìsírẹ́lì kí ó máa sọ wípé ọ̀nà tí àwọn wòlíì wọn àwọn ìránṣẹ́ tí ọlọ́run rán sí wọn ọ̀nà tí wọ́n fi gbé nǹkan wọ̀nyí kalẹ̀ ní òye wọn dáradára tabi wepe ogbe kale pelu ife nitori a ma ri wepe esun yi kan na ni awon elomiran no ma fi nsun awon ni wa so wa loni won so wepe ah awon ni wa so wa ni fe ni wepe bi o je pe won ni ife ti won fi ife han fun awon awon ibase ife olorun sugbon olorun o ran jesu christi omo bibi re kan soso o ran si awon omo israeli nje o mo wepe ife pipe ni jesu ni o fi so gbogbo ti o se ni o fi so gbogbo ti o so bi o ti le je wepe eni ti o ni ife re koja ni jesu christi to n gbadura fun won to n se ise iyanu laarin won to n wo awon alaisan laarin won to n wo won san to se so ife olorun to n so fun awon omo israeli bi o ti le je wepe oni ife ni jesu christi ife ti jesu christi to fi han won yi ko mu ote ati aigboran kuro ninu okan won awon elomiran ti won fi esun kan wa wepe a oni ife wepe eyi ni won o fi se ife olorun won so wepe awon adari ti a sese fi si ori ekun awon ni o so fun won dara dara eti oluso agutan so fun onko eti emi olorun fun ara re ti o so fun onko gba ti o nka bibeli ti emi olorun to n so fun o to n juwe nkan fun pe ki eyi kuro ni gbese aye re ki e kuro ni gbese aye re se emi olorun to n so fun o se ko ni ife to ni awa wi ni nkan won yi je ki a wo iwe Matthew irere ti Matthew ori keta lelogun ese iketa din logoji Jerusalemu Jerusalemu iwo ti o pa awon woli ti o si so okotalu awon ti aran si opa igba melo li emi nfe radobo awon omo re bi agbebo adiye ti radobo awon omo re labe apa re sugbon eyin ko fe sawo a fi ile yin sile fun yin le ahoro Jesu Christi ni o soro yi sori wo pe bi Jesu Christi ti le je eni ti o ni ife sibe awon won yi ko gba Jesu oni o to awon ti re wa sugbon awon ti re ko si gba sugbon iye awon ti o gba awon ni o fi agbara fun lati di omo Olorun oro yi kan na ni Olorun tun ran si wa wepe ki a ma se bi awon olote ara ile Israeli bi won ti se wepe ki a gboran si Olowa ki a jowo ife wa ero wa ona wa ki a jowo ohun gbogbo fun Olorun ki a so fun Olorun wepe ife tire ni a o se sugbon ki a to le se ife Olorun ani lati ni iyipada okan nitori ko si ni agbara eda kan lati le se ife Olorun bi ki ba se wepe iru eniyan be oni iyipada okan oni ore ofe lati odo Olorun wa ninu Romu ori kejo ese ikeje ati ese ikejo ni ati nka Romu ori kejo lati ese ikeje nitori ero ti ara otani si Olorun nitori ki teriba fun ofin Olorun ohun ko ti le le se be ni awon ti o wa ninu ara ko le wo Olorun eyi nso nipa awon ti ko ti ni igbala wepe awon ti o wa ninu ara awon ti o nse ife ninu ara won awon ti o wa ninu ese abinibi sibe ti ese abinibi yi ti o si nso eso ni igbese aye won eso ote ati eso aigboran won ko le wo Olowa nitori be ki a to le di eni ti o wo Olowa ki a to le di eni ti gboran si Olowa ani lati jewo ese wa ki a ko sile ani lati toro idariji ki a gba idariji lati odo Olowa ani lati ni igbagbo ninu Jesu Christi eni ti o ku fun wa lati ko ese ara aye lo nigba ti a ba se be ni a ri wepe lese kese ni Olorun yo ma pe wa si ijowo ara eni ati igboran eyi lo mu wa lo si ikoko keji ipe Olorun si igboran ati ijowo ara eni eyi je wepe bi o ba ti di omo Olorun Olorun pe eni kokan wa wipe o ye ki a wa sinu igboran ki a si jowo ara wa fun Olorun lai jiyan lai ma so fun Olorun wipe a o le se yi tabi a o le se yi ni Olorun pe o si igboran ati ijowo ara re je ki a wo Matthew ori kokanla ese ikejidinlogbon ati ikokandinlogbon e wa sodo mi gbogbo eyin ti n sise ti a si di eru wowo le lori emi o si fi simi fun yin ipe ti akajade yi o pin si ona meji la koko Jesu Kristi npe gbogbo elese ti adi eruwo le lori gbogbo elese ti nse aisimi ti nse laala ti nsise sugbon ti a so fun wipe ise ara wa ododo ara eni wipe ko le igba wala nitori be Jesu Kristi o npe gbogbo kan asako o npe gbogbo kan elese o npe gbogbo awon ti o ti ko eyin si hin rere awon ti won ti je ota olorun o ni e wa sodo mi gbogbo eyin ti nsise sugbon ti o je wipe ise ti en se ko le fun yin ni igbala ise ododo ara wa ko le fun ni idalare ni waju olowa ati eyin ti a di eru wuwo le lori nitori ese ma nfa ibanuje o ma nfa laala o ma nfa ijeni niya ati iponi loju lati odo esu o ni awa ti a di eru wuwo le lori o ni ke a wa sodo nki o nki o ba le fun wa ni isimi e wa sodo Jesu Kristi gbogbo awon ti ko ti imo Jesu gbogbo awon ti ko ti iba Jesu pade awon ti ko ti igba Jesu Kristi gbo loni o npe o bi o ba fe gboran o to ni lati se ni wi pe ki o wa wole lese Jesu wi pe o fe je ti Olorun wi pe o fe wa ni eni ti o ni ore ofe pelu Olorun o si ni ore ofe lati se igboran si on gbogbo ti o nso fun wa sugbon mo so wi pe o pin si meji nihin bakan na Olorun tun ba Jesu nba awon onigbagbo soro bi o ba wo ki a fi iye ki a fi iye denu ki a wo Jesu Kristi ki a farabale daadara ki a wo Jesu Kristi ki a wo wi pe o wa ni aarin gbogbon ife Olorun o dabi eni ti o wa ni ibi ti o jina rere bi o ti le je wi pe awa paapa gege bi omo Olorun ati wa sinu ijoba Olorun sugbon a o si ninu ogangan ife Olorun ohun gbogbo ti Olorun fe ki a se ni pipe ni kikun gbogbo re ko ni ati nse sugbon Jesu Kristi o je eni ti o se ife Olorun ni pipe ati ni kikun o wa ni ogangan ife Olorun nibi ti Jesu Kristi wa yi lo wa ti npe eni kokan wa ti a je onigbagbo wi pe ki a wa si odo ohun ki a wa paapa ki a fi han wi pe a fe wa ni ogangan ife Olorun ni ese ikokandinlogbon ni wa ti se afikun fun awe pe e gba ajaga mi si orun yin ki ese ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan le mi eyin o si ri isin mi fun okan yin oni e gba ajaga mi si orun yin awa ti o je we pe adagba ni ileto tabi ni abule o ye ki a le mo ohun ti a n pe ni ajaga bi a ba ni eran osin ti a ko fe ki eran osin ki o ma jade kaakiri lati lo je ounje ninu oko elomiran ki won ba ma lu eran osin yi pa mo wa lowo ohun ti won ma n se ni abule ni we pe won o so ajaga mo eran yi lorun bi eran yi ba ti fe wo ogba elomiran ajaga ti o wa ninu lorun re ko ni je ki o le wole ohun ti Jesu Kristi n so fun wa ni wi pe a ni ni ajaga yi ni orun wa ki a ma ba le lo sinu aye mo ki a ma ba le se ohun ti awon yoku ti won wa ninu aye ti won se o ni e gba ajaga mi si orun yin bi a ba ti gba ajaga Olorun ajaga Jesu si orun wa a ko ni le lo si ile ijo ti awon aye mo a ko ni le lo si ibi imoti won a ko ni le se ti ikobirin jo ati iborisa ati wi pe won tun lo eyan tun lo n gbegun onigbagbo ki yo le se iru nkan be ni tori wipe a n ko eko lodo re oni oninu tutu ati onirele okan li emi oninu tutu onirele okan bi a ba di omo Olorun a ki le jamo eni to je sose sose tele tele bi a ba ti di omo Olorun a ki le sose mo a ki le muti mo a ki le jale mo se awa na mo wipe opolopo ninu wa tele tele ni o je pe bi a o ri ija a o da ija sile sugbon gba ti a ba ti di omo Olorun ife Olorun ni pe ki a je oninu tutu ati onirele bi enikan ba si ti se o se o mo tele tele bi ki a to di onigbagbo a ki fe dari je enikeni a o so wi pe titi a o fi ku ko se en ti o le pari ija laarin awa ati lagbaja oni sugbon ki a farabale ki a jowo ara wa fun ife Olorun awa eni ti o je eleran ara o ma nfe lati gbeja ara re o ma nfe lati gbesan o ma nfe lati so pe lagbaja o so okolomi
3: emi na lati so okuta si ipada o nigba ti a ti di omo olorun nisinsin a o le se be mo eyin ni wo pe ki a fi oro wa ki a fi le olorun lowo ki a je ki o je wi pe olorun ni yo gbeja wa ki o ma je wi pe awa la tun ja lati gbeja ara wa eyin ni omo olorun ki se lo sile ejo eyin ni omo olorun ki se ko iyawo re sile eyin ni omo olorun ki se so wi pe omo yi o je omo ipanle ninu ile nitori be mu lati fi han mu lati je ni yadada kin ti mota omo olorun ki se ru nkan be ife ni a fi n ba eniyan lo se mo wi pe olorun fe wa ife ti olorun ti fi han fun wa oni o ye ki a fi han fun awon elomiran o jacobo ori kerin jacobo ori kerin lati ese ikeje nitori na eteriba fun olorun e ko oju ija si esu ohun o si sa kuro lodo yin nkan meji ni an so nihin ikini eteriba fun olorun ikeji e ko oju ija si esu bi ki ba se wo pe agbe isise kini ki yo sese lati gbe isise keji bi ki ba se wi pe ateriba fun olorun ki yo le sese fun wa lati ko oju ija si esu eni opolopo ni won ofini isegun ni igbese aye won won o le segun ese won o le segun arun won o le segun esu won o le koju ija si esu nitori wi pe won o teriba fun olorun won sa oro olorun ti nigba ti olorun so fun awe pe enikan ti o se oni wi pe ki o dariji bo ba teriba fun olorun o so wi pe olorun ni toto ni nkan yi dun mi sugbon nitori ti re mo dariji eni yi se awa ti awa lati ile yoruba a mo we pe bi ija ba wa laarin oko ati aya bi baba ti o dagbaju ninu agbole bi o ba pe oko yi ati iyawo re ohun ti won ma nso ni we pe bi won ba ro ejo sile oko arojo iyawo na arojo bi iyawo bi o ba fe soro nigba ti oko nsoro baba iya so pe pa inu re mo ni baba ti o dagba to hiwu lori bo ba ti le so pe pa inu re mo je ni iyawo lo ma dake awa ti a le bowo fun awon agbalagba be ni idile wa a o se le bowo fun olorun bi o ba je ni to ma nsoro popo pelu oko re to je wi pe eyi ni o ma nfa ede ayede laarin wa ti oko re sugbon ti olorun so wi pe gbeje dake panumo awa ti a ngboran si awon eniyan lasan bi ti wa to hewu lori kini de ti a o le gboran si olorun lenu tabi bi won ba rojo sile bi oko yi ba so wi pe ko si sise ko sa ise obirin lati oni lati lo ni ti obirin yi kunle ti o so pe rara o fa kikori wi pe ohun ogbebe bi baba yi ba so wi pe omokunrin dariji iyawo re mu iyawo re pada lo sile nitori baba ti so be awon ti o si wa ni ide o so pe ah o gboro koro si baba lenu o gboro koro si baba lenu baba ti ko dariji iyawo re o a ma ri wi pe iru eniyan be aso bi o ba je ti baba ni ba dile e jade nitori sugbon nitori ti baba ma dariji e baba wa ti nbe lorun nko to ko sile gadagba gadagba to fi ye wa daadara wi pe a o gboro ko yawo wa sile iwo to ngboran si baba to wa ninu aye lenu o le gboran si baba wa ti nbe le orun lenu o le so wi pe ese ti yawo se mi o dun mi re koja sugbon nitori pe baba wa ti nbe le orun o ti ni kin dariji o ti ni kin gboju fun awon nkan won ida nitori be won o dariji e je wi pe ajowo ara wa fun olorun wi pe ohun to ba fe la o se ibi to ba fe la o lo e to ba fe la o so eyi ni pe a ngboran a ki se olote ni waju oluwa nitori be o ye ki a le gboran si oluwa o ni ki a teriba fun olorun ki a si koju ija si esu wi pe yo sa fun wa gbogbo awon eko oro olorun ti o ti nko wa Olorun fe ki a teriba. Olorun fe ki a gboran. O si n pe wa loni lekan si wi pe ki a teriba. Ki a gboran. Je ki a dide duro. Ki a ba Olorun soro. Ki a so fun wi pe bi ohun to nso bo ti le soro fun wa. Bi ohun to nso bi o ti le ye wa popo popo. Sugbon nigba ti a ti mo wi pe oro Olorun ni wi pe a o se. Eyi ni wi pe a n teriba fun Olorun. Ba Olorun soro. Yo fun olore ofe lati je eni ti n gboran. Ma se je alagidi omo ni waju Oluwa ma se je eni ti ko eti ikun si oro Olorun so fun Olorun wi pe o gboran wi pe ohun gbogbo ti Olorun so fun o wi pe o teriba o jowo ara re o se ife Olorun Olorun yo si fun olore ofe lati se ife re ni pepe
5: ti ni kikun
2: ogoji o si se ni opin odun meji sansan ni farao laala si kiesi o duro ni eba odo si kiesi abo malu meje ti o dara ni wiwo ti o sanra jade lati inu odo na wa won si nje ninu esu odo si kiesi abo malu meje miran ti o buru ni wiwo ti o si ru jade leyin won lati inu odo na wa won si duro ti awon abo malu ni ni bebe odo na awon abo malu ti o buru ni wiwo ti o si ru si mu awon abo malu meje ti o dara ni wiwo ti o si sanra won ni je be ni farao ji o si sun o si la la lekeji si kiesi sire oka meje yo lara igi oka kan ti o kun ti o si dara si kiesi sire oka meje ti o fori ti afefe ila orun re danu si ru jade leyin won sire meje ti o fori si mu sire meje dara dara ti o kun ni je farao si ji si kiesi Alani, o si se ni owuro ti okan re ko lile o si ranse o si pe gbogbo awon amoye Egypt ati gbogbo awon omoran ibe wa farao si ro ala re fun won sugbon ko si enikan ti o le tumo won fun farao nigba na ni olori agbo ti we fun farao pe emi ranti ese mi loni farao binu si awon omo odo re o si fi mi sinu tubu ni ile tubu olori eso emi ati olori alase awa si la ala ni orukan na emi ati ohun awa la la olukuluku bi ituma la tire odomokunrin kan ara eberu omo odo lori eso si wa nibe pelu wa awa si ro won fun o si tuma la wa fun wa o tumo fun olukuluku gege bi ala tire o si se bi o ti tumo fun wa be ni o si ri emi ni o mu pada si ipo ise mi ohun ni o si soro nigba na ni farao ranse o si pe josefu won si yara mu jade kuro ninu iho tubu o si pari re o si paro aso re o si to farao wa farao si wi fun josefu pe emi laala ko si si enikan ti o le tumo re emi si guro re pe bi iwo ba gbo ala iwo le tumo re josefu si da farao ni ohun pe ki se emi olorun ni yo fi idahun alaafia fun farao farao si wi fun josefu pe ni oju ala mi kiyesi emi duro lori bebe odo si kiyesi abo malu meje ti o sanra ti o si dara lati wo jade lati inu odo na wa won si nje ni esu odo si kiesi abo malu meje miran ti o joro ti o buru ju ni wiwo ti o si ru jade soke leyin won won buru to be ti emi ko ri iru won ri ni ile Egypt awon abo malu ti o ru ti won si buru ni wiwo won mu awon abo malu meje sisanra isaaju won ni je nigba ti won si je won tan a ko le mo pe won ti je won won si buru ni wiwo sibe gege bi igba isaaju be ni mo ji mo si ri ni oju ala mi si kiesi sire oka meje jade lara igi oka kan o kun o si dara si kiesi sire oka meje rire ti o si fori ati ti efufu ile orun re danu o ru jade leyin won awon sire ti o fori si mu awon sire rere meje ni je mo si ro fun awon amoye sugbon ko si eni ti o le so fun mi Josefu si wi fun farao pe okan ni ala farao olorun ti fi ohun ti o n bo wa ise han fun farao awon abo malu daradara meje ni odun meje ni ati siri daradara meje ni odun meje ni okan ni ala na ati awon abo malu meje ni ti o ru ti o si buru ni wiwo ti won jade soke leyin won odun meje ni ati siri oka meje ti o fori ni ti efufu ila orun re danu ni odun meje eyan ni yo ja si eyi ni ohun ti mo wi fun farao pe ohun ti olorun n bo wa ise o ti fi han fun farao kiyesi odun meje opo n bo ja gbogbo ile Egypt leyin won odun meje eyan si n bo gbogbo opo ni a o si gbagbe ni ile Egypt eyan na yo si run ile a ki yo si mo opo na mo ni ile nitori eyan na ti yo tele nitori yo mu gidigidi nitori na ni ala na se dilu ni meji fun farao nitori pe lati odo Olorun ni a ti fi idi oran na mule Olorun yo si mu ise kankan njẹ ni isisiyi ki farao ki o wo amoye ati ologbon okunrin kan ki o si fi se olori ile Egypti ki farao ki o se eyi ki o si yan awon alabo

0: pé níwọn bí Ọlọ́run ti fi gbogbo nǹkan yìí hàn ọ́, kò sí ẹni tí ó ṣe amòye àti ọlọ́gbọ́n bí ìwọ. Ìwọ ni yóò ṣe olórí ilé mi, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ni a ó sì máa ṣe àkóso àwọn ènìyàn mi. Ìtẹ́ ni èmi ó fi tóbi jù ọ́ lọ. Fáráọ̀ sì wí fún Jósẹ́fù pé, wò ó, èmi fi ọ́ jẹ olórí gbogbo ilẹ̀ Íjíbítì. Fáráọ̀ sì bó òrùka ọwọ́ rẹ̀ kúrò, ó sì fi bọ Jósẹ́fù ní ọwọ́, ó sì wọ̀ ọ́ ní aṣọ ọgbọ̀ dáradára, ó sì fi ẹ̀wọ̀n wúrà sí i ní ọrùn, ó sì mú gun kẹ̀kẹ́ kejì tí ó ní, wọ́n sì ń ké níwájú rẹ̀ pé, kábíyèsí, ó sì fi jẹ olórí gbogbo ilẹ̀ Íjíbítì. Fáráọ̀ sì wí fún Jósẹ́fù pé, èmi ni Fáráọ̀. Lẹ́yìn rẹ, ẹnikẹ́ni kò gbọdọ̀ gbé ọwọ́ tàbí ẹsẹ̀ sókè ní gbogbo ilẹ̀ Íjíbítì. Fáráọ̀ sì sọ orúkọ Jósẹ́fù ní Sàfnat-Paaneah, ó sì fi Asenati fún ní aya ọmọbìnrin Pọtifẹ́rà, àlùfáà Oni. Jósẹ́fù sì jáde lọ sí orí ilẹ̀ Íjíbítì. Jósẹ́fù sì jẹ́ ẹni 30 nígbà tí ó dúró níwájú Fáráọ̀, ọba Íjíbítì. Jósẹ́fù sì jáde kúrò níwájú Fáráọ̀, ó sì la gbogbo ilẹ̀ Íjíbítì já. Ní ọdún 7 ọ̀pọ̀ ni, ilẹ̀ sì so èso ní ìkúnwọ́ ìkúnwọ́. Ó sì kó gbogbo oúnjẹ ọdún 7 ènìjọ tí ó wà ní ilẹ̀ Íjíbítì, ó sì fi oúnjẹ náà ṣúra ní ìlú wọn ni. Oúnjẹ oko ìlú tí ó yí ká, òní ó kó jọ sínú rẹ̀. Jósẹ́fù sì kó ọkà jọ bí iyanrìn òkun lọ́pọ̀lọpọ̀, títí ó fi dẹ́kun àti máa ṣírò nítorí tí kò ní iye. A sì bí ọmọkùnrin 2 fún Jósẹ́fù kí ọdún ìyàn náà kí ó tó dé, tí Asenati bí fún ọmọbìnrin Pọtifẹ́rà, àlùfáà Oni. Jósẹ́fù sì sọ orúkọ àkọ́bí ní Manase, wípé nítorí tí Ọlọ́run mú mi gbàgbé gbogbo iṣẹ́ mi àti gbogbo ilé bàbá mi. Orúkọ ìkejì ni ó sì sọ ní Efraimu, nítorí Ọlọ́run ti mú mi bí si ní ilẹ̀ ìpọ́njú mi. Ọdún 7 ọ̀pọ̀ náà tí ó wà ní ilẹ̀ Íjíbítì sì parí. Ọdún 7 èèyàn sì bẹ̀rẹ̀ sí í dé, gẹ́gẹ́ bí Jósẹ́fù ti wí, ìyàn náà sì mú ní ilẹ̀ gbogbo. Ṣùgbọ́n ní gbogbo ilẹ̀ Íjíbítì ni oúnjẹ gbé wà. Nígbà tí ìyàn mú ní gbogbo ilẹ̀ Íjíbítì, àwọn ènìyàn kígbe oúnjẹ tọ Fáráọ̀. Fáráọ̀ sì wí fún gbogbo àwọn ará Íjíbítì pé, ẹ máa tọ Jósẹ́fù lọ, ohunkóhun tí ó bá wí fún yín kí ẹ ṣe. Ìyàn náà sì wà lórí ilẹ̀ gbogbo. Jósẹ́fù sì ṣí gbogbo ilé ìṣúra sílẹ̀, ó sì ń tà fún àwọn ará Íjíbítì. Ìyàn náà sì mú sí ní ilẹ̀ Íjíbítì. Ilẹ̀ gbogbo ni ó sì wá sí Íjíbítì láti ra oúnjẹ lọ́dọ̀ Jósẹ́fù, nítorí tí ìyàn náà mú gidigidi ní ilẹ̀ gbogbo.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Genesis, orí ìkejìlélógójì. Nígbà tí Jákọ́bù rí pé ọkà wà ní Íjíbítì, Jákọ́bù wí fún àwọn ọmọ rẹ̀ pé, "Eṣe tí ẹ̀yin fi ń wo ara yín ní ojú?" Ó sì wí pé, "Wò ó, mo gbọ́ pé ọkà ń bẹ ní Íjíbítì, ẹ sọ̀kalẹ̀ lọ síbẹ̀, kí ẹ sì rà fún wa láti ibẹ̀ wá, kí àwa kí ó lè yè, kí a má ṣe kú." Àwọn arákùnrin Jósẹ́fù mẹ́wẹ̀ẹ̀wá sì sọ̀kalẹ̀ lọ láti ra ọkà ní Íjíbítì, ṣùgbọ́n Jákọ́bù kò rán Bẹ́ńjámínì, arákùnrin Jósẹ́fù, pẹ̀lú àwọn arákùnrin rẹ̀, nítorí tí ó wí pé kí ibi kí ó má bàa bá a. Àwọn ọmọ Ísírẹ́lì sì wá ra ọkà nínú àwọn tí ó wá, nítorí ìyàn náà mú ní ilẹ̀ Kénánì. Jósẹ́fù ni ó sì ṣe baálé ilẹ̀ náà, òun ni ó ń tà fún gbogbo àwọn ènìyàn ilẹ̀ náà. Àwọn arákùnrin Jósẹ́fù sì wá, wọ́n sì tẹ orí wọn ba fún un, wọ́n dojúbolẹ̀. Jósẹ́fù sì rí àwọn arákùnrin rẹ̀, ó sì mọ̀ wọ́n, ṣùgbọ́n ó fi ara rẹ̀ ṣe àjèjì fún wọn, ó sì sọ̀rọ̀ akọ sí wọn. Ó sì wí fún wọn pé, "Níbo ni ẹ̀yin ti wá?" Wọ́n sì wí pé, "Láti ilẹ̀ Kénánì, láti ra oúnjẹ." Jósẹ́fù sì mọ àwọn arákùnrin rẹ̀, ṣùgbọ́n àwọn kò mọ̀. Jósẹ́fù sì rántí àlá wọn nì tí ó ti lá sí wọn. Ó sì wí fún wọn pé, "Àmì ni ẹ̀yin, láti rí ìhòhò ilẹ̀ yìí ni ẹ̀yin ṣe wá." Wọ́n sì wí fún wọn pé, "Bẹ́ẹ̀ kọ́, Olúwa mi, ṣùgbọ́n láti ra oúnjẹ ni àwọn ìránṣẹ́ rẹ ṣe wá. Ọmọ ẹnìkan náà ni gbogbo wa ṣe. Olóòótọ́ ènìyàn ni àwa. Àwa ìránṣẹ́ rẹ kì í ṣe àmì." Ó sì wí fún wọn pé, "Bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n láti rí ìhòhò ilẹ̀ ni ẹ ṣe wá." Wọ́n sì wí pé, "Arákùnrin 12 ni àwa ìránṣẹ́ rẹ. Ọmọ ẹnìkan náà ni ilẹ̀ Kénánì sì wò ó. Èyí àbíkẹ́yìn sì wà lọ́dọ̀ bàbá wa lónìí olónìí. Ọ̀kan kò sì sí." Jósẹ́fù sì wí fún wọn pé, "Òun náà ni èyí tí mo wí fún yín pé àmì ni ẹ̀yin. Èyí báyìí ni a ó fi rí di yín. Ẹ̀mí Fáráọ̀ bí ẹ̀yin ó ti lọ níyìn. Bí kò ṣe pé arákùnrin àbíkẹ́yìn wá ìhín yìí, ẹran ẹnìkan nínú yín, kí ó sì mú arákùnrin yín wá, a ó sì pa yín mọ́ nínú túbú, kí a lè rídi ọ̀rọ̀ yín bí òtítọ́ wà nínú yín. Bí kò ṣe bẹ́ẹ̀, ẹ̀mí Fáráọ̀ bí a mí kí ẹ̀yin ṣe." Ó sì kó gbogbo wọn pọ̀ sínú túbú ní ijọ́ mẹ́ta. Jósẹ́fù sì wí fún wọn ní ijọ́ kẹta pé, "Ẹ ṣe èyí kí ẹ sì yè, nítorí èmi bẹ̀rù Ọlọ́run. Bí ẹ̀yin bá ṣe olóòótọ́ ènìyàn, kí a mú ọ̀kan nínú àwọn arákùnrin yín dè ní ilé túbú."

0: yín ẹ lọ ẹ mú ọkà lọ nítorí ìyàn ilé yín ṣùgbọ́n ẹ mú arákùnrin yín àbí kẹ́yìn fún mi wá bẹ́ẹ̀ ni a ó sì mọ ọ̀rọ̀ yín ní òtítọ́ ẹ kì yóò sì kú wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n sì wí fún ara wọn pé àwa jẹ̀bi ní tòótọ́ nípa ti arákùnrin wa ní ti pé a rí àròkan ọkàn rẹ̀ nígbà tí ó bẹ̀ wá àwa kò sì fẹ́ gbọ́ nítorí náà ni ìyọnu yìí ṣe bá wa bí bẹ́ẹ̀ ni sì dá wọn ní ohun pé èmi kò wí fún yín pé ẹ má ṣe ṣẹ̀sí ọmọdé náà ẹ kò sì fẹ́ gbọ́ sì wò ó ní ìsinsìnyí à ń béèrè ẹ̀jẹ̀ rẹ̀ wọn kò sì mọ̀ pé Joseph gbédè wọn nítorí gbédègbẹ́yọ̀ ni ó fi ń bá wọn sọ̀rọ̀ ó sì yí padà kúrò lọ́dọ̀ wọn ó sì sọkún ó sì tún padà tọ̀ wọ́n wá ó sì bá wọn sọ̀rọ̀ ó sì mú Simeoni nínú wọn ó sì dé ní ojú wọn nígbà náà ni Joseph pàṣẹ kí wọ́n fi ọkà kún inú àpò wọn kí wọ́n sì mú owó olúkúlùkù padà sínú àpò rẹ̀ kí wọ́n kí ó sì fún wọn ní oúnjẹ ọ̀nà báyìí ni ó sì ṣe fún wọn wọ́n sì di ọkà lé kẹ́tẹ́kẹ́tẹ́ wọn wọ́n sì lọ kúrò níbẹ̀ bí ọ̀kan nínú wọn sì ti tú àpò rẹ̀ ní ilé èrò láti fún kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní oúnjẹ ó kófìrí owó rẹ̀ sì wò ó ó wà ní ẹnu àpò rẹ̀ ó sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé wọ́n mú owó mi padà sì wò ó ó tilẹ̀ wà ní àpò mi àyà sì fò wọ́n ẹ̀rù sì bà wọ́n wọ́n wí fún ara wọn pé kí ni èyí tí Ọlọ́run ṣe sí wa yìí wọ́n sì dé ọ̀dọ̀ Jákọ́bù bàbá wọn ní ilẹ̀ Kínání wọ́n sì ròyìn ohun gbogbo tí ó bá wọn fún wọn wípé ọkùnrin náà tí í ṣe olúwa ilẹ̀ náà sọ̀rọ̀ líle sí wa ó sì fi wá pé a mí ilẹ̀ náà a sì wí fún un pé olóòótọ́ ènìyàn ni àwa kì í ṣe a mí arákùnrin méjìlá ni àwa ọmọ bàbá wa ọ̀kan kò sí àbí kẹ́yìn sì wà lọ́dọ̀ bàbá wa ní ilẹ̀ Kínání lónìí olónìí ọkùnrin náà olúwa ilẹ̀ náà sì wí fún wa pé nípa èyí ni èmi ó fi mọ̀ pé olóòótọ́ ènìyàn ní ẹ̀yin ẹ fi ọ̀kan nínú àwọn arákùnrin yín sílẹ̀ lọ́dọ̀ mi kí ẹ sì mú oúnjẹ nítorí ìyàn ilé yín kí ẹ sì máa lọ ẹ sì mú arákùnrin yín àbí kẹ́yìn ni tọ̀ mí wá nígbà náà ni èmi ó mọ̀ pé ẹ̀yin kì í ṣe a mí bí kò ṣe olóòótọ́ ènìyàn èmi ó sì fi arákùnrin yín lé yín lọ́wọ́ ẹ̀yin ó sì máa ṣòwò ní ilẹ̀ yìí ó sì ṣe bí wọ́n ti ń da àpò wọn wò ó ìdí owó olúkúlùkù wà nínú àpò rẹ̀ nígbà tí àwọn àti bàbá wọn sì rí ìdí owó wọn ni ẹ̀rù bà wọ́n Jákọ́bù bàbá wọn sì wí fún wọn pé èmi ni ẹ̀yin gbà ní ọmọ Joseph kò sí Simeoni kò sì sí ẹ sì ń fẹ́ mú Benjamin lọ lára mi ni gbogbo nǹkan wọ̀nyí pọ̀ sí Rúbẹ́nì sì wí fún bàbá rẹ̀ pé pa ọmọ mi méjèèjì bí èmi kò bá mú un fún ọ wá fi yí lé mi lọ́wọ́ èmi ó sì mú un padà fún ọ wá òun sì wí pé ọmọ mi kì yóò bá yín sọ̀kalẹ̀ lọ nítorí arákùnrin rẹ̀ ti kú onìkan ni ó sì kù bí ibi bá bá a ní ọ̀nà tí ẹ̀yin ń lọ nígbà náà ni ẹ̀yin ó fi ìbìnújẹ́ mú ewú mi lọ sí ìsà òkú. Jẹ́nẹ́sìsì orí ìkẹtàlélógójì ìyẹn náà sì mú ní ilẹ̀ náà gidigidi ó sì ṣe nígbà tí wọ́n jẹ ọkà tí wọ́n ti mú bọ̀ Egypt wá tán bàbá wọn wí fún wọn pé ẹ tún lọ ra oúnjẹ díẹ̀ fún wa wà Júdà sì wí fún pé ọkùnrin náà tẹnu mọ́ gidigidi fún wa pé ẹ̀yin kò gbọdọ̀ rí ojú mi bí kò ṣe pé arákùnrin yín bá pẹ̀lú yín bí ìwọ bá ran arákùnrin wa pẹ̀lú wa àwa ó sọ̀kalẹ̀ lọ láti ra oúnjẹ fún ọ ṣùgbọ́n bí ìwọ kì yóò bá ran àwa kì yóò sọ̀kalẹ̀ lọ nítorí tí ọkùnrin náà wí fún wa pé ẹ̀yin kì yóò rí ojú mi bí kò ṣe arákùnrin yín bá pẹ̀lú yín Israel sì wí pé é ṣe tí ẹ̀yin fi hùwà búburú bẹ́ẹ̀ sí mi tí ẹ̀yin fi wí fún ọkùnrin náà pé ẹ̀yin ní arákùnrin kan pẹ̀lú wọ́n sì wí pé ọkùnrin náà béèrè tímọ́tímọ́ ní ti àwa tìkára wa àti ní ti ìbátan wa wípé bàbá yín wà síbẹ̀ ẹ̀yin ní arákùnrin mìíràn àwa sì wí fún bí ọ̀rọ̀ wọ̀nyí àwa ó ti ṣe lè mọ̀ dájú pé yóò wí pé mú arákùnrin yín sọ̀kalẹ̀ wá Júdà sì wí fún Ísíráẹ̀lì bàbá rẹ̀ pé ran ọ̀dọ́mọdé náà bá mi lọ àwa ó sì dìde a ó lọ kí àwa kí ó lè yè kí a má sì ṣe kú àti àwa àti ìwọ àti àwọn ọmọ wẹrẹ wa èmi ni yóò ṣe onígbọ̀wọ́ rẹ̀ ní ọwọ́ mi ni ìwọ ó béèrè rẹ̀ bí èmi kò bá mú un padà fún ọ wá kí n sì mú un dúró níwájú rẹ̀ ǹjẹ́ èmi ni yóò ru ẹ̀bí náà láéláé bí kò ṣe pé bí àwa ti ń ṣe ìlọ́ra àwa ìbáṣà ti padà bọ̀ lẹ́ẹ̀kejì ní ìsinsìnyí Ísíráẹ̀lì bàbá wọn sì wí fún wọn pé ǹjẹ́ bí bẹ́ẹ̀ bá ni èyí ni kí ẹ ṣe ẹ mú nínú ààyò èso ilẹ̀ yìí sínú ohun èlò yín kí ẹ sì mú ọrẹ lọ fún ọkùnrin náà ìkunra díẹ̀ àti oyin díẹ̀ àti tùràrí òjíá èso pupa àti èso álmọ́ndì kí ẹ sì mú owó mìíràn ní ọwọ́ yín àti owó tí a mú padà wá ní ẹnu àpò yín ẹ sì tún mú ní ọwọ́ lọ bóyá ó lè ṣe èsì ẹ mú arákùnrin yín pẹ̀lú ẹ sì dìde ẹ tún padà tọ ọkùnrin náà lọ kí Ọlọ́run Olódùmarè kí ó sì fún yín ní àánú níwájú ọkùnrin náà kí ó lè ran arákùnrin yín ọ̀hún wá àti Benjamin bí a bá gbà mí ní ọmọ. agba mi ni omo. Àwọn ọkùnrin náà si mú ọrẹ náà, wọ́n si mú ìṣẹ́po owó méjì ní ọwọ́ wọn àti Benjamin, wọ́n si dìde, wọ́n si sọ̀kalẹ̀ lọ sí Egypt, wọ́n si dúró níwájú Joseph. Nígbà tí Joseph sì rí Benjamin pẹ̀lú wọn, ó wí fún olórí ilé rẹ̀ pé mú àwọn ọkùnrin wọ̀nyí re ilé kí o sì pa ẹran kí o sì pèsè nítorí tí àwọn ọkùnrin wọ̀nyí yóò bá mi jẹun ní ọjọ́ kan rí. Ọkùnrin náà sì ṣe bí Joseph ti wí. Ọkùnrin náà sì mú àwọn ọkùnrin náà lọ sí ilé Joseph. Àwọn ọkùnrin náà sì ń bẹ̀rù nítorí tí a mú wọn wá sí ilé Joseph. Wọ́n sì wí pé nítorí owó tí a mú padà sínú àpò wa ní àkọ́ wa ni a ṣe mú wa wọlé kí ó lè fẹ́ wa lẹ́fẹ̀ẹ́ kí ó sì lè kọlù wá kí ó sì lè kó wa ṣe ẹrú àti àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wa. Wọ́n sì súnmọ́ ìríjú ilé Joseph, wọ́n sì bá a sọ̀rọ̀ ní ẹnu ọ̀nà ilé náà. Wọ́n sì wí pé alàgbà, nítòótọ́ ni àwa sọ̀kalẹ̀ wá ní ìṣáájú láti ra oúnjẹ. Ó sì ṣe nígbà tí àwa dé ilé èrò tí àwa tú àpò wa sì kíyèsí owó olúkúlùkù wà ní inú àpò rẹ̀. Owó wa ní pípé ṣánṣán, àwa sì tún mú ní ọwọ́ padà wá. Owó mìíràn ni àwa sì mú ní ọwọ́ wa sọ̀kalẹ̀ wá láti ra oúnjẹ. Àwa kò mọ ẹni tí ó fi owó wa sínú àpò wa. Ó sì wí fún wọn pé àlàáfíà ni fún yín, ẹ má bẹ̀rù. Ọlọ́run yín àti Ọlọ́run bàbá yín ni ó fún yín ní ìṣúra nínú àpò yín. Owó yín dé ọwọ́ mi. Ó sì mú Simeon jáde tọ̀ wọ́n wá. Ọkùnrin náà sì mú àwọn ọkùnrin náà wá sí ilé Joseph. Ó sì fún wọn ní omi, wọ́n sì wọ ẹsẹ̀ wọn, ó sì fún àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ní ohun jíjẹ. Wọ́n sì ti mú ọrẹ náà sílẹ̀ de àtibọ̀ Joseph lọ́sàn-án nítorí tí wọ́n gbọ́ pé wọn ó jẹun níbẹ̀. Nígbà tí Joseph sì bọ̀ wá ilé, wọ́n sì mú ọrẹ tí ó wà ní ọwọ́ wọn fún wá sínú ilé, wọ́n sì tẹríba fún ní ilẹ̀. Ó sì béèrè àlàáfíà wọn, ó sì wí pé àlàáfíà kí bàbá yín wà. Arúgbó náà tí ẹ̀yìn wí, ó wà láàyè síbẹ̀. Wọ́n sì dáhùn pé ara bàbá wa, ìránṣẹ́ rẹ lè, ó wà síbẹ̀. Wọ́n sì tẹrí wọn ba, wọ́n sì bu ọlá fún un. Ó sì gbé ojú rẹ̀ sókè, ó sì rí Benjamin, àbúrò rẹ̀, ọmọ ìyá rẹ̀. Ó sì wí pé àbíkẹ́ yín náà tí ẹ̀yìn wí fún mi ni èyí. Ó sì wí pé kí Ọlọ́run kí ó ṣe ojú rere sí ọ, ọmọ mi. Joseph sì yára nítorí tí inú yọ ọ sí àbúrò rẹ̀. Ó wá ibi tí yóò gbé sọkún, ó sì bọ́ sí ìyẹ̀wò, ó sì sọkún níbẹ̀. Ó sì bọ́jú rẹ̀, ó sì jáde, ó sì mú ojú dá, ó sì wí pé ẹ gbé oúnjẹ kalẹ̀. Wọ́n sì gbé tirẹ̀ kalẹ̀ fún un lọ́tọ̀, àti fún wọn lọ́tọ̀, àti fún àwọn ará Egypt tí ó ń bá a jẹun lọ́tọ̀. Nítorí tí àwọn ará Egypt kò gbọdọ̀ bá àwọn ènìyàn Hebrew jẹun, nítorí ìríra ni fún àwọn ará Egypt. Wọ́n sì jókòó níwájú rẹ̀, àkọ́bí gẹ́gẹ́ bí ipò ìbí rẹ̀, àti àbíkẹ́yìn gẹ́gẹ́ bí ipò ìwé rẹ̀. Ẹnu sì ya àwọn ọkùnrin náà sí ara wọn. Ó sì bu oúnjẹ fún wọn láti iwájú rẹ̀ lọ. Ṣùgbọ́n oúnjẹ Benjamin ju ti ẹnikẹ́ni wọn lẹ́ẹ̀ márùn-ún. Wọ́n sì mú, wọ́n sì bá a ṣe àríyá.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Genesis, orí ìkẹrìnléní ogójì, ó sì fi àṣẹ fún ìríjú ilé rẹ̀ wípé fi oúnjẹ kún inú àpò àwọn ọkùnrin wọ̀nyí, ìwọ̀n tí wọ́n bá lè rù, kí o sì fi owó olúkúlùkù sí ẹnu àpò rẹ̀, kí o sì fi ago omi, ago fàdákà nì sí ẹnu àpò àbíkẹ́yìn àti owó ọkà rẹ̀. Ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Joseph ti sọ. Bí ojúmọ́ sì ti mọ́, a sì rán àwọn ọkùnrin náà lọ, àwọn àti kẹ́tẹ́kẹ́tẹ́ wọn. Nígbà tí wọ́n sì jáde kúrò ní ìlú náà, tí wọn kò sì jìnà, Joseph wí fún ìríjú rẹ̀ pé, dìde, lépa àwọn ọkùnrin náà. Nígbà tí ìwọ bá sì bá wọn, wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fífi búburú san rere. Nínú èyí kí Olúwa mi máa mu, èyí tí ó sì fi ń mọ̀ràn, ẹ̀yin ṣe búburú lé èyí tí ẹ̀yin ṣe yìí. Ó sì lé wọn bá, ó sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn.
2: Wọ́n sì wí fún un pé, èéṣe tí Olúwa mi fi sọ irú ọ̀rọ̀ wọ̀nyí, kí a má rí pé àwọn ọmọ ọ̀dọ̀ rẹ ṣe bí irú nǹkan wọ̀nyí. Kíyèsí, owó tí àwa rí ní ẹnu àpò wa, àwa sì tún mú padà fún ọ láti ilẹ̀ Kínání wá. Báwo ni àwa ṣe jí fàdákà tàbí wúrà nínú ilé Olúwa rẹ? Lọ́dọ̀ ẹnikẹ́ni nínú àwọn ìránṣẹ́ rẹ tí a bá rí kí ó kú, àti àwa pẹ̀lú kí a di ẹrú Olúwa mi. Ó sì wí pé, ǹjẹ́ kí ó sì rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín? Ẹni tí a bá rí ní ọwọ́ rẹ̀, òun ni yóò di ẹrú mi, ẹ̀yin ó sì ṣe aláìlẹ́ṣẹ̀. Nígbà náà ni olúkúlùkù wọn yára sọ àpò rẹ̀ kalẹ̀, olúkúlùkù wọn sì tú àpò rẹ̀, ó sì ń wá kiri, ó bẹ̀rẹ̀ láti ẹ̀gbọ́n wá, ó sì pin lọ́dọ̀ àbíkẹ́yìn, a sì rí ago náà nínú àpò Benjamin. Nígbà náà ni wọ́n fa aṣọ wọn ya, olúkúlùkù sì di ẹrù lé kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀, wọ́n sì padà lọ sí ìlú. Àti Juda àti àwọn arákùnrin rẹ̀ wá sí ilé Joseph, òun ṣá wà níbẹ̀, wọ́n sì wúlẹ̀ níwájú rẹ̀. Joseph sì wí fún wọn pé, ìwà kí ni èyí tí ẹ̀yin hù yìí? Ẹ̀yin kò mọ̀ pé irú ènìyàn bí èmi a máa mọ̀ràn ní tòótọ́? Juda sì wí pé, kí ni a ó wí fún Olúwa mi? kini a o fo tabi awa o ti se we ara wa mo olorun ti hu ese awon iranse re jade wo awa di eru oluwa mi ati awa ati eni ti ari ago na ni owo re pelu won si wi pe ki a ma ri pe emi o se be sugbon okunrin na ni owo eni ti ari ago na oni yo se eru mi bi o se ti eyin ego ki to baba yin lo ni alaafia nigba na ni juda sumo odo re o si wi pe oluwa mi emi be o je ki iranse re ki o so gbolohun oro kan ni eti oluwa mi ki o ma se binu si iranse re bi farao ti kala re ni wo sari oluwa mi bere lowo awon iranse re wi pe eyin ni baba tabi arakunrin bi awa si wi fun oluwa mi pe awa ni baba arugbo ati omo kan ni ogbologbo re abi keyin arakunrin re si ku o nikan soso ni o si ku ni omo iya re baba re si fe iwo si wi fun awon iranse re pe mu so kale to mi wa ki emi ki o le fi oju mi kan awa si wi fun oluwa mi pe odomode na ko le fi baba re sile nitori pe bi o ba fi sile baba re yo ku iwo si wi fun awon iranse re pe aya se bi arakunrin yin abi keyin baba yin so kale wa eyin ki yo ri oju mi mo o si se nigba ti awa goke to baba mi iranse re lo awa soro oluwa mi fun baba wa si wi pe e tun lo ra onje die fun wa wa awa si wi pe awa ko le so kale lo bi arakunrin wa abi keyin ba pelu wa nje awa so kale lo nitori ti awa ki o le ri oju okunrin na bi ko se pe arakunrin wa abi keyin ba pelu wa baba mi iranse re si wi fun wa pe eyin mo pe aya mi bi omo meji fun mi okan si ti odo mi jade lo mo si wi pe nitooto afa aya perepere emi ko si ri lati igba na wa bi eyin ba si mu eyi lo lowo mi pelu ti ibi kan si se ibinu je ni eyin o fi mu ewu mi lo si isa oku nje ni isisiyi nigba ti mo ba de odo baba mi iranse re ti omode na ko si wa pelu wa be ni emi re di mo emi omode na yo si se bi o ba ri pe omode na ko pelu wa yo ku awon iranse re yo si fi ibinu je mu ewu baba wa iranse re lo si isa oku nitori iranse re ni o se onigbowo omode na fun baba mi wi pe bi emi ko ba mu to wa emi ni o gba ebi na lodo baba mi lai lai nje ni isisiyi mi be o je ki iranse re ki o joko ni ipo omode na ni eru fun oluwa mi ki o si je ki omode na ki o ba awon arakunrin re goke lo nitori bi bawo ni emi o fi goke to baba mi lo ki omode na ki o ma wa pelu mi ki emi ma ba ri ibi ti n bo wa ba baba mi.
0: Sisi ori ikarundinlaadota nigba naa ni Josefu ko le mu oju damo niwaju gbogbo awon ti o duro ti o si kigbe pe e mu ki gbogbo eniyan ki o jade kuro lodo mi enikeni ko si duro ti nigba ti Josefu so ara re di mimo fun awon arakunrin re o si sokun kikan ati awon ara Egipti ati awon ara ile farao gbo Josefu si wi fun awon arakunrin re pe emi ni Josefu baba mi wa sibe awon arakunrin re ko si le da lohun nitori ti eru ba won niwaju re Josefu si wi fun awon arakunrin re pe emi beyin e sumo odo mi won si sumo o si wi pe emi ni Josefu arakunrin yin ti eyin ta si Egipti nje ni isisiyi e ma se binu je ki e ma si se binu si ara yin ti eyin ta mi si yin nitori pe Olorun ni o ran mi siwaju yin lati gba emi la lati odun meji yi ni eyan ti mu ni ile o si tun ku odun marun si ninu eyi ti a ki yo ni itule tabi ikore Olorun si ran mi siwaju yin lati da iru omo si fun eyin lori ile ati lati fi igbala nla gba emi yin la nje ni isisiyi ki se eyin ni o ran mi si yin bi ko se Olorun o si ti fi mi se baba fun farao ati oluwa gbogbo ile re ati alakoso gbogbo ile Egypt e yara ki e si goke to baba mi lo ki e si wi fun pe bayi ni Josefu omo re wi pe Olorun fi mi je oluwa gbogbo Egypt so kale to mi wa ma si se duro iwo si joko ni ile Gosheni iwo si wa leti odo mi iwo ati awon omo re ati awon omo omo re ati owo eran re ati owo malu re ati ohun gbogbo ti iwo ni nibe ni emi o si ma bo nitori odun iyan ku marun si ki iwo ati awon ara ile re ati ohun gbogbo ti iwo ni ki o ma ba ri iponju si kiyesi oju yin ati oju Benjamin arakunrin mi ri pe enu mi ni o nsoro fun yin ki eyin ki o si royin gbogbo ogo mi ni Egypt fun baba mi ati ti ohun gbogbo ti eyin ri ki eyin ki o si yara ki e si mu baba mi sokale wa ihin o si ro mo Benjamin arakunrin re ni orun o si sokun Benjamin si sokun ni orun re o si fi enu ko gbogbo awon arakunrin re ni enu o si sokun si won lara leyin eyi ni awon arakunrin re ba soro a si gbo eyin na ni ile farao pe awon arakunrin Josefu de o si dun mo farao ati awon iranse re farao si wi fun Josefu pe wí fún àwọn arákùnrin rẹ, èyí ni kí ẹ ṣe, ẹ dí ẹrù ilé ẹranko yín, kí ẹ sì lọ sí ilẹ̀ Kenani, ẹ sì mú bàbá yín àti àwọn ará ilé yín, kí ẹ sì tọ̀ mí wá, èmi ó sì fún yín ní ohun rere ilẹ̀ Egypti, ẹ̀yin ó sì máa jẹ ọ̀rá ilẹ̀ yìí. Ǹjẹ́ a fún ọ ní àṣẹ, èyí ni kí ẹ ṣe, ẹ mú kẹ̀kẹ́ ẹrù láti ilẹ̀ Egypti fún àwọn ọmọ wẹ̀rẹ̀ yín àti fún àwọn aya yín, kí ẹ sì mú bàbá yín, kí ẹ sì wá. Ẹ má sì ṣe àníyàn ohun èlò nítorí ohun rere gbogbo ilẹ̀ Egypti ti yín ni. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe bẹ́ẹ̀, Jósẹ́fù sì fi kẹ̀kẹ́ ẹrù fún wọn gẹ́gẹ́ bí àṣẹ Fáráò, ó sì fi oúnjẹ ọ̀nà fún wọn, ó fi ìpààrọ̀ aṣọ fún gbogbo wọn, fún olúkúlùkù wọn, ṣùgbọ́n Bẹ́ńjámínì ni ó fi ọ̀ọ́dúnrún owó fàdákà fún àti ìpààrọ̀ aṣọ márùn-ún. Báyìí ni ó sì ránṣẹ́ sí bàbá rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ mẹ́wàá tí ó ru ohun rere Egypti àti abo kẹ́tẹ́kẹ́tẹ́ mẹ́wàá tí ó ru ọkà àti àkàrà àti oúnjẹ fún bàbá rẹ̀ ní ọ̀nà. Bẹ́ẹ̀ ni ó rán àwọn arákùnrin rẹ̀ lọ, wọ́n sì lọ, ó sì wí fún wọn pé ẹ má ṣe jà ní ọ̀nà. Wọ́n sì gòkè láti ilẹ̀ Egypti lọ, wọ́n sì dé ọ̀dọ̀ Jákọ́bù bàbá wọn ilẹ̀ Kenani, wọ́n sì wí fún un pé Jósẹ́fù ń bẹ láàyè síbẹ̀, òun sì ní baálẹ̀ gbogbo ilẹ̀ Egypti. Ó sì rẹ̀ Jákọ́bù dé inú nítorí tí kò gbà wọ́n gbọ́. Wọ́n sì sọ ọ̀rọ̀ Jósẹ́fù gbogbo fún un tí ó wí fún wọn. Nígbà tí ó sì rí kẹ̀kẹ́ ẹrù tí Jósẹ́fù rán wá láti fi mú un lọ, ọkàn Jákọ́bù bàbá wọn sọjí. Ísírẹ́lì sì wí pé ó tó, Jósẹ́fù ọmọ mi ń bẹ láàyè síbẹ̀, èmi ó lọ kí n sì rí i, kí èmi kí ó tó kú.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. Adúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìn rere ti Lúkù orí kẹtàlá láti ẹsẹ̀ ìkẹtàlélógún. Ẹnìkan sì bí i pé Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa, ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè a ti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn, ìbéèrè ti ẹ̀mí, ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn. Bí a bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa, ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà. Níhìn yìí, jẹ́ kí a wò ó dáradára. Bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù tàbí lọ́wọ́ Jòhánù tàbí lọ́wọ́ àwọn Farisí tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sinagogo tàbí tẹ́ḿpìlì, tí ó bi wọ́n pé olórí àlùfáà sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé ọmọ Léfì sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé Pétérù tàbí Jòhánù, ṣé o lè sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni yìí, ó ní ọgbọ́n, ó mọ̀ wípé ìbéèrè nípa ìgbàlà, ibere nipa ijoba Olorun, ibere nipa orun rere owo Olorun, owo omo Olorun ni a ti le bere. Eyi ni o fi so wipe Oluwa je ki mo die hali awon ti a o gbala awon miran ninu wa ama huwa bi alailogbon awon miran tun ma nlo si odo awon woli eke eni eleran ara won ma bere nipa igbala won ma bere nipa orun rere won ma bere nipa awon ohun amuye ti a le ni ke a ba le de orun tabi awon elomiran a ma lo bere lowo awon akonisina awon eleko keko awon ti o je pe akasori bibeli ni won ka won o ni emi olorun eni ti o gba ise igbala ori igi agbelebo ti o gbagbo eni ti o gba isodi mimo ti o gbagbo eni ti o gbagbo nipa ifikun ni emi olorun bawo ni o se le lo si odo iru eni be ki o ma bere nipa ona igbala tabi o sese ari awon elomiran won a lo ma bere ohun ti o se pataki ohun ti o se yebiye bayi won a lo ma bere lowo eni ti ko mo bibeli awon elomiran won a gbe bibeli sile won a tun gbe iwe miran sile iwe esin miran ti ko ba bibeli mu won a gbe sile iwa si lo si waju eni be wa ma so wipe lami loye se die ni awon ti a o gbala o dabi eni wipe iwo paapa onra iwe irina lo si orun apadi nigbati o ba nbere iru ibere be lowo eni ti ko nigbala sugbon nihin ni eni yi nbere we pe Oluwa iwo nikan sosho ni a le bere lowo re iwo ni o mo awon oruko ti o wa ninu iwe iye iwo ni o mo okan eda kokan iwo ni o mo ibi ti a ti nbo ibi ti a wa nisisiyi ati ibi ti a nlo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala ye ke a wo ibere yi mo so wi pe o je ibere ti o le da okan eni laamu nitori wi pe ninu aimokan ati aini soro wa a ma n gbagbe ohun ti o se pataki to bayi a ma n gbagbe igbala wa a ma n gbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma n di wa loju si nkan ti orun ohun aye yi o ma n di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma n je ki a dabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wipe se garafa fun mi lati lo ede yi eni to dabi eni wipe a n se were lati ma sa sibala sibolo kaakiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wipe opolopo ni won sa kaakiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a n file ohun ti ko se pataki ohun ti a mo wipe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma n gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wipe Oluwa die hali awon ti a o gbala awon ibere miran wa ti o je wipe ani lati bere ani lati mo lati odo Oluwa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o n jalankato to n sogo ninu wipe awon je elesin ti o si je wipe bi won ti je elesin to ona igbala ko ye won bi a ba wo awon ti won ni oruko ninu ijo bi a ba wo opolopo ti won ti fi oruko sile ninu iwe wipe awon je ti Oluwa awon je ti Jesu bi a ba wo opolopo ti o je wipe bi a ba n ka awon ti n gba awe bi a ba n ka awon ti n gbadura bi a ba n ka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili bi a ba ka oye awon ti o je wipe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala bi a ba ka opolopo awon ti won gbe omi lo si awon ile ise kokan ti won fe omi adura bi abaka opolopo ti o dabi eni wipe bi wahala die ba ti de won ma ka samu won po yanturu bi abaro wipe gbogbo eni tin ka samu lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin momi adura lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin ka bibeli lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin se ise isin lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin pe oluwa oluwa ni yo de joba orun o je wipe awa paapa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wipe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wipe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wipe won ti fi igbesi aye won ati on gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni gboro nikan sugbon ile isin ti wa yi pelu ti o si je wipe ona igbala won ko mo ti o je wipe igbala to to pe ke a bo lowo ese won ko ni melo melo ni awon tin gbadura ti o se se papa ki won ki o ma yira nile pelu adura won ki won ki o do bale gbalaja si waju olorun ki a ro wipe olusin ni to to ni be ba lori idobale ti o ba olorun wewe ti o ba olorun soro ti o ba olorun rojo wipe olorun ki lo se bayi bayi be ba gba adura lenu elomiran a ro wipe oni gbakeji awon angeli sugbon sibe sibe ona igbala won ko mo eyi ni o ye ki awa papa ki a wa si ijo ti o ni ironu eyi ni o eyi ni o fi ye fun awa papa ki a duro ki a ni suru ki a gba yewo wipe oluwa die ali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo nso ni wipe ni igba atijo ni igba majemu lailai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wipe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba na ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n dena igbala awon ohun ti n dina igbala iketa ipe lati darapo pelu agbo kekere ipe olorun wa loni o wa si o o wa si mi pelu lati darapo pelu awon agbo kekere awon die ti o ni igbala ye ki a be lati ikini die ti agbala awon die ti agbala ye ki a wo Genesis ori kefa lati ese ikarun Genesis ori kefa lati ese ikarun olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye ati pe gbogbo iro okan re kiki bini lojojumo inu oluwa si baje nitori ti o da eniyan si aye o si dun de okan re oluwa si we pe emi o pa eniyan ti mo ti darun kuro lori ile ati eniyan ati eranko ati ohun ti n rako ati eye oju orun nitori inu mi baje ti mo ti da won sugbon Noah ri oju rere loju oluwa won yi ni itan Noah Noah se olooto ati eni ti o pe le ojo aye re Noah n ba olorun rin je ki a duro nibe nihin ni a ri lati ese ikini aso fun wa wipe awon eniyan be si ni re lori ile e je wipe won po lori ile e je wipe won bi si bi won si tin bi omo le omo lati odun de odun awon eniyan po to be lori ile a si so wipe a bi awon omo birin fun won lati igba yi ni awon eniyan ari wipe won gbagbe oruko Olowa ari wipe won gbagbe ase Olowa ari wipe won gbagbe ilana ti Olorun ti la sile wipe ke a ma se igboran si ese ikarun ni o wa so fun wa wipe iwa buburu dido iwa buburu po ninu aye Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye bi abawo aye igba na oje aye ikobirin jo oje aye se bi o ti won mi oje aye emi ni mo ni aye mi je kin se bi mo ti fe oje aye ori kunkun aye aigboran eni Olorun fi ri wipe iwa buburu eniyan di pupo le aye oni lati ri be nigba ti okunrin ba nsare le awon obirin nigba ti okunrin meji meta ba nja lori omi dankan nigba ti obirin meta merin ba du okunrin kan na iwa buburu ni lati wa nigba ti o ba ri wipe afẹ nigba ti o ba di wipe afẹ se tinu eni nigba ti o ba di wipe ori kunkun aigboran ni o wa ninu o kan aya eda ninu eni kokan ari wipe iwa buburu o ni lati po asiri pe gbogbo iru okan eniyan kiki bini lojojumo ki se iwa nikan okan won ironu won ati ohun ti won lepa ife inu won ati ise owo won gbogbo re je buburu ni waju Olowa inu Olowa si baje wipe eniyan ri bi o ti ri ati wipe awon eniyan ti on ro wipe won agbe igbesi aye ti o mu inu ohun dun nitori wipe ohun ti da won won ko se be won gbe igbesi aye ti ko te Olorun Lorun igba yi gan ni awa daroko Noah o se ni laanu wipe gege bi Olorun ti ni ife to o se ni laanu wipe gege bi Olorun ti fe ma bukun awon eniyan to wipe ki se pupo ni o moore ke se pupo ni o fe sin Olorun lemi ati looto nje bi o ti ri nigba na nje be ko lori loni bi a ba wo arin wa a ri wipe akere niye e ha se wipe awon eniyan ko mo wipe a npe jopo nihin e ha se wipe won ko gbo ede enu wa kaaro ojire e ha se wipe Yoruba ti a nso lenu wipe won ko gbo won gbo ede gbogbo wa ni sugbon ohun ti o wa nibe ni wipe okan won jina si Olorun o se se ki won ki o lo si ile isin kan ti won ti le gbo iwaasu iseju mewa iwaasu iseju meedogun bi alufa ba ti nkoja iseju meedogun ni won fe serale ti won so wipe eyi ni na to atun bo lose to nbo igbala o si iwa rere o si iwa mimo o si eyi ni a fi ri pe ni akoko ti Noa yi wipe Noa nikan soso pelu iyawo re ati omokunrin re meta ati awon iyawo re meta awon wonyi ni o gboran awon wonyi ni o ni iteriba awon wonyi ni o ni irele awon wonyi ni o ni ore ofe awon wonyi ni o ri oju rere lati odo Olorun awon wonyi ni won gbe igbesi aye iwon tun won si Jesu si so fun wa o ni gege bi o ti ri ni akoko Noa o ni be na ni yo ri nigba dide omo eniyan wipe nigba na awon eniyan je awon eniyan mu awon eniyan gbe yawo won fa yawo fun ni won ko si mo titi iku omi fide o ni be gege ni yo ri nigba wiwa omo eniyan e je wipe nigba ti o je die ni o ni igbala ni akoko na nigba ti o je wipe die ni o ri oju Olorun ni akoko na wipe ni igba wiwa Jesu Kristi igba ipada bo re lekeji wipe die pelu ni o ri die ni awon ti a o gbala Oluwa die hali awon ti a o gbala o ni an fi dahun re han wa ninu bibeli yi je ki a wo Peteru kini ori keta ese ogun Peteru kini ori keta ese ogun awon ti o se alaigboran nigba kan nigba ti suru Olorun duro pe ni saa kan le ojo Noa nigba ti won fi nkan oko won fi nkan oko ninu eyi ti agba ọkàn díẹ̀ là nípa omi, èyí ni ẹni mẹ́jọ. Wo bí àwọn ènìyàn ti pọ̀ tó ní ìgbà náà, ṣùgbọ́n ẹni mẹ́jọ ni àgbàlá. Wọ́n kéré níye. Àwọn wọ̀nyí ni ó fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run. A rí ẹ̀kọ́ díẹ̀ ẹ̀kọ́ nínú àwọn tí a ń kà yìí. Àwọn ẹ̀kọ́ wo ni a lè rí kọ́? Ìkíní, a rí wípé àwọn ẹlòmíràn wọ́n a máa sọ wípé ọ̀nà ìhìn rere, ọ̀nà ìgbàlà ó ti le jù. Pé ó dàbí ẹni wípé ìjọ ti wá nìkan ni a gba gbogbo Bíbélì ní ẹ̀kúnrẹ́rẹ́. Ó dàbí ẹni wípé ìjọ wa nìkan ni a ti ń fi Bíbélì ṣàkóso ohun gbogbo. A ń fi Bíbélì ṣàkóso bí a ó ti jẹun, bí a ó ti wọṣọ, bí a ó ti gbéyàwó, bí a ó ti gbé àwọn ẹbí wa, bí a ó ti gbé ìṣètò ẹbí wa kalẹ̀, wípé a ń fi Bíbélì ṣàkóso gbogbo rẹ̀. Iṣẹ́ tí a ó ṣe, ibi tí a ti lè ṣiṣẹ́, irú òwò tí a lè dá ọwọ́ lé, àti irú ohun tí a lè ṣe, a ń fi Bíbélì ṣàkóso gbogbo rẹ̀. Àwọn ènìyàn máa ń sọ wípé bí ó bá jẹ́ àwa nìkan ni a fẹ́ lọ sí ìjọba ọ̀run, tí a gba Bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́, ó dàbí ẹni pé díẹ̀ ni a lè gbàlà. Bẹ́ẹ̀ ló rí. Ní àkókò tí Noah, àwọn ènìyàn mẹ́jọ nínú àwọn ọgọ́rùn ènìyàn tí wọ́n wà lé ayé ní ìgbà náà, àwọn ènìyàn mẹ́jọ díẹ̀ lé àgbàlà. Jẹ́ kí a wo ti àkókò Noah nínú Pétérù kejì láti ẹsẹ̀ ìkẹfà. Tí a sọ àwọn ìlú Sodomu, òun Gomorrah di eérú nígbà tí ó fi àfọ́bàjẹ́ dá wọn lẹ́bi, tí ó fi wọ́n ṣe àpẹẹrẹ fún àwọn tí ó jẹ́ aláìwà bí Ọlọ́run, ó sì yọ Lọ́ọ̀tì olóòótọ́, ẹni tí ìwà wọ̀ bí àwọn ènìyàn búburú bà nínú jẹ́. Ní àkókò ti Lọ́ọ̀tì ni a tún rí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà ní Sodomu àti Gomorrah. Bí o bá jẹ́ olùkà Bíbélì, tí o bá sì jẹ́ ẹni tí o máa ń ronú lórí ohun tí ó kà, tí ó ń ṣe àkíyèsí ohun gbogbo ní fínífíní, ó rí wípé bí a bá sọ̀rọ̀ Sodomu àti Gomorrah, ìwà wọ̀bìà, ìwà nìkànjọpọ́n, ìwà tí ó jẹ́ wípé ojú kòkòrò ni ó gbilẹ̀ kan, òun ni ó gbilẹ̀ kan nígbà náà, kìí ṣe bẹ́ẹ̀ nìkan. Ìwà ìmùtí paráńkọ́, ìwà kí a máa fi obìnrin ba ara ẹni jẹ́, ìwà ṣìná, ìwà àgbèrè, ìwà panṣágà, okun ọwọ́ wọn. Àwọn ilé ijó ní àlàálẹ́, àwọn ilé wọ̀bìà ní ọ̀sán, àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ náà ní àrọ́wọ́tò wa nísinsìnyí, bí a bá wò ó dáradára, àfi àwa tí a jẹ́ olùfọkànsìn, àfi àwa tí a jẹ́ onígbàgbọ́, àfi àwa tí a mọ Ọlọ́run, àfi àwa tí a ń ké lójoojúmọ́ wípé Olúwa nígbà wo ló dé, Olúwa nígbà wo ló wà mú wa lọlé, bí kì í bá ṣe àwa tí a mọ̀ wípé a ń retí Olúwa wa, a ń retí bíbọ̀ Jésù Kristì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní àlàálẹ́ ni wọ́n lọ sílé sinimá, ní àlàálẹ́ ni wọ́n lọ sí ibi ijó, ní àlàálẹ́ ni wọ́n lọ síbi ìmùtí para, ní àlàálẹ́ ni wọ́n lọ sí ibi ẹbọ. Ṣùgbọ́n kéré jẹ àwa ènìyàn ni a mọ̀ wípé nítorí Jésù Kristì ń bọ̀, ó yẹ kí a gbé ìgbésí ayé wa ní ìwọ̀ntúnwọ̀nsì. Bẹ́ẹ̀ ló rí ní Sodomu àti Gomorrah. Ijó ni, ìmùtí ni, ìbọ̀rìṣà ni, ìfi obìnrin tàbí ìfi ọkùnrin ba ara wọn jẹ́ ni, kí ọkùnrin kan kí ó ní ìyàwó mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, tàbí kí obìnrin kan kí ó máa ti ilé ọkùnrin kan bọ́ sí ilé ọkùnrin mìíràn, kí a máa ka ọkùnrin mẹ́fà, ọkùnrin méje lórí obìnrin kan. Ibi Sodomu àti Gomorrah ni irú ìwà bẹ́ẹ̀, ibẹ̀ ló wà, ibẹ̀ ló pọ̀ sí. Ṣùgbọ́n àrùn àwọn ìlú náà láì ní, wọn kò ní àbáyọ, wọn kò ní ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n àgbà Lọ́ọ̀tì àti ọmọbìnrin rẹ̀ méjì àti ìyàwó rẹ̀, ṣùgbọ́n rántí ní ojú ọ̀nà ni ìyàwó tún bojú wẹ̀yìn, tí ó jẹ́ wípé òǹfà tí ó wà nínú ọkàn rẹ̀, tí ó ń fà á sí ayé, tí ó ń fà á sí àwọn ohun ayé yìí, òǹfà yìí a kò tí ì mú wọn kúrò. Èyí ni ó fi di ọ̀wọ́n iyọ̀ tí a parun pẹ̀lú. Ọlọ́run sì wá ń sọ fún wa wípé àwa pàápàá tí ìgbẹ̀yìn ayé dé bá, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ fún wa. ye kin ton ran leti wo pe oke aimoye ni o jade lati ile Egypt ti won lo si ile ileri awon ti o ti koja ogun odun laarin won opolopo won ni ari wo pe won ko de ile ileri olowa die hali awon ti a o gbala gege bi iwe mimo ti wi gege bi awon apere ti a ri ninu iwe mimo ari wo pe die ni awon ti a gbala ni igba isaaju o sese ki enikan ki o ma we pe majemu lai lai ni a ti n ka awon nkan won yi o sese ki enikan ki o ma we pe ninu majemu titun o dabi eni pe gbogbo nkan ni o yi pada iru awon eniyan be o sese ki won ki o ri ese kan ka ninu bibeli ki won ki o ma se ka awon ese ti o tele je ki n ka iru ese ti awon elomiran le ma ka ti o ma fi ro we pe gbogbo eniyan patapata ni a o gbala ni gbo se je ki a wo Johanu, ori kejila, lati ese ikokanla. Johanu, ori kejila, lati ese ikokanla. Nituri pe, ni kwa sere li okpo, ninu a wanju jade lo. Wansi ba jesu bo, onti akayi, oje bi abaje oni bagbo, oje onto le wuni lori. Ke amaru wepe, inkanti yipada. Ke amaru wepe, ki ishe die, ni a wanti o wo e joba anu, oni nitori tire nitori lasaru ti ajide de kuro ninu oku ni a fi ri wipe opo ninu awon ju jade lo won si gba jesu gbo tun wo ese ikokan din logun nitori na awon farisi wi fun ara won pe e kiyesi bi e ko ti le bori li ohun kohun e wo bi gbogbo aye ti woto e wo bi gbogbo aye ti woto bi abanka nkan won yi ti a ngbo wipe gbogbo aye woto a le ro wipe ki wa se die le awon ti a o gbala sugbon ranti o jesu ti so fun wa ko fi di wa leti ko fi bopo boyo o so otito ti o wa ninu ona igbala o so fun wa oni eni ti o ba fori ti titi de opin ohun la o gbala ati ka wipe opolopo ni o woto leyin ati ka wipe opo ninu awon Jew won jade lo won si gba Jesu gbo sugbon ranti se won fori ti titi dopin se won duro ti Jesu titi dopin se won duro ti Jesu titi ojo idajo wo ise awon apostle ori kini ise awon apostle ori kini ese ikedogun ni ojo won ni Peteru si dide duro le awojo awon omo ehin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi ewolari kilode nigbati a gbo wipe opo ijo eniyan won woto leyin won oforiti titi dopin won oforiti titi dopin nitori pe inu ni binide nitori wipe amu Jesu Kristi nitori pe opolopo iro ni awon farisi ni won pamo Jesu Kristi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wi pe won pada won o to Jesu leyin titi de opin ki ojo Pentecost la ki o to de ari wi pe ogofa eniyan perete ninu awon eniyan won yi ni won duro titi di ojo na nitori be je ki o ye o wepe a le ma pe Jesu Jesu lenu a le ma so wepe oluwa mi ni olorun mi ni ko je fi mi sile emi na o je fi sile mo n ba Jesu lo losan ni lorun ni bojo nro bina njo ma ba Jesu lo aha awa ti a ba fori ti titi dopin awon ti a si ri pe won fori ti titi dopin die ni awon won yi o ni a fi wepe die le awon ti a o gbala e a se wepe olorun ko fe gba opolopo eniyan la rara mo gbagbo wepe bi o ba je eni bi itinu olorun iwo paapa le gba olorun leri je wepe o n fe gba gbogbo eniyan la sugbon opolopo ni won je ki ohun idiwo kan tabi ohun idiwo miran ki o de won lona lati ma ri oju oluwa lati ma ri igbala olorun je ki a wo Matthew ori kejilelogun Matthew ori kejilelogun ese ikerinla nitori opolopo le ape sugbon die le ayan opolopo le ape sugbon die le ayan nihin ni atiru wepe olorun fe gba gbogbo eniyan la sugbon die le ayan kini se ti o je wi pe die nitori pe awon die won yi awon ni won so fun olorun wi pe ninu ofi ati ola aye ninu gbogbo wahala ti o wa ninu aye awon fe ba olorun lo ni won so wi pe inu ni bi ni le wa ti won so wi pe ohun ko n le sele idan wo le de nitori pe inu ara la wa a o ti de orun nitori pe esu wa ninu aye wahala wa ninu aye inu ni bi ni wa ninu aye ti won so fun olorun wi pe ko so ohun to le sele ko so ohun to le de awon oporiti titi de opin lati le ba Jesu joba opolopo ni o dabi eni wi pe won ki fi ohun olorun won ki ka si tabi ikilo olorun won ko ye wo igbala ki de nitori wi pe a kan wa si ilesin igbala ki de nitori wi pe a kan mo oruko olowa igbala ki de nitori pe a kan mo oruko tabi eko Kristi awon ohun idiwo awon ohun idena ani lati ja won kuro ani lati ko won sonu je ke a lo se apa keji ninu eko wa loni kini awon ohun idena ti o ndi awon eniyan lowo lati ma le je ki won ki o ni igbala eni mo wa se apa keji awon ohun tin dina igbala je ke a wo Johanu ori kefa Johanu ori kefa lati ese ikokan dini ogota ati ogota nkan woyi le o so ninu sinagogu bi o ti nko ni ni Capernaum nitori na nigbati opo awon omo ehin re gbo eyi won wi pe oro ti o lele yi tani o le gbo oro ti o lele yi tani le gbo Jesu Kristi o ko awon eniyan ni ijinle eko ihin rere ijinle eko ti ijoba olorun o duro ninu sinagogu o nla aye won o nsi bibeli lawe lawe o si je ki o ye won awon ohun ti won ni se ohun ti won ni gba igbagbo ti won ni ni ki won ki o ba le ri ijoba olorun nigbati o fe pari eko re ni ari wi pe opolopo ninu awon ti o so wi pe bi na njo bojo nro awon o ba Jesu lo opolopo ninu awon ti o te oko leti ti won be si ni wa Jesu kaakiri ni won so pe Jesu nigba wo ni iwo wa si yin opolopo ninu awon ti o fe fi Jesu joba tipa tipa opolopo ninu awon ti o so wi pe ah olugbala na ni eyi eni ti a ti reti na ni ti won sato Jesu leyin nipa ti Jesu re si ni so ijo oro ijoba olorun eko yin rere eko iwa mimo ijile ninu ihin rere nigba ti o be si ni so fun won nigba na ni won be si ni we pe ah ohun ti o le oro ti o le li eyi tani le gbo adope lowo olorun we pe awon die wa ti won jo looto ti won so wi pe bi oro olorun ti le n sami laake bi oro olorun ti le n gun mi loko bi oro olorun bi o ti le n we mi ni ona ti o dabi eni wi pe o n ta mi lara sibe sibe mi o ma ro lu olorun ju be lo sibe sibe emi o ma bere ori ofe lowo olorun ju be lo o sese ki oro olorun ki o tagba igbeyawo mi o sese ki oro olorun ki o taba ikomirijo mi o sese ki oro olorun ki o tagba iwoso mi o sese ki oro olorun ki o taba awon owo ti mo nse o sese ki oro olorun ki o so nipa ohun kan tabi nipa ohun miran bi o ti le nsami laake bi o ti le nlu mi bi o ti le dabi eni wipe ina oro olorun o njo mi ninu okan mi sibe sibe bi o ma teramo emi o ma ro lu olorun lati fun mi lori ofe lati se ife olorun sugbon o se ni laanu ki se pupo ni awon ti o ni iru ipinu be nitori pe won so pe oro yi le be ni awon kan pada wese ikerin dini adorin ese ikerin dini adorin nitori eyi opo awon omo eyin re pada seyin won ko se ba rin mo je ko se ni laanu we pe imole atorun wa omo olorun ti kara re olugbala ara aye eni ti o ku fun ese wa nigba ti o wa si aye yi nje ko se ni laanu wi pe oba laarin awon angeli nje ko se laanu omo bibi olorun ti o feran julo nje ko se laanu wi pe nigba ti iru eni be ti o wa si aye yi nitori oro ihinrere nitori eko ihinrere nitori eko ewa mimo ti o nko ni opo ninu awon omo ehin re won pada seyin won ko si ba rin mo nigba ti won aso wi pe won pada seyin won ko si ba rin mo kini itumo yi o je wi pe won pada si synagogue won tun lo ba awon farisi ati awon sadusi won so wi pe e se gafara fun wa o ati lo ba jesu tele tele ati koyin sile ati ro wi pe jesu ni ona igbala awon wonyi ti won ti so wi pe o daaro fun awon farisi ati fun awon sadusi won tun wa pada so wi pe atun ti de o nitori wi pe afeteli jesu kristi tele tele sugbon nisisiyi ati ko jesu sile ebi ti won ti po jade latenu won tun ko je nje ke se be ni opolopo loni ti won be si ni sare ijoba orun ti won so wi pe awon fe lo si ijoba orun awon fe se ife olorun sugbon nitori wi pe won gbo eko atunse won tun pada si ijo ti won ti fi sile won tun pada si iborisha won tun pada sinu aye nje ki se be lori loni nigba ti awon elomiran ti won ba gbo eko nipa iwoso onigbagbo nipa eko ti igbeyawo okunrin kan obinrin kan ti won gbo eko wi pe ki a ma gbe igbese aye iwon tun won si won tun pada sinu aye nibi ti won ti wa tele tele won tun pada sodo ore abanideshe eni ti won ti ko iwe si tele we pe mo ti ba jesu lo nitori be ko si agbere ko si panshagamo nitori be gbogbo owo to nfun mi tele tele e mu owo re mowo mi o fe owo ese mo sugbon iru awon eniyan won yi won tun pada won tun ma fe serale ni waju ile ore abanideshe e okunrin a tun ma so pe kilode jesu to so pe o ti di oko re Jesu to so pe o fe ba lo o tun tele Jesu mo ni eni ti o ti gba Jesu gbo tele tele atun ma so pe en ki se be sa si lekun fun mi je ka pari ija wa o fe pari ija pelu ore abani deshe o tun fe lo si orun apadi nitori be ni ari wi pe opo awon wonyi won ko le tele Jesu Kristi mo je ka wo Marko Marko ori kewa lati ese keta dilogun bi o si tin jade bo si ona enikan sare to wa o si kunle fun obi lere we pe oluko ni rere kili emi o se ti emi o fi le jogun iye aini pekun e je ibere daada ti okunrin ibere lowo Jesu Kristi Oluwa wa Jesu Kristi si fi ona han o so fun o ti o ni lati se okunrin yi koko so wi pe gbogbo re lo nti se Jesu wa so fun ijinle ife Olorun ijinle ohun amuye lati de ijoba Olorun sugbon kilari nipa ti okunrin yi wo ese kokanlelogun ese kokanlelogun nigba na ni Jesu si wo o feran re o si we fun pe ohun kan li oku oku ohun kan li oku oku duro nibe jo je mo we pe ohun kan soso o le dina o le se idena fun ijoba Olorun fun o elomirin a ma so wi pe Olorun kunkun mo okan mi wi pe ohun kan soso loko bi ki ba se pe okunrin ti mo wa ninu ile re yi bi ki ba se wi pe mo je iyawo keji iyawo keta bi ki ba se yen nikan soso Olorun na mo wi pe mo ti kese jari bi ki ba se wi pe ikan soso to ku yi mo si ro wi pe alaanu lo Olorun koni wo eyo kan to ku yi ko so wi pe mi o ni le de ijoba orun elomiran a ma so wi pe gbogbo ohun ti won so lo n ti se ka gba jesu gbo ni ka ka bibeli ni ka ja fafa ninu ise olorun ni ikan soso loku wi pe owo ibi oja ti o n wa o mo wi pe ohun ti o n ta lati je bi onisowo wi pe ko ba ife olorun mo sugbon ikan na ni eyo kan yi kan soso na mi o ro wi pe eyi le di mi lowo ijoba Olorun gbo Jesu Kristi feran re ife Jesu ni o je ko ki o so otito fun o ni ohun kan le oku oku lo ta ohun kohun ti o ni ki o si fi fun awon talaka iwo si ni isura le orun si wa gbe agbelebo re ki iwo ki o si ma to mi leyin ohun ti Jesu so fun okunrin yi ni wepe egbe awon oloro ti o wa o je egbe awon agberaga egbe awon oloro ti o wa o je egbe awon

ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga, ẹgbẹ́ àwọn aláìlọ́lọ́run, ẹgbẹ́ àwọn tí ó ń fi owó rọ́pò ọlọ́run. Ó ní nítorí bẹ́ẹ̀ nǹkan tí ó di òrìṣà sí ọlọ́kàn sọ́nù kódànù kó fún àwọn tálákà, kí o sì wá kí o gbé àgbélébò rẹ, kí o máa tọ̀mí lẹ́yìn. Ǹjẹ́ ọkùnrin yìí lè ṣe? Ǹjẹ́ ó wọ ìjọba Ọlọ́run? Inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà, ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó lí ọ̀rọ̀ púpọ̀. Jésù sì wò yí ká, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó lí ọ̀rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Má ṣe jẹ́ kí èyí kí ó yà ọ́ lẹ́nu, tí Jésù ń sọ ni wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn láti wọ ìjọba Ọlọ́run. Ṣé ó ti yí ọ? Ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó sọ ọ̀rọ̀ di Ọlọ́run wọn láti wọ ìjọba Ọlọ́run. Ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn, tí wọn kò gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí wọn kò gbẹ́kẹ̀lé Jésù, tí wọn kò gbẹ́kẹ̀lé Kristi Mẹ̀sáyà tí ó kú fún wa lórí igi àgbélébò. Yóò ti ṣòro tó fún irú àwọn bẹ́ẹ̀ láti wọ ìjọba Ọlọ́run. Èyí kan náà ni a lè sọ, yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé òbí wọn, tí ó rò wípé bí n bá gba Ọlọ́run gbọ́, inú òbí mi ò ní dùn sí, nítorí bẹ́ẹ̀ àwọn òbí ló sì ń pèsè ohun gbogbo fún mi, mo sì ń fẹ́ máa tẹ́ wọn lọ́rùn. Yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ohun tí ó ń sọ ni pé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara, àwọn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá àti ìgbẹ́kẹ̀lé wọn. Yóò ti ṣòro tó fún wọn láti wọ ìjọba Ọlọ́run. Yóò ti ṣòro tó fún àwọn tí ó gbé ipò lórí, àwọn tí ó rò wípé ipò wọn nínú ayé, ipò wọn nínú ìjọ, wípé àwọn fẹ́ fi ipò wọn dípò Ọlọ́run. Yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba Ọlọ́run. Èyí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó ń sọ fún wa lónìí. Èyí ni nǹkan tí ó ń fẹ́ kí ó yé wa, wípé bí a bá fẹ́ ní Ọlọ́run, bí a bá fẹ́ jẹ́ ti Ọlọ́run, a kò gbọdọ̀ gba ohunkóhun láàyè láti dí wa lọ́wọ́, a kò gbọdọ̀ gba ẹnikẹ́ni láàyè láti dí wa lọ́wọ́. Ìtòótọ́ ni Ọlọ́run fẹ́ gba gbogbo ènìyàn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ìdènà fún ara wọn, ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ohun ìdábò láàrin àwọn àti Ọlọ́run, láàrin àwọn àti ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé wọn. Wọ́n máa ń jẹ́ kí àwọn ìṣòro mìíràn nínú èrò wọn, àwọn nǹkan àìmọ́ nínú ìfẹ́ inú wọn, àti àwọn ìgbẹ́kẹ̀lé wọn tí wọ́n fi sí orí ènìyàn, sínú ẹ̀dá, àti tí wọ́n fi sí orí àwọn nǹkan mìíràn, wọ́n ń gba àwọn nǹkan wọ̀nyí láti dí wọn lọ́wọ́. Àwọn ẹlòmíràn, ó ṣeéṣe kí ó jẹ́ owó, ó ṣeéṣe kí ó jẹ́ gbajúmọ̀, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ kópa nínú òṣèlú. Wọ́n ta bá sì ń sọ fún wọn, ta bá ń kìlọ̀ fún wọn wípé ẹni tí ó bá fẹ́ ṣe ìtòṣèlú, wípé ipò ẹlẹgẹ́ pátápátá gbáà ló wà, wípé nítorí ẹni tó bá fẹ́ ṣe ti òṣèlú yóò wà láàrin àwọn abọ̀rìṣà, yóò wà láàrin àwọn tí kò lọ́lọ́run, yóò wà ní láàrin àwọn tí wọ́n fà sí ìfàsọ́hún láti ṣe ohun tí kò tọ́. Ó mọ kí ni àwọn ẹlòmíràn ń ṣe tí wọ́n wà nínú òṣèlú, ó mọ tí wọ́n ṣe ní ìkọ̀kọ̀. Èyí ni a fi ń kí àwọn ènìyàn ní ìlọ̀ wípé kí a ṣọ́ra, nítorí wípé owó tàbí ipò tàbí gbajúmọ̀ tàbí ìwà òṣèlú ẹlòmíràn, ó lè jẹ́ ìtìjú ìhìnrere, ìtìjú àgbélébù, ó lè jẹ́ òní yóò di àwọn ẹlòmíràn lọ́wọ́ láti lè má wọ ìjọba Ọlọ́run. Nítorí pé bí wọ́n bá ti wá, tí wọ́n jáde náà, sọ pé ìwọ náà ti lọ darapọ̀ mọ́ àwọn tó ń dàtún bí, ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kì í lo yẹtí yẹrùn, ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kò mọ fàárí ṣe, àwọn tí kò gbajúmọ̀. Kí ló dé? Ṣé àìní ló wà fún ọ ni? Àbí ṣé ìdààmú ọkàn ni? Àbí ṣé wàhálà nínú ilé ló jẹ́ kó lọ darapọ̀ mọ́ àwọn tó ń sọ wípé dàtúnbí, àwọn oníwà mímọ́, àwọn tó jẹ́ pé ọ̀run nìkan náà ń wò, wọn ò gbọ́ tayé mọ́, ó lọ darapọ̀ pẹ̀lú wọn. Ẹlòmíràn, ìtìjú àgbélébò Kristi ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin. Àwọn ẹlòmíràn, àwọn ọ̀ṣọ́ ayé, ìmúra ti ayé, ó ní kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin. Tàbí àwọn mọ̀lẹ́bí, àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ tẹbí, nítorí o gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí. Àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ Ọlọ́run gbọ́, wọn a sọ wípé ohun ènìyàn òun ni ohun Ọlọ́run, wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà bíbélì, ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn, nítorí wípé ohun ènìyàn ni ohun Ọlọ́run.

wọn sọ wípé ọlọ́run pàápàá ti sọ pé bó o bá gbọ́ tòbí ẹ òbí ẹ tó ní kó bọ̀rìṣà òbí ẹ tó ní kó lọ fẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé òbí ẹ tó ní kó lọ ṣeun tí ò dá wọn á ní tó o bá gbọ́ tòbí ẹ wọn á nínú ọlọ́run pàápàá ò lè dùn sí ẹ irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ́ kí àwọn ẹbí wọn kí ó dí wọn lọ́wọ́ láti lè wọ ìjọba ọlọ́run àwọn ẹlòmíràn máa ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀mùtí àwọn ọ̀rẹ́ bòdà wá àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó bá dára ni a ó rí wọn nígbà tí nǹkan bá yí padà a ò lè rí wọn wọ́n máa jẹ́ kí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kán dí wọn lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ sọ fún ọlọ́run wípé ó jẹ́ ti ọlọ́run àti wípé ò ní gba ohunkóhun tàbí ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́ ìpè tí a ń pè ọ nísinsìnyí ni ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré yẹ kí a wo Luke orí kejìlá ọlọ́run pè ọ ọlọ́run pè ọ àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wa ó ṣeéṣe nítorí wípé ibi tí a ti ń péjọpọ̀ wọ́n á wo àwọn àga ìjókòó wa wọ́n á ní àga ìjókòó àwọn ọmọ kéékèèké ni wọ́n kó sílẹ̀ fún wa láti máa jókòó lé má jẹ́ kí àga ìjókòó kí ó di ọ lọ́wọ́ ìjọba ọlọ́run àwọn ẹlòmíràn wọ́n á wo bí a bá ń ṣe ìsìn wọ́n á wo wọ́n ní àwọn dùrù tá a ní ó dàbí àwọn dùrù tí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń kọ orin kíkọ ni pé níbi tí àwọn ti wá wọ́n ní àwọn dùrù tó jẹ́ wípé ohun kọrin orin àti ohun dùrù ó dúnlẹ̀ má jẹ́ kí dùrù tàbí ohun àfọwọ́bà fílẹ̀ ayé má jẹ́ kí nǹkan wọ̀nyí má jẹ́ kí ó dí ọ lọ́wọ́ àwọn ẹlòmíràn máa ń sọ wípé nígbà tí àwọn dé sí inú ìjọ deeper life nítòótọ́ ni wọ́n ń ka bíbélì fún wa nítòótọ́ ni wọ́n ń kọ́ wa ní ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn wo ni mo wá darapọ̀ mọ́ yìí àwọn tí ó jẹ́ ọmọ kéékèèké àwọn tí ò tíì la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá nínú ayé èmi tó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ ìyálòde ni mí èmi tí ó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ bàbá ẹgbẹ́ ni mí èmi tí ó jẹ́ pé bí mo bá ní ṣíṣe àwọn ènìyàn máa wá ni láti ilẹ̀ ibo láti ilẹ̀ haúsá láti gbogbo ilẹ̀ káàrọ̀ òjíire làwọn ènìyàn máa wá tán máa sọ ọ́pọ̀ pẹ̀lú mi nítorí pé mo jẹ́ ènìyàn jàǹkàn nínú ayé má jẹ́ ká wo nǹkan wọ̀nyí ìjọba ọlọ́run jù bẹ́ẹ̀ lọ àwọn tó rí nísinsìnyí àwọn tó wà níbí nísinsìnyí wọ́n jẹ́ agbo kékeré nítòótọ́ wọ́n jẹ́ àwọn tí àwọn tán wà nínú ayé tí wọn ò rò wípé a jẹ́ ẹnikẹ́ni ṣùgbọ́n o jẹ́ mọ̀ àwa ni ìmọ́lẹ̀ ọlọ́run ni ó ti mọ́lẹ̀ fún àwa bí a tilẹ̀ jẹ́ agbo kékeré a jẹ́ ẹni tí ó mọ inú ọlọ́run a jẹ́ ẹni tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run a jẹ́ ẹni tí ó ní ìhìn rere a jẹ́ ẹni tí ó ń fẹ́ bá jésù dúró kí a bá lè bá jésù jọba ní ìkẹyìn ìpè tí ọlọ́run ń pè ọ́ ni wípé kí o wá darapọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó mọ ọlọ́run kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó fẹ́ ọlọ́run Luke orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n Luke orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n má bẹ̀rù àgbo kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín àgbo kékeré ni yóò jogún ìjọba ọlọ́run ó mọ̀ bẹ́ẹ̀ àgbo kékeré àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n ń gbé ní ìwọ̀ntúnwọ̀nsì àwọn tí wọ́n gba olúwa gbọ́ àwọn tí a fi ẹ̀jẹ̀ jésù kristi ra padà àwọn tí a wẹ̀ nàmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn àwọn agbo kékeré yìí àwọn ni ó jẹ́ dídùn inú ọlọ́run láti fi ìjọba ọlọ́run fún ò ṣe dìde dúró ò ṣe sọ fún ọlọ́run wípé ó rọ̀ mọ́ àgbélébùú ò ṣe sọ fún ọlọ́run wípé ohunkóhun tí ì bá jẹ́ lókè tàbí nílẹ̀ tàbí ní ìsàlẹ̀ òkun tàbí láhéré ni tàbí nínú ìlú ni tí yóò fà ọ́ kúrò nínú ìjọba ọlọ́run wípé nínú àánú ọlọ́run nínú agbára ọlọ́run yóò bá ọ ké wọn kúrò ò ṣe sọ fún ọlọ́run wípé ohunkóhun tí ì bá ṣẹlẹ̀ ìjìlèjà mímílèmí wípé ṣùgbọ́n ó fẹ́ wà pẹ̀lú ọlọ́run wípé ò ní fi ọlọ́run sílẹ̀ ò ní fi ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ ò ṣe béèrè ìrànwọ́ lọ́wọ́ ọlọ́run ò ṣe béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run ò ṣe sọ fún ọlọ́run wípé ọlọ́run ní kíkú ní yíyè ohunkóhun tí ì bá máa ṣẹlẹ̀ ìjìlèjà afẹ́fẹ́ lè fẹ́ ìkún omi lè dé inú ni bíní lè dé ohunkóhun tí ì bá máa ṣẹlẹ̀ àwọn ọ̀rẹ́ lè kọ̀ mí sílẹ̀ àwọn ojúlùmọ̀ wọn lè kọ̀ mí sílẹ̀ àwọn ẹgbẹ́ àti ọgbà wọn lè sọ wípé wọn ò fẹ́ fi tèmi ṣe mọ́ àwọn ènìyàn lè ṣe inú ni bíní ohunkóhun tí ì bá dé ìjọba ọlọ́run yìí sẹ́ mo fẹ́ débẹ̀ sọ fún ọlọ́run wípé bó o bá tí ì ní ìgbàlà bó o bá tí ì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnù
bo ba ti bo patapata kuro lowo ese so fun olorun wi pe o fe bo lowo ese o nfe je ti olorun o nfe wa pelu olorun so fun olorun wi pe ko ran lowo ko fun olore ofe ko ba le je oloto ko ba le foriti titi de opin oluwa die hali awon ti agbala so fun olorun wi pe o fe je okan ninu awon agbo kekere yi ninu awon die ti agbala ti won o bo lojo idajo ti won o bo lowo idajo ayeraye ti won o bo lowo inu ina orun apadi ti won o wa pelu olorun ni orun rere titi lai lai so fun olorun wi pe o nfe duro lati foriti titi dopin yo sin ran lowo Thank you.

Bueno.